0: gbọ́ná gírí gírí láàárọ̀ yìí.
1: Àní mo dúpẹ́ fún Ọlọ́run.
0: Orí Yorùbá ló bọ̀. Wọ́n ní àìlásọ Ọlọ́run pàká. Ó ti wá tó àpérò. Ní gbogbo ọmọ eriwo. Ń bọ̀. Yorùbá láwọn ládẹ́dẹ́. Babaláyé Jọ́nú. Wọ́n ní nìsẹ̀yìn. Ojú kó wá mọ̀tò.
1: Bí mo rẹ́ ní bèrè lọ́wọ́ mi.
0: Eré ni àwàdà ni.
1: Pé kí ló lè fà tí ọpẹ́ mi lórí mi àtẹ́bí mi.
0: Ẹ dá àkàkún jò ní.
1: Orin ṣàlàyé fún.
0: Àbí dá àkàkún.
1: Wípé mẹ́ni.
0: Àárọ̀ náà báyọ.
1: Ojú ọrùn.
0: Ẹja aṣojú abẹ́ ń kó.
1: Ṣé mi yàtọ̀.
0: Ẹja jọba ara wa sòótọ́ ọ̀rọ̀. Ọlọ́run bá já lórí ọ̀fẹ́ àti gbọ́. Bàbá wa gbọ́. Ẹ̀ńdọ́lá ayé tọ́lọ́run fún alóyè ọ̀fẹ́ káláǹfààní àti mulò. Ọjọ́ ajé lónìí. Ọjọ́ àkọ́kọ́. Nínú oṣù tuntun. Nínú oṣù kẹfà. Gbogbo ilé èdè yìí kàgbáyé mo ti kí yín. Gbogbo abiyamọ mo kí yín. Gbogbo ọkọ lẹ́ẹ̀dẹ̀.

0: eto ni gbera nle eja se daada lawujo ikani lagelu ni won pe bi 96 7 fm okay ga joke ile fufu ba la fele lele ibadan o si wa la ngboro be ba jade e ba lare ore ofe re le jade be ba lenu ko wo yin be ba lore ofe re le lo e sha bi o kan ma se ba se o si sugbon pe aye oni iba se mi iba se yin ajinigbe dijan kan gbe o
1: e sha mi pa n pe aye oni
0: ojo jima to lo logbeje edogun Saturday lo pe jerin din ni ogun ojo Sunday lo pe ijeta din ni ogun oni gangan lo pe ijeji din ni ogun 18 solid days na mo odun meji amo odun meta amo odun merin amo odun meje Àwọn ọdún mẹ́jọ, àwọn ọdún mẹ́sàn, àwọn ọdún mẹ́wàá mọ́kànlá. Ṣé bẹ́ẹ̀ ni àgbà kì í wà lọ́jà? Orí ọmọ tuntun á wọ́. Ẹran gbọ́ ṣé mọ̀ ń yù. Gbẹ̀yìn àgbààgbà tẹ́ ẹ wà lọ́jà yìí. Lẹ́sùn gbẹ̀yìn lọ léwe. Bẹ́ẹ̀ máa ń bá mọ̀ ń jọ́nà wọn mọ́ lọ. Aya àwọn kan wọ́n ń bẹ nígbèkùn àwọn ajínigbé ọkọ̀ àwọn kan wọ́n ń bẹ nígbèkùn àwọn ajínigbé ẹja kọ́kọ́ wo ń tó lọ́yìnbó ń pè ní trauma.
1: Arúgbó ọjọ́ o ìwọ lọ́lọ́run gbogbo òpin ayé o ó ṣe mí lọ́gọ̀
0: wáyé ẹja kọ́kọ́ wo ń tó lọ́yìnbó ń pè ní trauma.
1: Bàbá mi yín ọlọ́run kò kí agbá.
0: Tí àwọn ọmọ yẹn ń là kọjá 18 days now. Ẹja wo ti ń pè ní trauma fún ọmọ wọn mọ̀ páwọn àti Mr. Lágbájá làwọn jọ dénú gbóhùn ṣùgbọ́n kẹta bàbá ìní arajú kalẹ̀ tí a bẹ Mr. Lágbájá lórí lójú wọn lójú ọmọ ẹ wo trauma. Àwọn àgbà wa wà lọ́jà orí ọmọ kò tó ń wá ń wọ́ dàgbó. Mo kí yín lọ́kàn ìgbìmọ̀ aláṣẹ. Mo kí yín lọ́kàn ìgbìmọ̀ olùṣàkóso. Njó ti bẹ̀rẹ̀. Làwọn èyí ti ń sọ̀rọ̀ kọ̀bákùgbé tí àgbáríjọ papọ̀ ẹgbẹ́ olùkọ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Ní pàtàkì nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n sọ̀rọ̀ kọ̀bákùgbé sáwọn olùkọ́ gbogbo pé ìbá àṣẹ yín ìbá wa ṣe mi ẹ sì ní mind láti padà síléèwé classroom ẹ sì lórí ọ̀fẹ́ àti mẹ́fun ẹ dákúrú ẹ fún wo lẹ̀ ń mú ẹ dẹ̀ ní mind àwọn colleagues yín lọ́ba jẹ́ ìyàwó ti yín. Bóòlù ẹ ṣe rí ẹ fira yín sípò yẹn. Bọ́ba jẹ́ àmọ́ yín bóòlù ẹ ṣe ipò wo lẹ́yìn náà ìbá wà. Yíyàkọ̀ máa sùn ọmọ ọdún méjì wọ́n sì fagi bóyá kò fẹ́ mú lọ ìwọ náà mọ́mọ́ yín lọ sùkúù mọ́mọ́ yín lọ léèwé etí fi ń yọ lẹ́nu ní ìsìn ó ti tó léèwé lọ. Ègè tó ń sùkúù àwọn ti ní nursery and primary section láwọn iléèwé ìjọba náà nursery and primary section ti wà. Mọ́mọ́ yín lọ sùkúù lọ́nà bá fà á. Iyọ̀ ọmọ yẹn lọ gbà àkọ́kọ́ ẹ kó ló sun. Wọ́n ní fìílẹ̀ yọ ọmọ la. Kì í mọ̀ ṣeré ẹja fọ̀rọ̀ ọ̀rọ̀ yẹ ẹja fi rora wa wò.
1: Ẹ̀yin ọmọdé wọ̀nyẹ má máa ṣe gbájà.
0: Ọmọ yẹn olórin wo ló tó gbá mẹ́rin tó gbá jàre. Olórin wo ló tó gbá.

ṣùgbọ́n ngbà tá a bi àwọn àgbáríjọpọ̀ ẹgbẹ́ olùkọ́ wọn ni ṣe inú àwọn náà wá dùn ni àmọ́ ó ní bá a ṣe máa ṣe nǹkan báà náà bá gbègbè sẹ́ẹ̀kan máa ń kíá lágẹ̀lú ni wọ́n ń pè bí ilé funfun bá láwọ́ fẹ́lẹ́.

0: àbáríjọ gbẹ ẹgbẹ olùkọ lórílẹèdè nàìjíríà ọbájọ olùkọ tí èsè gbọ ní ọwà lọdà special assignment gbọ mi dáadáa yẹn bá bí ọdà lọlé ìwé táwa bí ọ lérè pé ṣé ìwọ gbòó lára àwọn ajínigbé ìbá wa ṣe mi àní ìbá ṣe mi ìbá wa ṣe wọ ìbá ṣe wọ ìbá ṣe mi so le jẹ wọ bó ipò wo lọkọ ọrẹ ọ wà so le jẹ àmọ rẹ ipò wo ni wọ gangan ọ wà so wa le jẹ ìyàwó rẹ lọ wà nbẹ ipò wo gangan ni wọn náà bá wà ẹbí ẹ ròdìdì professor ó bu sẹkún gbaragada nǹkan ń ṣe mí o wọn ní prof kìíní ṣe nǹkan ń ṣe mí o. Se baba wa mura dáadáa tá a bá káwọn mọ̀lẹ́bí ó jókòó ti professor wọn máa bá sọ láàárọ̀ wọn máa bá sọ lálẹ́ ṣé nǹkan ò ní ṣe professor aya rẹ̀ ń bẹ lè sì múra kú òun lé láàárọ̀. My dear, how are you? I'm fine. Mo fẹ́ ṣáré débi iṣẹ́ o má pẹ́ o ṣé kò ní sí problem àmọ́ tí wọ́n ń jẹ àmọ́ tí wọ́n ń mu àmọ́ bí wọ́n ń gborí ilé ọ wá dùn mí àwọn private school wọ́n ṣe bí ẹni pé akọ́tí ọ̀gbìn sí.
1: Ọlọ́run kò bá gbére nìkan.
0: Ṣé bọ́bá jẹ́ pọ́jọ́ méjì péré táwọn ọba tiẹ̀ lé sí tí wọ́n pé ká sọ pé tó ìgbà ẹ bá tó gbọ́ ká padà ní o. Bí wọ́n bá wá jẹ́ private school sáwọn proprietor àti proprietress wọ́n ń gbọ́ mi ẹ wá lè fọjọ́ méjì kẹ́yìn náà tiẹ̀ fílẹ̀ bí ọba pé mẹ́ta. Àwọn private school wá fi press release ìta pé ẹ dákun o kọ̀ọ̀kan àwa o àbá.
1: Ìlówó lọ́wọ́ lọ́jọ́ sí olówó ọ̀nà èèfúrú ṣọ́ra.
0: Ẹ wo ìjọ kìíní wá.
1: Ẹ̀gbọ́n bí mo ti wí.
0: Ìjọ kejì náà tẹ̀lé.
1: Ara ẹ̀gbọ́n bí mo ti.
0: Ìjọ kẹta náà wá. Bẹ́ẹ̀ ni ìjọ kẹrin. Ẹ wá làgbá kí ẹ mímọ̀ ń padà bọ̀. Inú mi ò fi bí ẹ ń dò láàárọ̀ yìí. Ajá gbéra lẹ̀ ká ṣe dáadáa o. Bẹ́ẹ̀ bá ráwọn proprietress àti proprietor ẹ bá ń ṣàlàyé fún wọn kọ́dá o. Àìwí bẹ̀ kakú bẹ̀. Ẹ wo ẹjẹ́ àwọn ọjọ́ ọmọ tẹ̀léra wọn mi ti ẹ̀ wá 100% àpì láàárọ̀ yìí. Gbéra ń lẹ̀ á ti bẹ̀ wọ yàrá àròyìn. Bá a go mẹ́fà bá ti ró. Àkíyèmí ń padà bọ̀.

0: àti wọnú ọjù tuntun o. Abijọ́bọ̀ káàbọ̀ sí oṣù ìnáwó ayọ̀ rẹ̀, káàbọ̀ sí oṣù owó àti ìgbéga ọmọ rẹ̀, káàbọ̀ sí oṣù yọ̀tọ̀mì rẹ̀ o, káàbọ̀ sí oṣù ọlálẹ̀ rẹ̀, káàbọ̀ sí oṣù ìròyìn rere, káàbọ̀ sí oṣù àlàáfíà rẹ̀ lórí ọmọ, káàbọ̀ sí oṣù tí gbogbo abiyamọ yóò jẹ wọn mọ̀. A kú oṣù tuntun o. Gbogbo ilé ẹ̀wọ̀ Jésù Olúwa, ṣé o ti ń jọ́nu lẹ́jọ́ ti rán bàbà? Farúgbó ọjọ́ ọba mi kìkì mọ kìkì ọgọ́ kìkì ọ̀pálẹ́ o. Ọba mi àrírí rọ àlọ́ kìtì bárigbó kìtì bárigbó. Gbogbo ilé ẹgbẹ́ ṣé o tọ́ pẹ́? Àbò lórí dádì mọ́mì nínú ilé yìí. Àtijẹ́ àti mutálọ́run ṣe ní ìrọ̀rùn wẹ́rẹ́wẹ́rẹ́ yìí. Ọkọ̀ tá a wọ̀ á tún gúnlẹ̀ láyọ̀. Gbogbo ilé pariwo ògo ògo ògo ògo fún ọlọ́run ní ìgbà mẹ́rin ó yá o. Bàbá Lábìyamọ yín wọlé wẹrẹ pásọ fọ́kẹ́yẹ má rẹ̀ jẹ́ pì ní mò ń jẹ́. Oṣù tuntun yìí oṣù ayọ̀ ló máa jẹ́ fún gbogbo wa. Mò ń wá ẹni tó lè ṣàlàyé o. Báwo ló mi òkú jàrànjàrán ṣe pín sí méjì? Báwo lè nìyẹn mẹ́ta ṣe wọnú iná tó ń jò tó sì jáde láì farapa? Báwo lè nìyẹn á ṣe lẹ́nu ẹja tí ó sì máa kówó jáde ń bẹ̀? Báwo ni oúnjẹ tí ń ṣe mẹ́nà ṣe máa ma jábọ́ láti ọ̀run yàfùnyàfùn? Báwo ni wúndí á ṣe lóyún tó sì bímọ láìmọkùnrin? Báwo ni Jésù ṣe jẹ́ tó bá ènìyàn 5,000 sọ̀rọ̀ láì lo microphone ní ìsọjí? Ta ló lè ṣàlàyé bá a ṣe fi igi yọ irin nínú odò? Níwọ̀n ìgbà tí ọ̀sẹ́ni tó lè ṣàlàyé, iṣẹ́ ìyanu tó ní lè ṣàlàyé kó wọnú ilé tí wọ́n ti ń gbẹ́mì yìí. Ó yẹ kó wọnú ayé ẹni tó ń gbẹ́mì yìí. Iṣẹ́ Ọlọ́run ìyanu àwẹ̀ márìndín ni. Iṣẹ́ ìyanu tí àwọn ọ̀rẹ́ rẹ̀ máa ṣàlàyé tó máa ṣàlàyé tì. Àní kó wọnú ayé rẹ nínú oṣù tuntun yìí sẹ́. Nínú oṣù ó yẹ lo tò pẹ̀lú àwọn aláṣẹ yọrí. Ọjọ́ àbímọ kọ́lọ́ máa rìn wá délẹ̀ lérí rẹ lóṣù yìí. Òròmọdìyẹ ní padà dí àkùkọ gàgàrà wá dín ńlá nílé aláàyè. Inú tẹrẹ ìjì tẹrẹ lọ́dọ̀ ń kú lóṣù yìí wà á dín ńlá tọmọtọmọ. Gbogbo ọ̀wàwà tí ń wá àti jẹ́ àti mú lọ lóṣù yìí lẹ́ bá ire pàdé o. Ẹ ò ní wá ireti. Ní oṣù yá yóò ní fẹnu tẹ ọmọ rẹ mẹ́rẹ̀. Olóore máa ṣe olóore tọmọtọmọ. Ẹni tọ́lọ́run yọnu sí òní tara rẹ̀ kọsẹ̀ lóṣù yìí o. Oore tó lérò tọmọtọmọ ó yẹ gbà nínú oṣù yìí o. Ẹ̀mí àtọrọ jẹ kò ní di ọ́bì ọmọ rẹ o. Ayé ò ní fẹnu yọ mùdùmùdù lára ọmọ rẹ o. Ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ lọmọdé ń yọ mẹ́yẹ ayé máa yọ mọ́ tọmọtọmọ lóṣù yìí. Kò ní tọ́ fọ́mọ rẹ lórí ìdúró o. Ó ti ń darí kò padà dá ọmọ kò ní jẹlẹ̀ sẹ́nikẹ́ni wa o. Dádì bí òṣòwò má bínú jáde lẹ́ni gbàdúrà àdúrà rẹ máa gba o. Ẹni tí ò ní ẹ̀rí ọkàn kò ní nọmọ rẹ lóṣù yìí o. Nínú oṣù tutù wà á rí bá ti ṣe. Oṣù táyé ń ṣe yàlàyòlò lélẹ́yìn lórúkọ Jésù ò ní ká gúọ́gúọ́. Ẹnu rẹ ò ní papọ́ lóṣù yìí o. Oṣù tá a mú yìí gbà mí gbọ́ oṣù ayọ̀ rẹ ni o. Ìfá àtọwọ́ máa máa wọlé wẹ́rẹ́wẹ́rẹ́. Alábẹ́nu àsásí yóò dábò bọ̀ nínú oṣù tutù yìí o. Àgbàlagbà oyè yóò fọmọ rẹ jọba. Ọdún yìí ò ní rọ́pin rẹ tọmọtọmọ. Ọlọ́run yóò ra gàbọ̀ ọ́ tọmọtọmọ o. Ẹni tí ò rí jẹ́ ó yá lọ bùjẹ́ bùdànù. Nọ́mbà ìwọ́ tá a yẹ rọ́pin yóò jáde. Dádì mọ́mí olówó ẹ̀ṣà mi ò ní padà tọrọ jẹ. O ní kí ayé pọ́ dìgbò ó ṣe tọmọtọmọ lóṣù yìí o. Ọlọ́run ò ní bínú sẹ́nikẹ́ni wa. Máa ṣàánú ní gbogbo ìgbà ọlọ́run yóò ṣàánú rẹ tọmọtọmọ o. Máa fi sùúrù gbé ọ̀rọ̀ ayé rẹ lórúkọ Jésù ọlọ́run yóò ṣàánú rẹ lẹ́ẹ̀kan sí. Ogun ò ní sọ́ra rẹ̀ di bàbàrà mọ́ ọ lọ́wọ́ o. Ogun ò ní padà sọ́ra rẹ̀ di rúmọlẹ̀ mọ́ ọ lọ́wọ́ tọmọtọmọ. Nínú oṣù yìí ìkà ò ní bá ọwọ́ kọ papọ̀. Ó yá lọ sóríire tọmọtọmọ. Owó ọkọ̀ wo? Adánù wáyé kó pèsè rẹ̀ fún ọ. Wọ́n ò ní gbé òfin òlé ọmọ rẹ lọ́wọ́. Oṣù yìí àtẹ̀mí àti wa ní ṣàṣẹ tí o. Wọ́n ní àkànṣe ọpẹ́ ṣe lóṣù yìí o. Ọpẹ́ ló máa já sí tọmọtọmọ. Àjíǹde àti iye yóò dá ọláre nínú oṣù yìí o. Oṣù yìí ó yẹ oṣù rẹ ni. Oṣù yìí Ọlọ́run máa gbógun fọ́lẹ̀ ọmọ rẹ o. Oṣù ayọ̀ rẹ la wà yìí o. Oṣù ìdùnnú rẹ ni. Oṣù àṣeyọrí. Oṣù àtúnyẹ̀ eré rẹ la wọ̀ yìí o. Oṣù yìí Ọlọ́run máa tẹ Ọlọ́run tọmọtọmọ. Oṣù yìí ipá rẹ ò ní pin. Oṣù yìí owó ńlá ńlá máa wọlé. O ní wọ owó tì lákòókò yìí. Ẹni tí Ọlọ́run gbà fún yóò ṣàánú ìwà tọmọ rẹ. Aládé wúrà yóò fàdé wúrà dé olórí tọmọtọmọ o. Kò ní sún olóore rẹ. Kò dẹ̀ ní rin aláàánú rẹ o. Owó máa máa wọlé léraléra lásìkò yìí o. Ìfàtọwó máa máa wọlé lemọ́lemọ́. Oṣù ìnáwó ayọ̀ láwọ̀ ìwà àrówó náà. Ẹnìkan máa bọ́ ọ̀sán gbèsè yìí o. Wàá rọ́pẹ́ dá lóṣù yìí. Ọ̀run máa yọ̀ torí ìwà àtọmọ rẹ. Àgbélébù máa tú ọ sílẹ̀ pé o. O ní kó gbá wọlé. Ayé ò ní pàṣọ rẹ dà. Àlàáfíà ilé yìí ò ní dí. Àìsàn wà ní dí ọjọ́ orí orí rẹ ku o ore to ba asiko yi wo yagba tomo tomo oju ya jofo rere jagba oju yo mo ro ni potasio re omo ro ni de ni lele loju ye ni ta ni ko fe ni loju ko ni fi atasoju omo re o ko ni begungun olowo o loju ya lo pade ba ni gberudori oju yo gu oru oni bo wa mole o o ya loju ye lo de asegun tomo tomo loju yo mo wo ni seru o olo yo fa idile yi jade kuro ni po eyin loju iwo ni bogun ja mo wa o loju omo ma munu re dun omo wo ni se mu o won la sala si bori ogun omo re bori ogun loju yi o akande lorun fun awon israeli okuku oni bori re o loju yi kaluka lokuku ko ni gbe omo re mi o aye fe ba ye ko ogun omo re ma buyo loju yi o na lo omo re toro ke ko ni wale loju yi david bori omo re bori loju yi o e bora gbegbe ko ni bori omo re mole o loju yi ani yo ogun omo re lenu o ayipada to da gaji ayo de ba yin loju yi o baye so pe na orun so yes lori omo re o ayo ni paro ogun omo re loju yi o epo ni jasacho omo re loju yi olore ko ni pada dinin se satani fun family yin o agwale ko ni wale gbogbo wa o someone 1107 apo ni loju ko ni pa omo re loju second chapter 4 verse 14 loju ya bi ororo yan gege bi oba lati ge olive meja tu ororo si koko aye re ninu oju yi tamatama gbogbo ju bi soke mo si ri kelere a pe ipira re fun yin tamatama ninu oju yi o olukuluku ari tin gbo mi ni agbaye agba ri ajaje tan ninu oju yi tamatama iwe aga iwe pe temi ni fadaga ti wura a fi owo te olorun loju yi tamatama o ogun ati ri oju yi oju toju to koja lo o oju yi wa roju raye gbare re ogun olorun ma yo lara re tamatama o olorun abo yo da bo gbogbo wa o a o ni keye ye ye ye lori omo lokojo oru e sami eleyi ilu re oni kan gogogogogo ayo ni gbe olomo lo sami eleyi le kan si oni sanwo ko to ri omo re ami ko ni fami si ara omo re fun ibi egun afun mo ko ni fo mo otomo tomo de ma wo akomo oni gbogbo igi to ba ri lo nba lo loruko jesu eni bi oni bomo re lo oni rogo elebolo ninu moto ayo to ba wo ayo ni gberu oran ka mo le o sister imule odaju baje lori omo re ediko ni di omo re sami eleyi mama onitumo ara oni ja oje tomo tomo won dunadura joseph ko to di ku won ta won ni dunadura omo re judas ati awon alufa won dunadura jesu kan to ta loruko jesu ani ara ile re oni ta osoko eru omo olorun re oni se ko nge ibi e oni sofo ninu leye o wa to to tebi tebi taratara won ni ku awon omo re wo gbogun o ire oji yi won ni gbe fori enikeni o jesu oluwa omi 5 liter tan gbadura le lori lori facebook ati tiktok o ni yi la ma pari adura lori re eyi ti mo ni ke sekun yen o la ma lo ni ale oni ti n ba ti gbedu asi tan ni ago mejo irole o le fi wet ile o le fi we o de le lo fi wet ile re kódà ṣọ́ọ̀bù rẹ ò lè fi wọ́ ẹ̀tì ẹ̀ déédéé náà ni tó bá ti dórí facebook tiktok àbí youtube kan lọ ṣáàjì fún bàbá alábìyamọ àkòrí oṣù yìí ni a pè ní oṣù àṣepéore ẹjíní àbámi gbé ẹ̀rí àṣepéore kan sí.
1: ní orí rédíò ni mo ti máa ń gbọ́ púrógámù yìí nígbà tí ọlọ́run máa ṣe ọmọ mi ti wà ní ìlú òyìnbó.
2: Ẹyin bẹ́ẹ̀ ló lọmọ yín máa travel lọ bẹ̀.
3: Ebi sà, ọmọ mi á lọ sà.
0: Ìpàdé Kọ́lá ní ọ̀la ó máa lágbára o. Èso tá a bá fi gbàdúrà mò ń gbé bọ̀ ńbẹ̀ ní ọ̀fẹ́ fún gbogbo ènìyàn. Bẹ́ẹ̀ náà ni mò ń gbé ìyọ̀bọ̀ fún gbogbo ènìyàn lọ́fẹ̀ẹ́. Bọ́lẹ̀ ní Kọ́lá gbàdúrà ìjàyè lẹ́kọ̀ọ́ lọ́nà AIT yẹn. Sọ fún ọlọ́kadà kan gbé lọ sí Classic Arena Hall. Aago mẹ́sàn-án ni òwò àríre gbà tó gbé gba ni mò ń gbé ọlọ́run gan náà ayé yìí tí ẹ̀ ń fẹ́ ọ̀rọ̀ ìránṣẹ́ yìí torí pé ní jẹ́ ọjọ́ pàtàkì ó ní bá a ṣe ń ṣe ìwọ jẹ́ àrípò òfin ọ̀rọ̀ ìránṣẹ́ lẹ́ni owó ọpẹ́ là ń dá lẹ́ni yìí o olùfẹ́ ẹni bá ń bẹ láyé ló ń dá ọ̀rẹ́ ọpẹ́ o ẹ dá ọ̀rẹ́ yìí lẹ́ni láti yan ọlọ́run lógo ẹ̀yin ará iléeṣẹ́
4: more
0: ọlọ́run bàbá alábìyamọ o ààyè ló wà.
5: Hello, hello, prophet 0906071110 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14 Fakeye Emmanuel ló máa gbé jáde first bank.
0: Abiyamo.
6: Olúmọ̀bọ̀jà.
4: Lagelu FM, Jagaba Gogo Radio.

ti gbọ́ mi ni mo bẹ̀. Òní ni ọjọ́ àkọ́kọ́ ní oṣù kẹfà. Ọ̀pọ̀ nǹkan ló fi nílò láti gbọ́ mi ní àárọ̀ yìí. Ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ pé òní ni ọdún ìpínsí méjì. Ìyẹn túmọ̀ sí pé a ti lo abala kan nínú ọdún yìí. Òní la wọ ìpele àkọ́kọ́ tó parí nínú ọdún 2026. Nígbà tá a bá fi lo oṣù tán ẹ̀sà àti lo dídí oṣù mẹ́fà kú ńbẹ̀ nìyẹn. Ẹ wá gbọ́ mi, oṣù kẹfà oṣù tó yàtọ̀ ní gbogbo oṣù ni. In fact, oṣù yìí ni wọ́n ń pè ní oṣù ìfà. Melave Rua Bahadaya. Ṣùgbọ́n ohun tí Olúwa rán mi láàárọ̀ yìí, ohun tó yàtọ̀ ni. Mo kàn ń sọ àwọn eléyìí láti lè fi ìdí ọ̀rọ̀ mi múlẹ̀ kẹ́ ẹ lè mọ agbára tó wà nínú oṣù yìí àti ìdí tẹ́ ẹ fi nílò láti gbọ́ mi. Ni wọ́n bá ń sọ nípa nọ́mbà kẹfà, nọ́mbà mẹ́fà ni nọ́mbà ènìyàn. Mo dẹ̀ ti sọ fún yín pé gbogbo ẹni tá a dá sáyé yìí tí yóò rí àyànmọ́ rẹ̀ mú, èèyàn máa ní í ṣe pẹ̀lú ayé ẹ̀. Ibi tí mo ń lọ láàárọ̀ yìí yàtọ̀, mo ṣì wà nínú ìpele ààyè mi àti ìjókòó mi. Ṣùgbọ́n màá máa tẹnu mọ́ ààyè láàárọ̀ torí Olúwa rán mi. Ẹ̀sà, ọjọ́ tá a dá ènìyàn àkọ́kọ́ sórí ilẹ̀ ayé yìí, a dá a sí ààyè kan ni o. Ẹ gbà mí gbọ́, gbogbo ènìyàn bá a bá ti bí wọn, a bí wọn sí ààyè kan. Ẹ wá wo ohun tó ní agbára. Ibi tá a bí ọ sí, ó lè mọ́ jẹ́ ibi tí ògo yóò ti sọ̀rọ̀. Ibi tá a bí ọ sí, ó lè mọ́ jẹ́bi tí ayé rẹ yóò ti ní adùn ẹ̀mí àwọn òní. Ibi tí a bí ọ sí, ó lè mọ́ jẹ́ ibi tí àyànmọ́ yóò ti ṣe. Ṣùgbọ́n oníkálukú la bí a sì fi wọ́n sí ààyè. Ẹ gbà mí gbọ́, ààyè ṣe pàtàkì nínú ayé ènìyàn. Ẹ lè sọ bí ààyè ènìyàn ti rẹwà tó, bí ẹ bá mọ pàtó irú ààyè tó wà.

wà tí èmi ò fi hàn ní ọjọ́ náà ló ṣe ìlérí fún Abraham nígbà tó di nínú ìwé Genesis orí kẹẹ̀dógún Abraham wá ń sìrì mú sí Ọlọ́run ó ní olúwa èmi ń lọ ní àìlọ́mọ olúwa nínú o lè lọ ní àìlọ́mọ ó wá bẹ̀rẹ̀ sí sọ fún nípa orílẹ̀-èdè ó bẹ̀rẹ̀ sí sọ fún irú ilẹ̀ tóun ó fún ó bẹ̀rẹ̀ sí sọ irú oko tóun ó fún àwọn ọmọ rẹ̀ mo ń sọ nípa ààyè ni o ẹ̀yin kan wà ń bí kì í ṣe pé ìwé tẹ́ ẹ kà ní skul kì í ṣe pé ẹ ò lè fi ṣiṣẹ́ n tí wọ́n ṣe fún yín ni pé wọ́n mú yín kù ní ààyè ibi tó yẹ kí ẹ ti ní èso ẹ̀mí àwọn wòlíì ẹ̀yin kan ń gbọ́ mi sà kì í ṣe pé ẹ̀yin náà lè darí ààyè ibi tí wọ́n ti mú yín kù ló fa wàhálà menava rubia dayana dalias ẹsà ẹ gbà mí dọ́sà agbára ilé yín mọ̀ọ́mọ̀ mú ọ kù ní ààyè ibi òkú ni ó wá fi ọ́ sí ilẹ̀ ilẹ̀ tí wọ́n ń pè ní ilẹ̀ ìpọ́jú Ọlọ́run àwọn bàbá mi ẹ̀yin kan ń bẹ níbi ìsà àdúrà tó yẹ kẹ́ ẹ gbà dáadáa ni pé olúwa fi ààyè mi hàn mí bó o bá tí ì dé ààyè rẹ ààyè lè gbà o ẹ̀mí àwọn wòlíì bí o bá sí ní ààyè rẹ wo bí ìsà á dàbí pé o mọ̀ ṣe ni o bí o bá sí ní ààyè rẹ á dàbí pé ọgbọ́n rẹ dìdẹ̀rìn ni ẹ̀sà bí o bá sí ní ààyè rẹ wo bí ìsà èèyàn lè fi ògo pìtàn mẹ̀lẹ́ àdáyà máná bàkúàdàyà ẹ̀yin kan ń bẹ níbi kò sí nǹkan míì kan ṣe fún yín ju pé ààyè yín ni wọ́n gbà lọ́wọ́ yín olúwa ní ọmọ bí àwọn ènìyàn kí wọ́n lọ nínú àdúrà ó dúdú ọjọ́ márùn-ún láàfin gbàdúrà á mọ bẹ̀bẹ̀ nítorí ààyè wa mo mọ tí mo sọ tí n bá sọ fún ọ pé o nílò láti wádìí ibo ni ààyè mi where is my space ọ̀dọ́ tó ṣẹ̀ṣẹ̀ dìde láàárọ̀ ìránṣẹ́ ọlọ́run tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ayé ẹ̀ màmá tó ṣẹ̀ṣẹ̀ dìde lórí o ṣẹ̀ṣẹ̀ dìde nínú ìrìn àjò rẹ ìyá àwọn ọmọ rẹ ṣẹ̀ṣẹ̀ dìde bọ̀ ìbéèrè jẹ́ ìbéèrè tó ṣe kókó ikí ni ìrìn àjò mi where is my space níbo ni ààyè mi ẹ̀sà ọ̀pọ̀ wọnú iṣẹ́ olúwa wọn ò bèrè ààyè wọn ọ̀pọ̀ wọnú iṣẹ́ tí wọ́n ṣe yẹn wọn ò bèrè ààyè wọn mi ò mọ bí mo ṣe lè sọ fún ọ ju báyìí lọ wo bí ààyè dàbí orí omi fún ọkọ̀ ojú omi.

mọ̀ dára ṣùgbọ́n ààyè wa la sì a sì ní ààyè wa olúwa ní ọmọ ẹ gbàdúrà pé ẹ fún mi ní ààyè tèmi náà ẹ yọ̀ǹda ààyè mi fún mi maza daliaba hadaya ní ọjọ́ friday èyí tó kọjá yìí agbárò àdúrà gan o ní church wa ní ìbàdàn gbogbo ẹyin tẹ wà ní abẹ́kúta ní friday ọ̀sẹ̀ eléyìí a máa gbà gan sa ìtàn jẹ́ sọ fún ọ láàárọ̀ yìí nípa agbára tí wọ́n ń pè ní ààyè ẹyin kan wà bí kò sí nǹkan méjì tó dá ọ dúró o ò sí láàyè rẹ ni sa bẹ́ẹ̀ ni o ò sí mbẹ̀ ni kò sí irú àdúrà tó lè gbà kọ́kọ́ padà sáàyè rẹ náà kò sí irú àdúrà tó lè gbà kọ́kọ́ lọ dúró sójú ọ̀nà ibi tó yẹ kó gbà bí o bá sí lójú ọ̀nà wo bí gbogbo nǹkan ò lè bọ́ sójú ọ̀nà ẹ̀mí àwọn ò lè bí o bá sí lójú ọ̀nà á dàbí pé o mọ̀ ṣe ni àdúrà tí wà àtọ̀rẹ́ rẹ jọ gbà tí àdúrà gbà fóun ó ń bẹ lójú ọ̀nà tiẹ̀ ni ó ń bẹ ní ààyè rẹ̀ ni ààyè ènìyàn lèèyàn ti ń ṣògo ààyè ènìyàn lèèyàn ti ń dára ààyè ènìyàn ní nǹkan ti ń yẹ̀yàn ààyè èèyàn lé aṣọ ti ń dúró lọ́rùn èèyàn ààyè ènìyàn lóko ti ń sọ̀rọ̀ ẹ̀yin kan wà ń bí wọn ò jẹ́ ẹ lè fọ òní ààyè yín Ọlọ́run àwọn bàbá mi kò sí nǹkan méjì jù bẹ́ẹ̀ lọ bí a bá mú ènìyàn kúrò ní ojú ọ̀nà rẹ̀ wàhálà ni bí a bá fa ayé èèyàn kúrò lójú ọ̀nà rẹ̀ wàhálà ni ẹ̀yin kan bẹ níbi ìsà mo fẹ́ kẹ́ ẹ múra ọmọkùnrin kan ń bẹ nínú bíbélì wọ́n ń pè ní Naboti ẹ̀sà wọ́n gba oko rẹ̀ lọ́wọ́ ẹ̀ oko Naboti ẹ̀sà ààyè Naboti nìyẹn ibi tí ògo ti wà fún nìyẹn wọ́n gbà lọ́wọ́ ẹ̀sà odina varubeliaga wọ́n gbà lọ́wọ́ ẹ̀ wọn ò jó lè ṣe nǹkan kan ẹ̀sà wọ́n gbà wọ́n dẹ̀ tún gbẹ̀mí ẹ̀

agbára tó gbá okó láàyè rẹ, agbára tó sọ àyè rẹ dahoro. Bí o bá ṣàmí agbára yẹn wọlẹ̀, mo bí ọ mo bí ìṣá o nílò eléyìí. Ààyè rẹ ni kó o kọ́kọ́ lọ wádìí. Ìjẹ́ mo ti wà mẹ́, ṣé ààyè mi ni mo wà? Ṣé ibi tá a rán mi gangan mo dúró sí? Ṣé mo ń bẹ lójú ọ̀nà? Ṣé ààyè mi ibi tí mo ti máa ṣògo lélẹ̀? Ọmọkùnrin kan bẹ nínú Bíbélì, wọ́n ń pè ní Mordekai. Ẹ̀sà wọ́n tẹ̀ sọ pé ní òru ọ̀gànjọ́ ni ọba ò lè sùn. Ọba ò lè wo nítorí Mordekai. Ẹ kíyèsí sá, ọba dẹ̀ pariwo ta ló ń bẹ lẹ́nu ọ̀nà. Ẹ̀sà Amani dẹ̀ wá. Wọ́n tẹ̀ sọ fún Amani kó yá lọ gbé ẹṣin funfun, kó gbé aṣọ ọba, ó yá

lẹnu ọ̀nà ilé ọba tí bóyá kó lọ mọ ìyá fanda ni pé àwa àtàwọn ọba lájọ sọ̀rọ̀ nísìn ọba máa ń pè mí bó ti wù ni in fact èmi lẹ rí lórí ẹṣẹ láàárọ bíbélì sọ pé mọdékà ò ṣe bẹẹ ẹ mọ̀dí tí ò fi ṣe bẹẹ ìdí ni wípé wọn kàn rántí ẹ ní wọn ò tí ì fi sáàyè rẹ ẹmí àwọn wòlíì wọn lè rántí rẹ ṣùgbọn ṣé ò ti wà láàyè rẹ ọtọ ni ẹni tá a rántí ọtọ lẹ tá a fi sáàyè rẹ wọn rántí dáfídì pé olúwa ti yàn án pé kán lọ dòròró lé lórí wọn dòròró lé lórí lóòótọ ṣùgbọn kò tí ì sí láàyè rẹ tó ẹnìkan bẹ láàyè rẹ ààyè tó yẹ kó wà sọ́ọ̀lù bẹ́ẹ̀ ẹ kíyèsí eléṣà ọ̀pọ̀ ti lọ gbàlù wọn ti lọ gbàjọ nítorí pé àrántí wọn wọn kọ́kọ́ bọ́ sáàyè wọn náà kí wọ́n tó gbàlù ìdí tí wọ́n fi máa ń sọ fún ẹ̀yin kan pé kẹ́ ẹ mọ́ pariwo tẹ́ ẹ bá fẹ́ ṣègbéyàwó òun ni wípé akẹ̀rántí ẹ ni nígbà tó fẹ́ ṣègbéyàwó tó bá ní ìgbéyàwó gangan ìgbà yẹn ló tó gbààyè torí ọ̀tọ̀ ni wedding ọ̀tọ̀ ni marriage.

òun dẹ̀ ti ṣe rere ẹsà nítorí pé ààyè rẹ̀ nìyẹn. Mo dẹ̀ rí ẹni tó jẹ́ wípé ó ti gbé gbogbo ọjọ́ tó pọ̀ nílùú ọba ẹsà táwọn èèyàn rò pé ibẹ̀ ni nǹkan ó ti dáa fún un. Ó pinnu lọ́jọ́ kan pé náà mò ń lọ Nàìjíríà, ó sì dé Nàìjíríà, ó bẹ̀rẹ̀ sí í ṣe táwọn èèyàn fojú sí ẹsà, ó dẹ̀ gbòòrò.

yóò ti fọhùn ààyè ibi tí àánú yóò ti sọ̀rọ̀ ààyè ibi tí ọwọ́ agbára ọlọ́run yóò ti ṣiṣẹ́ bó bá ṣàmì ó yà máa lọ bẹ́ẹ̀ bíbélì sọ pé ọmọ wòlíì lọ.

káàkiri àgbáláyé. Pápájú la wa tájọ lọ nínú ìrìn àjò àwẹ̀ aláàdọ́run ọjọ́ 19 days fasting. Láti March 1st títí di May 29 ọdún yìí. Ìpàdé ìparí pẹ̀lú ìṣòro ọlọ́jọ́ kan. Òru ẹbí ní sẹ́rí ìtapà kò rí ẹ̀ní. Ìjókòó mi, ààyè mi, my seat and my space. Olúwa ti rán wòlíì rẹ̀ wòlíì tèmi tọ́pẹ́ ẹ̀jẹ̀ Jésù láti fi ìpàdé àdúrà yìí gbà padà. Gbogbo ọkàn tí ayé gba ibùjọ kó wọn ààyè wọn lọ́wọ́ wọn. Lásàlẹ̀ ọjọ́ Friday June 5 ọdún yìí ni o. Ní gbọ̀ngàn post office hall Ṣàpọ́n Abẹ́òkúta ìpínlẹ̀ Ògùn. Aago mẹ́jọ alẹ́ la bẹ̀rẹ̀ dàfẹ́ mọ́jú ọjọ́ kejì. Ẹgbẹ̀rún kẹyàn tó bá kọ́dé lásàlẹ̀ ọjọ́ yẹn. Yóò gba ẹ̀bùn pàtàkì látọwọ́ wòlíì. Fẹ́kùnrẹ́rẹ́ àlàyé nọ́mbà yìí ni kẹ́ pé 0902-520-2427. Ọlọ́run kankan retí rẹ̀ jájọ pàdé níbẹ̀.

lákòókò ojúmọ́. Èyí ni ìròyìn àkójọpọ̀ àgbáyé láti iléeṣẹ́ Lágelo FM 96.7 òkè gájòkè. Oníròyìn yín ni Olúmọ̀yọ́wá Adéyẹyẹ. Ṣáájú ẹ gbọ́ kókó àwọn ìròyìn náà. Mínísítà fúnlẹ̀ òkèèrè tẹ́lẹ̀ tún gàṣẹ́ lórí bíbu ẹnu àtẹ́ lu ààrẹ Tinubu tó sì jẹ́jẹ́ àtìlẹyìn rẹ̀ fún ààrẹ. Kèyàmọ̀ rọ Jonathan láti kọ tí ọ̀gbọ́n yìí sí yíyàn tí igun kan nínú ẹgbẹ́ òṣèlú PDP yàn láti díje fún ipò ààrẹ ọdún 2027. Orílẹ̀-èdè Colombia dìbò ààrẹ tí ó lè yí ìbáṣepọ̀ wọn pẹ̀lú ilẹ̀ Amẹ́ríkà padà. Wọ́n ti yan Iwobi àti Chukwueze fún àmì ẹ̀yẹ ti àmì àwọn tó dáńtọ́ jùlọ ti sáà ti ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù Fulham. Ní báyìí ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́.

ọ̀gá àgbà Yusuf Tuga ẹni tí ó jẹ́ mínísítà tẹ́lẹ̀ rí fún ilẹ̀ òkèrè tún ti ṣe ìmúdánilójú ìfọkànsìn rẹ̀ fún ààrẹ Bola Ahmed Tinubu àti ètò ìjọba rẹ̀ ó sì kọ ìròyìn tí ó sọ pé òun bu ẹnu àtẹ́ lu ààrẹ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí ó ṣẹ̀ṣẹ̀ ṣe Tuga nínú ìkìlọ̀ tí olùrànlọ́wọ́ rẹ̀ nípa ètò ìbáraẹnisọ̀rọ̀ Abdulkadir Al-Qassim gbé jáde ní ìpínlẹ̀ Bauchi ní ọjọ́ Àìkú sọ nínú ìfọ̀rọ̀wérọ̀ tí ó ṣe ní èdè Hausa pé wọ́n sì òun gbọ́ ni ó tún ṣe àfikún pé mínísítà tẹ́lẹ̀ rí náà jẹ́ alátìlẹyìn fún ààrẹ ó sì ti fọwọ́ sí ètò ìrètí ìsọdọ̀tun Renewed Hope Agenda àti àṣeyọrí ìjọba APC tí ààrẹ ń léwájú rẹ̀ gẹ́gẹ́ bí ìkìlọ̀ náà ṣe sọ àwọn ọ̀rọ̀ Tuga nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò náà dá lórí ètò ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Bauchi pàápàá ìwà òtítọ́ ìdájọ́ òdodo àti ṣíṣe àkóyawọ́ nínú yíyan àwọn olùdíje ó sọ wípé wọ́n gbọ́dọ̀ jẹ́ kí àwọn ọmọ ẹgbẹ́ ìyan olùdíje ní ọ̀nà tí kò ní rúni lójú àti ní ìlànà àparòkan ọ̀gá jù kan lọ Tuga gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́ rẹ̀ ṣe sọ ló tún ṣe ìdánilójú pé àfojúsùn òun ní láti fẹsẹ̀ jọba àwa ara wa múlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC àti láti mú ìṣọ̀kan wà ní ìpínlẹ̀ Bauchi

0: ọ̀rọ̀ kí n tó padà sórí ètò. Ọlọ́yẹ̀ wọn orú àwọn tá a lè pè ní traditional ruler, àwọn traditional council rulers, àwọn ọba wa kí wọn oró wọn lágbára àwọn baálẹ̀ wọn oró wọn lágbára mójútó àbò ẹniyẹn ni àwọn yẹn gan kọ́ mélòó nù wọn lọmọlúwàbí. Ọba tán. Ṣúgà já. Ṣé yọ̀gá ọba jẹ́? Wọ́n ní mélòó lálefọ́ gbẹ́yàpọ̀ ọmọlúwàbí ni nínú gbogbo àwọn tẹ́ ẹ gbé sórí ipò.
1: Ayé tuntun.
0: Eléwo la le trace ọ̀rọ̀ rẹ̀?
1: Tó
0: clear sí yín. Wọ́n sọ̀rọ̀ ẹnìkan ńlẹ̀ Ìbàdàn wa ń bí náà ni. Wọ́n ò ní dákọ́ rẹ̀.
1: Torí láyé.
0: Ró ti wà lórí àpèrè àwọn ẹja gbé mi.
1: A tún lò sẹ́yìn ni.
0: Ẹnìkan ní bàmí sọ̀rọ̀ lánàá. Ọlá wọn ń wò pé ó ní nọmba wà orí àpèrè tó jókòó sí nǹkan kọ̀yọ́ lẹ́tọ̀ọ́ àti jókòó bẹ́ẹ̀. Torí kì í sọ mọ abẹ.
1: Àtúrí láyé.
0: Ó ló ṣe Adébẹ̀.
1: Tó bá lò síwájú.
0: Ó ní gbogbo nǹkan ti bàjẹ́ tán.
1: Kò sẹ́yìn.
0: Amúkọ̀ wọn lẹ́rù ẹ̀wọ́.
1: Orí mi.
0: Lókè lẹ́yìn ranjú wo ẹ wo ṣàlẹ̀ wo.
1: Jà fún mi. Lè dá mi yẹ
0: ojà. Nǹkan ti bàjẹ́.
1: Jà fún mi.
0: Bá a bá dàgbà wọn tí ń bẹ lágbo ẹ̀sìn tí ẹ di ẹ̀sìn mọ́. Mélòó nù wọn.
1: Lè dá mi.
0: Ló fi òótọ́ ọnú ló fi jẹ ìmáàmù tó jẹ. Ṣé ìsìnkú ọba ìyára rẹ̀ dépò yẹn ni?
1: Orí yà.
0: Mélòó nù pásítọ̀ wa?
1: Orí yà.
0: Lè fọwọ́ gbáyàpọ̀ ọmọlúwàbí ni wọ́n ń tòótọ́.
1: Alukoro ajá fún. Ẹlẹ́dá mi máa ma gba pé mi yé o, Obama máa ja
0: o. Owó owó owó owó.
1: Orí rẹ̀ ni ní.
0: Gbẹ̀ngàn wa ń ṣe gbogbo wa, àwa ń sá kíjo kíjo.
1: Orí wo bìrì rí pé mi.
0: Ọ̀dà tá a lámọ̀ tí ó kàn lọ́la.
1: Ìyá.
0: Wọ́n ń wọlé gbọ́kùn ẹ̀.
1: Orí.
0: Wọ́n ń wọlé gbóbẹ̀.
1: Bẹ́ẹ̀ ni dé.
0: Àbá ti wá gbọ́ díẹ̀ tó ti mi yá wèé fún láàrin bí ìṣẹ́jú méjì mẹ́ta.
1: Bẹ́ẹ̀ ni ìyá.
0: Ọjọ́ méjì, ọjọ́ mẹ́ta, ọjọ́ mẹ́rin. Àìbẹ́tì mi ò tún ṣẹlẹ̀ àtúgbàgbé.
1: Torí.
0: Ẹ sọ fún àwọn political gladiators.
1: Kò lè tó ń kó.
0: Ìjọba àbílẹ̀hun ọdún keje gómìnà wa ní parí lọ yìí. Ẹ bá ń bi wọ́n léèrè. Ṣé ní àjò iṣẹ́ gbé wọn débẹ̀ yẹn rí? Kò gbé wọn débẹ̀ rí. Bí wọ́n bá lọ campaign ni a lọ ṣe. And after campaign kọ́. What next? How many local government ni gómìnà aláṣẹ ìpínlẹ̀ kan débẹ̀ ló mọ bẹ̀ dojúdojú? Àwọn tó fi bẹ̀ ìkíni àbọ̀ kíni mú wa bá. Àbá ń sọ fún yín pé ìṣèjọba gbogbo yín àtẹ̀yìn tẹ́ ẹ wà lókè àtẹ̀yìn tẹ́ ẹ wà láàrin kò dé grassroots. Àgbà yín wá ń bẹ lọ́jà. Orí ọmọ tuntun wa wó dànù.
1: Ìyá fún wa gbé. Orí àlòkòrò ajá fún.
0: Bọ́lá ń báyìí ṣe bàbá ẹ̀ mánéjì dọ́rùn. Gbogbo wa lájẹmọ yóò yà. Lọ́wọ́ ẹni ọ̀sẹ̀dá wa wá sókè ìpẹ́. À á jẹ patí ẹ. Yóò bí wá léèrè ipò tá a fi yín sí. Èyí tó fi rúgbà. Èyí tí ẹ fún ọ ọ̀ríjínálì. Ẹ kí ló fi ṣe? Ọ̀sán fẹlá náà ni. Abẹ́ ẹ̀gbọ́ Fúlàní. Kì í ṣe gbogbo wọn náà ní ẹbúrú o. Ọmọlúàbí kọ́ àárín àwọn Fúlàní o. Ṣùgbọ́n kan bẹ́ ń jẹ̀bú òde. Wọ́n níyàwó mẹ́rin lónìí. Ọmọ ọgbọ̀n ló bí. Ọ̀pàpá tẹnu jẹ́wọ́ lọ́dọ̀ àwọn ọlọ́pàá. Ó lò mọ̀ pọ́nbọ́n àwọn náà wà lára àwọn báńdíìtì tí ń jìyàn gbé kìnápà. Olódìlẹ̀ ẹ̀wọ̀n ọdún márùn-ún ọlọ́lẹ̀ ẹ̀wọ̀n ọdún márùn-ún lọ́lọ́ ó ló dé òun tó mú lọ ilé-ìwòsàn pé ìwà dákun ẹ̀sọ́ kìíní ìṣẹ́jọ lójú ẹ̀. Ó lóun ò tún mọ̀ wọ́n ní àpò sakasaka táwọn yẹn lẹ́ni fi diwó ọ̀tọ́ọ̀sì.

0: ẹni ọba ní kí sí ni bàbá bàbá
1: bàbá jòlì
0: bó ló ṣe wá fẹ mọ ngbọ mọ pọgbọn bó ló ṣe fẹ mọ sẹtan mọ nṣe
1: àjọ fún
0: bí bẹ pọ wa náà sí bí wọn kalẹ nu ọpọ bí ni o le sọ nípa ntọ mọ rẹ yàn láàyò ọpọ ọmọ tẹ ní yàwó wọn ṣe wọn ti di original criminal mọ wa lọwọ àlè sọ mọ ọdà kílọ ní àbáyọ ọmọ pẹ bèrè gbéra ńlẹ ẹja ṣe dáadáa láwùjọ o lè dé àwùjọ community abúlé ìletò ìlú tóòtọ́ bá ti sákì ṣe tí ó sọ mọ́ a manage ara wa ni nǹkan ṣe wá ńlẹ̀ yìí
1: bó ti wù kọ́kọ́ ọ̀dọ́ tó bí tó
0: ta wá lọ gbẹ̀mílé àparò fún gómìnà àpa ẹ yọ̀ǹda àjọba àbílẹ̀ ẹrú ẹgbẹ́ ẹ yọ̀ǹda ẹ̀tọ́ wọn fún wọn ẹ jẹ́ wọn wà independent ṣùgbọ́n gbogbo gómìnà níwájọba àbílẹ̀ alága àjọba àbílẹ̀ tó wọn mọ̀ control. kọ́dà mi ó le dé àwọn olóṣèlú ń wá ọba ló fi jẹ́ pé wọ́n ti tọwọ́ bọ gbogbo àwọn ìjòyè ọba kábíyèsí wọ́n wẹ̀ tí wọ́n mọ̀ control for their political gain. ní àti wá bára wá mi báyìí adìẹ ti wá bà lókun àárọ̀ wá rókun àárọ̀ ọ̀rá díẹ̀ ọ̀rọ̀ wá ti wá dà gánà di ilé olókùú àti lọ àti bọ̀ ní kọ́lọ̀ ń dàkọ̀ kọ́sà ànú wa yéè má kíyẹmí ẹ wà dà lẹ́ pé ẹjẹ sọ́sọ́kò tó ẹnìkan ní ẹjẹ máa gbàdúrà à ń gbà á ọlọ́run bá mi ò kì í yọ̀ ọ́ gbà ṣé ní ẹsẹ̀ tá a kóra wá sí i náà ẹ dọ́là yé ga tọ́lọ́run ṣe ọ̀dà wà lò ọlọ́run jẹ́ ọ̀dà mọ́ ń bọ̀ náà. ó gbà yín tẹ́ ẹ wà lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ mú kinyín aláàjì ìjáláru ẹ̀kọ́ ojúmọ́ gómìnà àpapọ̀ ọ̀fẹ́ gbé àfíríkà nípínlẹ̀ ọ̀yọ́ alhaji munirudin adégòkè ralph mokinyẹ kojúmọ́ ẹ dákun ẹ bá ń pè gbogbo àwọn proprietor àti proprietress private school.

gbọ́n mi mi ò le sun. Bí n bá lọ mọ lára àwọn tán wà nígbèkù àwọn ajínigbé, òní ló pé ọjọ́ kejì dín ní ogún.

Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn. Mo sọ tẹ́lẹ̀ gbogbo ẹni tó ní àǹfààní láti bá ohùn mi pàdé ní oṣù kẹfà yìí. Lórúkọ Jésù, ẹ ò ní rí ìbànújẹ́ láyé. Pàkúté tí òkùnkùn tẹ sílẹ̀ fún yín, lórúkọ Jésù, ẹ ò ní kó sínú ẹ̀. Mo bá yín sọ̀rọ̀ bẹ́ẹ̀ sí wọnú oṣù kejìlá yìí. Ọ̀rọ̀ yí padà lẹ́nu mi, ó di àdúrà. Ẹ gbọ́rọ̀ Olúwa lẹ́nu mi, ní oṣù tẹ wọ yìí, ẹ máa rọwọ́ mú níbẹ̀. Ẹnìkan ń gbọ́ mi, owó tó ti ń expect láti yẹjọ́ yìí, tí owó yẹn ò dé, bàbá mi ní sọ fún ọ pé lóṣù kẹfà yìí ó yà kó bọ́ sí ọ lọ́wọ́. Àánú tó ò lè jẹ tán lórúkọ Jésù, ó yà kó darí sọ́dọ̀ rẹ̀. Bẹ́ẹ̀ ló máa rí, ó ti ṣe bẹ́ẹ̀. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run pátá ní àárọ̀ yìí, mo fi Ọlọ́run bẹ yín. Ẹgbẹ́ ìgòrórò kan, ẹ pàdé mi lórí Facebook. Mo máa wà lórí Facebook ní agbègbè 3:30 lóru. Ẹ gbọ́ dáadáa o, ní ọ̀gànjọ́ òru, agbègbè 3:30 lórí No More War Prayer Mountain. Ní ọ̀gànjọ́ òru, agbègbè 3:30 sí agbègbè 5:00 ní ìdájí. Mo pè ní òru àwọn áńgẹ́lì. Bẹ́ẹ̀ náà ni lórí TikTok. Ẹ máa pàdé mi lórí TikTok, lórí YouTube àti lórí Instagram ní Bàbá Àdúrà AK47 Prayer Mountain. Ẹ jọ sà, àdúrà yẹn ẹ gbé òróró kan lọ́wọ́. Lẹ́yìn tí ń bá súre fún yín tán, ẹ ó fi òróró yẹn àná ìtì ara yín àti àwọn ọmọ yín. Ẹni tó fẹ́ jáde lọ fún iṣẹ́, ẹni tí ọ̀nà dí mọ́, tàbí ẹni tí ń wa eré kan, ó fẹ́ lọ gba ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn èèyàn kan, àbí ó fẹ́ promotion, pàdé mi. Òróró yẹn ni kò fi àná ìtara rẹ̀. Ó dẹ̀ mọ̀ pé nípa ìgbàgbọ́, àánú tẹ̀lé ọ̀rọ̀ mi lẹ́yìn yóò dára fún yín. Ohun mẹ́ta ni mo wá ṣe ní àárọ̀ yìí.

0: ni won soro awon kankankan awon awe ayanmo eniyan olohun ni toyan elomi a lohun sun ohun wa ri pongun akaba akaba yen ga 200 ni akaba yen ga ogun ni elomi a ni akaba meta ni awe ayanmo re ni afihan yen igbese to gbe to fi wonu oko to ga lo olohun mu ogbe lato mo gbadua olohun mu ogbe lato na okun aye ti fani seyin break your court ti fani seyin mo mu ponu aye e aye e di ominira o gbodo pada eyin ma o ya lo ma goke si biga anu ko farahan o su kefa ti mu re wa o wa yin lohun loko wa gbe yi oke se wo nikan o a jo pinrin ati wo ati mi atawon to n gbo omi iran lowo ti ko le tan ma nu laye olorun yonda re fun iran wo to pe to ba du to fe daje kan ko se daje to to e ba n pa won eyan wa awon iran wo ala ilegbe iran wo ti mu ni tayo lebi lara ti mu ni se n to wu ni loni olorun yonda re fun e ni didakuda be ni yo ri ogun folorun loke orun jesu luwa wa
1: ohun baba mi ni oluwa legbo yin gbogbo ẹni tó wà ń gbóhun olúwa lẹ́nu mi ẹgbọ́ ẹgbẹ́ ọwọ́ yín lé aya yín ìwọ oṣù kẹfà ẹ máa sọ bẹ́ẹ̀ tẹ̀lé mi pé ìwọ oṣù kẹfà ire ni mo yàn nínú rẹ ẹkún èmi ò fẹ́ ìbànújẹ́ kìí ṣe tèmi oṣù kẹfà ire mi fi lé mi lọ́wọ́ ayọ̀ mi fi lé mi lọ́wọ́ lórúkọ bàbá ọmọ àtẹ̀mí mímọ́ ẹ̀tọ́ mi ẹ̀ máa jáde wá ní oṣù kẹfà yìí èmi ò rọ́wọ́ mú ọmọ mi ò rọ́wọ́ mú ìdílé mi ò rọ́wọ́ mú ìrìn àjò ayé mi kò ní nira ìrìn àjò àyànmọ́ kò ní nira fún mi lórúkọ bàbá ọmọ àtẹ̀mí mímọ́ mo máa mórí délé bẹ́ẹ̀ ló máa rí o jésù olúwa wa ẹgbọ́ mo sọ tẹ́lẹ̀ ẹ mórí délé o ṣe rí gbogbo ẹyin tẹ ń wa ọmọ pátápátá àti wọ ọkùnrin tó ní slow span count jọ oṣù kẹfà aláǹtí maria mo fẹ kó jẹ kájọ pàdé nínú pàdé ìtọsẹ yìí o máa bọ ohun tí màá ka yọ̀ǹda fún ọ náà ni bí ọwọ́ tẹ yọkan gbogbo yín pátá ẹ jájọ pàdé ní challenge màá dẹ̀ fún ọ ní sáàmù mẹ́ta tó lọ ka sí bí olúwa bá ń gbóhùn àdúrà tó dẹ̀ ti gbọ́ táwọn kan ó máa gbọ́ ti ẹ̀ náà láàárọ̀ ni tẹ́ ẹ bá ti dé challenge ẹ̀ wọ́n mọ́tò tó lọ sí malete ẹ sọ̀kalẹ̀ nínú ọmọ wọ̀ lọ́dọ̀ bàbá èké 47 ọdún ni kì í sáìmọ̀ olóko gbọ́ gbogbo ìwọ tó fẹ́ travel ìrìn àjò ń bẹ níwájú rẹ ṣùgbọ́n kòkó ń di lọ́wọ́ ó yẹ ọ̀nà ńlá fún ọ báyìí máa bu ọ ní bí ọwọ́ ta kan lọ́sẹ̀ yìí a ti ń ṣe àdúrà yìí bọ̀ díẹ̀ máa bu ọ ní ẹyọ kan lọ́sẹ̀ yìí ẹ̀yìn ọgọ́rùn-ún márùn tẹ́ ẹ bá kọ́kọ́ dé ẹ láǹfààní sí omi yẹn tó o bá ti gbà ń wò wá fọ́n sáàmù mẹ́ta ìwọ náà lọ fi wẹ lágbára ọlọ́run ọ̀nà ṣí fún ọ báyìí àánú wá orí mọ̀ wá jẹ́ gbàgbé o gbogbo bó bá ṣe wù kọ́ wá mọ̀ gbàdúrà tó kó o máa gbà wẹ̀ tó jésù ó ní ọ̀nà òtítọ́ àti iyè tó o bá nígbàgbọ́ nínú rẹ̀ èsì àdúrà yẹn lè mọ yá ṣùgbọ́n mo gbàdúrà agbára láti sìn tọkàntọkàn ó yẹ kó wọ̀ náà rẹ lọ ó rí tí ẹ ṣe ó rí ràn lọ́wọ́ ó rí tí ẹ ṣe ó rí ràn lọ́wọ́ ọ̀run àánú sí fún yín sọ pé mi ò ní padà sẹ́yìn sọ pé gbogbo mi ò ní padà sẹ́yìn sọ pé mi ò ní dolówó àná sọ pé mi ò ní dolówó àná sọ pé láti òní lọ ayé mi dìde iṣẹ́ mi dìde ìdílé mi dìde sọ pé láti òní èmi ò ra àánú gbà bẹ́ẹ̀ ló máa rí jésù olúwa wa gbogbo ẹ̀yin tẹ́ wà ní ẹgbẹ́ dá ní water bus tour mo ma

0: ẹnì pẹ́. Ká ṣe ẹlẹ́yin jọ àánú ti a.
1: Ọmọ má lọ fà tí ká ṣe bá ti ṣàdéhùn
0: o máa sẹ́ẹ̀tì yẹn.
1: Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí Mid-Year Cashball tinú oṣù kẹfà yìí. Owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà
0: 50,000,000 naira
1: ni àwọn olóríire tó lé ní ọgọ́ta tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀.
0: Gbé bọ́dì ẹ̀.
1: Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM tẹ *347*1004#. Lórí Ládélú FM tẹ *347*1004#2#. Tàbí lórí website wa.

0: Ojo, Egbeda, Brewery, and experience the authority of God that transforms life, restores destiny, and reveals purpose. For inquiries, call 080-3280-3045 or 090-5713-7367. Follow us on all social platforms at Prophet Odedoye Olaomi Ezekiel. Ipadon, your moment has come. Don't miss this mega crusade. Heaven is calling. Will you answer?
1: Vacancy. Ile-iṣẹ́ gbajúgbajà bakery tún ṣe bread better life tó wà ní Malite Ìbàdàn nílò àwọn òṣìṣẹ́ wọ̀nyí: bread bakers, àgbà bakers tó lè darí iṣẹ́, feed marketers, OND, NC tàbí mature school search, lọ́kùnrin tàbí lóbìnrin tó jáfáfá tó sì dáńtọ́ nínú ìbánisọ̀rọ̀. Saleswomen, kìkìdá àwọn obìnrin tó lè tẹ̀lé mọ́tò láti ta ọjà tó sì ní ìmọ̀ ìṣirò ní ránpẹ́. Drivers tó lè wa kórópè, ìyẹn minibus tó sì ní ìwé ìrìnnà tí ò tí expire. Bakery factory workers, lọ́kùnrin àti lóbìnrin tó lè ṣiṣẹ́ nínú bakery. Accountant, lọ́kùnrin tàbí lóbìnrin tó ní ìrírí nípa daily auditing of the production firm's account. Ọ̀pọ̀ṣẹ́ yìí nílé iṣẹ́ Better Life Bakery ni owó wọn jọjú dáadáa, kódà kọjá ₦100,000 sí ₦150,000 níbàámu pẹ̀lú iṣẹ́ oníkálukú. Yóò rọrùn fún ọ láti ṣiṣẹ́ yìí tí lè rí ìbá jìnà sí Malete, tàbí tí o lè ná ju ₦1,000 sí ₦1,500 lọ lówó ọkọ̀ lójúmọ́. Nọ́mbà yìí ni kó pè 0803-930-8173. Lẹ́ẹ̀kan sí 0803-930-8173.
2: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
3: SELARIE. Sálárì.
2: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
4: TURMERIC, turmeric.
2: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
5: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
6: Fi agbára rẹ̀ hàn.
7: Agbára iná Ọlọ́run dé láti dáná sun gbogbo àjàgà tí òjò rọ́nà lọ. Torí náà, darapọ̀ fún ìsìn agbára oníná tí ó sọ ayé rẹ̀ dọ̀tun. Life Source Relationships àti Women at the Altar ló ń pe gbogbo èèyàn síbi ọ̀rọ̀ Ọlọ́run. Kájùmọ̀ gbé Ọlọ́run ga nínú ìsìn kí ìyanu ó ṣẹlẹ̀. Ìṣẹ́yọ iná ni àkòrí. Lọ́jọ́ Ẹtì ọjọ́ karùn-ún oṣù kẹfà ọdún yìí ni ó wáyé. Bẹ̀rẹ̀ láago 12 ọ̀sán ní the Lord City Gospel Grace Ministry, MA Alile Out, Meridian Bus Stop, lójú ọ̀nà márosẹ̀ Abeokuta Àpáta Ìbàdàn. Àwọn tí Jésù ó lò láti wá sọ̀rọ̀ rẹ̀ ni Pastor Lọ́ládé Síjú, Pastor Ìfẹ́ Òdógíyán. Olùgbàlejò oníwàásù ni Pastor and Pastor Mrs. Enoch Fọlọ́runṣọ́. Ọkọ̀ akérò ọ̀fẹ́ ń bẹ tí ó gbé wá láti Challenge àti lábẹ́ afárá Mọ́kọ́lá lọ síbi tí ó ti ṣẹ̀sìn. Fàlàyé kíkún ẹ pè sórí 0703-671-1101 tàbí 0904-551-2251. Jésù olùgbàlà ọba tó ń finá dáhùn ń dúó dì ọ́ láti tún ayé rẹ̀ ṣe.
8: Ara sọ́ọ́ ya nígbà tí wọ́n gbọ́ jẹ́ kan mọ̀ látẹnu Tall Striker.
9: Lagilu FM.
10: Káàbọ̀ padà látọjú ọjà ìkànnì Lágelú rè é. Lágelú 96.7 FM òkè gajò kéde bọ́lábẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ó yá jẹ́ kẹ́mọ̀ lè tòrò yẹrẹ ìdárayá tó dùn sí gbẹgbẹ nkẹsẹ̀. Bàbá ìgbà yìí sẹ̀ ń dá pamọ́ wẹlé wo 1500 níbi kíbi káàkiri àgbálá yẹlọ kànnì ìbánidọ́rẹ̀ Facebook ìkànnì Lágelú 96.7 FM. Lórí jẹ́ kẹ́mọ̀ fan family àwà ń bẹ̀. Lórí TikTok at Top Striker 100 lórí TikTok. Èrò pọ̀ rẹpẹtẹ ń bẹ̀ o. They wanna see yeye asna. Abi, una want to see yeye asna. Who write this? Wala. Kini to se yin kilo de kini gona si gbengba yin. E beru Olorun o. Gbogbo nta ba nse ja ma fi beru Olorun kun. O se jenu. E bariba. E je nsare wonu ifi gagbaga to waye lana. Eleti epa. Wọ́n pe yamọ rẹ̀. Bàbá sọ nípa ex Ìbàdàn Professional Footballers Association tí gbogbo èèyàn mọ̀ sí EPFA nìyẹn o. Lábẹ́ ń tó jẹ́ alága wọn, Tèmítọ́pẹ́ Òbídèyí. Pillar of Sport nípínlẹ̀ Ọ̀yọ́ nìyẹn o. Ọ̀yọ́ State Pillar of Sport tó ṣe àgbékalẹ̀ rẹ̀. EPFA ìfigagbága tí wọ́n pe yamọ láti bẹ̀rẹ̀ láti lọ́ọ̀chì EPFA School of Sport ni o. Lánàá, ọmọ dùgbẹ́gbẹ́ kẹ́sí o. Gbogbo àwọn lẹ́ẹ̀kan láwùjọ, àwọn lọ́ba, gbogbo wọn péjú pèsè o. Àwọn ọ̀tọ̀kù ló àti àwọn mọ́nigbàgbé agbábọ́ọ̀lù lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan. Lánàá, kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. His Imperial Majesty Oba Senator Rashid Adewolu Ladoja Arusa One Baba lo lunch ye o bo ti aja igbe eni to soju baba baba so nipa are oni bo tile Ibadan Chief Abiola Iyola awon ni won soju kabiyesi iyen lana awon na ni won si pada lunch ye Efa School of Sports leyin igba ti won fi se vi lole re tan oni fi gbagbagan lore sore November match waye laarin awon agbabolu to ti gbabolu jeun to fi ile Ibadan se bujogba ti ipinle Oyo oju awon agbabolu to ti soju olede wa Nigeria ex Super Eagles ni o ni gbeyin gbeyin go kokan lo pada parisi go kokan lo pada parisi iyen lana bi nkan se lo niyan o baba so nipa ti idije ele ti efa ti won si agbe kale re o ye papapa lati be ye cashier we go again laaro yi a tun lanfani lati gbenu si se ti gba media passport ninu osu ta wa yi 50 million ti wa nle fun jije 50 million naira tun ti wa nle ninu osu ta wa yi fun jije o e bariba media passport all of our girl gbogbo tiketi re bere lati aro yi ni o pada wa eligible fun o bo ba mo nto nse star 347 star 1004 star 2 ash ni o star 347 star 1004 star 2 ash ni o gbe ode be o de le gbori ero ayelujara wole www.cashier.ng www.cashier.ng laaro yi a pin owo tin lo bi 1.2 million naira laaro yi ori 50,000 lati bere a tatapo sori 100,000 from there o di 150k lati 150 a bo sori 200,000 naira bo se ma je niyan o iyen laaro yi na ni ago mewa kuseju meedogun laayi koto ma gora re ma wora re ran star 347 star 1004 star 2 ash iwo lokan laaro yi o n woju phone e o ti kan o ma go mo relent mo wararu o ya papa lati be ye adupe lowo gbogbo awon eyan ti won gbori wole fun champions night wa o tori pe yin ni gani o se mi o a mo lore o all of 21 ko gba ese gba to stage kan ani lati ti gate dagbe o ti to baye o ti le ti to lata go meji la osan le ro ti wole biba avi bi film eh adupe o gbogbo eyin ololufe patapata lato kedele ke so ololufe asna nikan o so asna nikan ko lo wa be o koda en ti o ni nkan kan se ti o mo pa bolu alafise gba gan wa o wa wo iko je kan mo e si adupe amo lore o amo lore o a si ni gbagbo gbogbo igba ki igba ta ba tin pe yin bayi o na le mo je wa thank you so much we really appreciate o ya gbagbo pa san cyprian super league ose leketa de logo week 17 aliriya e lowo elight meji se yokan ni 99 fc na advance ayokan sodo ododo lademola ti fortune gba ododo ni umbra ti active gba meji sodo labiola fina o mu yes ewe nje na akiremi go kadondo adewo yin na ademide go kadondo ni o pa ka sun owo waju awon esi fi gagbaga awon olore sore ti nwaye lologo ojo kan begedere ifi gagbaga waye logbe ose ase gagba iri yeye ba champions ege o kila sele lagba beye e bariba kila sele e ja loju oja na ba ba de ayala nbo lo ti runu ire se gudugudu leleyi ni abi apala ki leleyi ilu to ni saworo leti nkan ru olorun ri o e ja roju oja ka pada de o ba ba de ayala nde ose o de ilu re omugongo meji lowo ayiba mo ikale kan okay e ja ti e ko roju oja na gbe ka to roju oja ka ti awon olojo bi eni awon ti won ba alaja temi sojo binu baba so nipa oke pataki ni ileze tin pawo wole fun olede wa Nigeria lapa bi ẹ̀ka ti ìpínlẹ̀ ọ̀yọ́ bẹ́ bá ń sọ nípa Nigerian Revenue Service NRS Amazon nípa Alhaja Adenike Adeniran Alhaja Adenike Adeniran Happy birthday to you ma long life and prosperity ìgbọ́dún ọdún kan ni o nínú owó ọlá àti àlàáfíà tó pọ̀ rẹpẹtẹ kẹ́ẹ̀pẹ́ kẹ́ẹ̀tọ́ kẹ́ẹ̀gbó kẹ́ẹ̀fi ọwọ́ páwú kẹ́ẹ̀fi erigi jobi ẹ bá ń kí Alhaja Adeniran dáadáa ẹ̀gbọ́n mi nu o Alhaja Adeniran ìyàwó mi lẹ́yìn ìyàwó mi lẹ́yìn ẹ̀yìn ìyàwó ẹ̀gbọ́n èèyàn ìyàwó èèyàn ni Alhaja Adenike Adeniran happy birthday to you long life and prosperity ìgbọ́dún ọdún kan ní owó ọlá àti àlàáfíà rẹpẹtẹ gbogbo àwọn ti NRS láàárọ̀ yìí ẹ mọ̀ wulẹ̀ dààmú Alhaja máa ṣe ètò Alhaja lèmi náà ní ń gbé ọ̀dà kò burú ọlọ́run ọkọ̀ wa máa ṣe ok bákan náà wọn gbọ́dọ̀ gbàgbé èní lọ́jọ́ bí ó pé ọdún mẹ́wàá gẹ́rẹ́gẹ́ bàbá sọ nípa ọmọ Abdul-Jalil Adetunji the utility presenter nù o àmọ́ sọ nípa Muminat Adeola Adetunji ọmọ Abdul-Jalil Adetunji nù o èní gẹ́gẹ́ lọ́jọ́ bí rẹ̀ happy birthday to you long life and prosperity ìgbọ́dún ọdún kan ní owó ọlá àti àlàáfíà tó pọ̀ rẹpẹtẹ ọ dàgbà ó dògbò ó lógo ogo ore opo ju ti baba ati iya re lo bo se ma je niyan lawlaw la quarter ila de la liazim ka do ju aja kade ka gbo n to sele lojo saturday e ko kale
4: Lajiri FM 96.7
11: akoko ise agbaye ko tuko 72 hours of god june edition
12: opo aye ni e ma wa le lo
11: gbogbo aya ti ede o ya ni mesika the csc covenant of mercy ma je mo anu Friday, 12, Saturday, 30, and this Sunday, 14th June 2026. I'm going to run for a little bit. I want you to run for your life. I will rebuild it before I fire. And me, you're still a couple right now. We need to read it. Oh, you may find out in 2026. A lot of this summer, who will never find out. One is a shit and more. It must have been a little bit about a shit. I don't want to look at it. Just be only a bit. I want you to run for your life. I want you to run for tele. Like your Friday, 12, and this Saturday, 30. What can I see? I'm going to see.
13: Somewhere in Ibadan today, there's a young boy dreaming about a bright future, playing football and making his family proud. But every dream needs the right platform. That's where Reliance Future Football Academy RFFA comes in.
14: Ní Reliance Future Football Academy, ṣíṣètọ́jú ìdàgbàsókè ẹ̀bùn àwọn agbábọ́ọ̀lù níṣẹ́ wa. Kò mọ lórí pápá nìkan o. À ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa bá a ṣe ń jẹ akínkanjú, ọmọlúàbí tó ń tẹpamọ́ṣẹ́ pẹ̀lú àfojúsùn.
13: With expert and professional coaching, comprehensive football training, academic excellence, and career guidance, RFFA is where your child, aged between 14 and 16 years, becomes a complete athlete.
14: Bá a ṣe mú ìdàgbàsókè bá àwọn ọ̀dọ́mọdé agbábọ́ọ̀lù, bẹ́ẹ̀ la mú àǹfààní àti gbábọ́ọ̀lù kàwé lókè òkun wá sàrọ́wọ́ tó wọn.
13: Admissions are now open. Training season runs from June 1st, 2026 to May 31st, 2027. Visit us today at B30 Grand Mall, opposite Arisekola Albarika Shopping Complex, Bodija, Ibadan, or call 0806-246-8928 or 0915-015-4131. Visit www.rffacademy.org.
14: Reliance Future Football Academy. Ipinle

0: ni fere njo ki sugbon ju gbogbo e lo emi na kira mi ku mura ola eni ni ti yawo mi ola ni temi ojo bi temi gangan happy birthday in advance e ma gbagbe eyin te ma ba wa da si lola a to lo sile awon ma lai ni ya motherless home gege ba si ma se lododun gbogbo eyin te si ma ba wa da si lododun mo ni gbagbo pe kaluku na ni ri o mere mere nu se re nu igbesi aye ti e na tori eyin o ni si omo olomo laanu ko na omo raanu gba ibi oro wa nu o anu o ni fi yin le ngba kokan ateyin te tin ba wa da si tele tele ateyin te sese fe ba wa da si lele yi ase ladua yi pe ire ayo ni won nu le yin o e ni fowo pita e ni fola pita lagba lowo olohun gbogbo ebun ojo bi te ba fe fa wa awa ko la gba wa e gba se gba wa na o ni lo sugba wo piyan kan tun ni lo re ja wa lo awa fi ma so ri re lododun ola la ko ebun lo sodo awon ma lai ni ya ola la ko lo gege bi se wa eyin te ma ba wa da si ateyin te tun fe ba wa da si lodun yin na gba ladua pe ina o ni to owo yin o asi wa nfa koko isadua fun gbogbo awon ti won wa ni igbekun papa julo ni ijoba abile orire ori local government atoluko atawon omo kekeke ti won wa ni igbekun lola olohun nile toni tomo yi itulile ma de ba won oro ti jade asegun won ri itusile won ri itusile ni waransesa ni kope kope lagba lowo olohun Olorun o gba adua yi Olorun o si se ni rorun eh Olorun o si ro gbogbo awon o si se leto abo patapata Olorun o ro won lagbara daada Olorun o si petu si awon ajinigbe Olorun o pesu si won lokan lagbara lowo Olorun won o si ju anu wo won ati obi ati olukoni atawon omo gegege ti wa ni gbekun won gba idande lagbara lowo Olorun ni kope kope ni waransesa lola wala kuata ila bilali azim so kilo wa nbe yen awon esi fi gagaga
1: akojuma tokun
0: akojuma o
1: ade ki mami gbogbo ku ojo bi ni lagbara lowo Olorun igba odun odun kan
0: amen
1: ade amala kan bayi ni ojo ojo odun
0: iyen ti lo tori akoko wa alakoko
2: awon fi gagaga to je ore se olorun se to lanfani ati wa ilana ikwado fi ajo lede Saudi Arabia meji se kan ni South Korea fi ajo Trinidad and Tobago maru sodo bakan lede Germany fi ajo Finland meri sodo Brazil won fi ajo Panama mefa si meji ni olode US won fi ajo Senegal meta si meji ni awon olorun se to wa le ni Bulgaria awon to lede Montenegro lagu maru le Maldives awon Afghanistan agu maru ni bakan lede Norway awon to lede Sweden agu mefa Austria to lede Tunisia ni agu mejo ku iseju medogun bakan na sikagba dije championship to lanfani ati wa ni ojo Saturday
0: iro elu laaro ima iro so gboro ni se tin dun oni oni olulu laaro yi an kan wa ngbe kun a ma korin ya nbi sorin laaro yi inu mi odo ma mo se ranti awon omo yen bayi lati bi ojo bi melo kan tin ati wa nbe o se mi bakan bakan bo se je niyan ni ti esi fi gagbaga o ya papapa lati be yan asudego e je tesowo waju iko gonas trophy parade waye lana trophy parade waye lana o gege bi an se piyamo re e wo Arsenal gba Champions League lo to won gba league lati bi odun bi 22 seyin nigbeyin gbeyin won se trophy parade won lana inu won si kun inu won dun ayo gbogbo won lo kun o ya lati be yan asudego e je ati owo waju oluko ni Mikel Arteta won ni o lo pa Gunners o Arteta lo pa Gunners o gege bi alaye eleyi ti awon opolopo awon ayanana ti won so niyan o to ba da go mejila kini to sele ninu ifi gagbaga yen a lo fa ni ati gbo yebe yebe kini to sele ati awon kudie kudie to tun waye nbe gbogbo e patapata e je so da go mejila gbogbo e da go mejila awon kudie kudie to waye yala boya le so igbe lato wa adari ayo ni o abi se looto ni adari ayo se dada aboku die ka to iyin oto elekeji ni wipe ifigagbaga yen gege se lo ni bola le so yin pe kudie kudie wa nu ko mejeji ide ni amu amuye ti ko mejeji samulo lojo e to e mo pe penalty na lo pada si jasi penalty o si malayo ehe bo se je niyan lapa be yen abada go mejila a mo gban gugu e yebe yebe o ya lati be ajo uefa won keje Richard Faraskela gege bi agba bolu eleyi to daju agba bolu eleyi to daju ninu idije UEFA Champions League ni ti sayi 2025-2026 UEFA Champions League agba bolu to daju won kede re o Faraskela o ngangan na si ni won kede o ni agba bolu to daju player of the season iyan fun ti UEFA Champions League ni ma si mi gba o ngba bo ta to mo ni top striker so pe best player of the year won ti fun Faraskela won so be o player to daju ninu idije UEFA Champions League won ti sayi ni akede o bo se je niyan leyin yen ajo UEFA kede awon agbabolu mokan la to daju team of the season ninu idije UEFA Champions League agbabolu Paris Saint-Germain marun lo wa nbe ti Gunners meta ti Bayern Munich meji Atletico Madrid eyo kan o lo complete e latori asole David Raya o la sole akoko iko Gunners ni agbowo eyin won mu Marcos Llorente Atletico Madrid ni won mu Makio lọwọ arin gbogbo Paris Saint-Germain ni won mu Gabriel Magalhaes lọwọ arin gbogbo Gunners ni won mu Nuno Mendes lapa Lavia Paris Saint-Germain ni lọwọ arin Michael Olise iko Bayern Munich Declan Rice lati go Gunners Fintia lati PSG Faraskela lati Paris Saint-Germain tori pe 442 ni won to won ni o Ousmane Dembele lowo waju PSG ni Harry Kane lati na ko Bayern Munich lowo waju o je awon agbabolu mokanla eleyi ti an mu bo se je niyan lapa be yen o dinu iko ti Liverpool never walk alone avi bi film lojo Saturday kolon o sanu eni ni o egbe nta se ti o ni gbebe olohun mo je je ase won rara debi pa ti e wa ma mu yan leyin re be won nbo wule ti je gbe baba wule se won o ni gbebe olohun o ni je ase won o debi pa mu yan leyin re be won be ga lo ran slot ri o ane slot se be gbo won lo ti e ti po ogi laaro ojo Saturday o ti pogi toran mo ni mai ko pe ko jina ni o ri call en to je igba keji are ko ti Liverpool igbe ah se won o jise fun oni lo ba gbe ah e ma binu oga eyin mi na ti ran yen pada si won ni ta lo ran oni mo ran sporting director ki lo ran ah mo ni ko submit awon oruko agbabolu ta ma nilo tori sa ti nbo yen yo le gan o sa ti nbo yen won la won ofe to be mo ti pi ya ma awon agbabolu kan ta nilo bi awon yom jomade kakeji ni domade ko domajoye ni senta nbi o lohun wi oni e ma binu o oda sa yoju si ani office oni e dako eje mu ogiti mo po le mo pe afefe die nfe ko mo di pe yo lo tutu won ni ko buru mo an reti omo ti mo ran mai ni o mo le pe die won ni gbo ba wu o ni ko de ope ko jina lo mu ogita ati mai o se egun lo ba gba oro awon alakoso iko Liverpool lo ngbo debe ani e joko bayi ori gbogbo awon lekanu ko Liverpool ni won joko e mo pe bi en ba fe pe yan si panel o ti lo panel ri ti won joko randi agaba iwo ni kan won agbaga re saarin o fe face panel nu ngbo wa won lo ni a iru ipade to ba ri bayi aye sa gba se ipade bi lo si waju o se ri lo si fufu ko ri ko agba olun aye se bayi o ama jo isi aye pe gbaga temi saarin won wa bi lawon be loloko ojo kan ngba to de inu oko yi ki lo ba lo wa oni number 1 mo ba lo yin ni ti le nto lohun o ba se yori olohun ba o gbo pa gba champions league olohun gbo oda túbọ̀ wa dé tọ́ka sí àṣeyọrí tó ṣe. Oni ah òun náà mọ̀ gbìyànjú wọ́n ní ṣe ìgbìyànjú la ní ọwọ́ àgbà ń bí ọ̀dà kò sí láburú kí ni tó kù ní ọ́fíìsì rẹ tí o ní ọ́fíìsì rẹ ní stadium lọ́hùn ó ní chájà òun wà ń bẹ o wọ́n ní wọ́n wà wọ́n fọ́n chájà mi ó ní òun tún gbé pílò kan tó máa fi rẹjú síbi orí àga tírísì tàbáyì wọ́n ní wọ́n ra pílò míì fún ọ torí wọn gbọ́dọ̀ kẹ́fìn rẹ ń bẹ̀ mọ́ o ọlọ́pàá ò mú ọ o ìbí náà ni ọmọ gbàre léyìn o kò sájẹ bó ṣe lóhùn ọjẹ lédè kó kúrú ni wọn ṣe gbaṣẹ́ lọ rẹ̀ nu ṣùgbọ́n agbábọ́ọ̀lù rẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kí wọ́n kí lọ́tún lọ́sì wọ́n kí lọ́tún lọ́sì ẹ̀ bó ṣe jẹ́ nìyẹn lápá ibẹ̀ yẹn o àwọn agbábọ́ọ̀lù bíi Virgil van Dijk Rio Ngoma Hugo Ekitike Jeremy Frimpong Ria Gravenberch gbogbo wọn ti kí ikọ̀ Liverpool kẹ̀dẹ̀wárẹ̀ wọ́n ti ń wọlù kọ́ni ikọ̀ Bournemouth tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí Anthony Iraola wọ́n ń bá a sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ó ṣeéṣe kó jẹ́ pé òní ọ̀tẹ̀ wọ gba iṣẹ́ ẹnìkan dondo tó gba prediction Abiola Moses nìkan lọ gba prediction yẹn o tó bá di lọ́la yóò wá gba owó rẹ̀ eléyìí tí àgàlì látòlédè amẹ́ríkà àwọn ti gunners nìyẹn o bí nǹkan ṣe rí nìyẹn lápá ibẹ̀ ó yá pápá láti ibẹ̀ ètò wọnú ètò àwọn tèmi ń kí mi bó ti sọ fún igbe ẹ mọ dàpọ̀ mọ tẹnì kankan sportainment leléyìí ó yàtọ̀ sí ordinary sport news sportainment leléyìí entertainment wà ń bẹ̀ gbogbo ẹ̀ lọ́wọ́ à ń bẹ̀ excited exciting ọ̀ wà ń bẹ̀ excitement wà ń bẹ̀ entertainment wà ń bẹ̀ information wà ń bẹ̀ wà educative gbogbo ẹ̀ ló kún bẹ́ẹ̀ ó kún bẹ́ẹ̀ tán yányán ni bó ṣe jẹ́nu ló fi jẹ́ pé fi wà ní number one káàkiri number one indigenous sport news ibi mọ̀jẹ̀ agbó òsì ń bẹ̀ alif for sport nìkan mo fúnra mi o àwọn ayé náà ni a pè bẹ́ẹ̀ o ètò wọnú ètò láàárọ̀ yìí ébàrìbà mo tún ti rí wọn èní lọ́jọ́ kìíní oṣù kẹfà ó ní ìtumọ̀ nínú ayé tèmi gangan
3: bó ṣe ní ìtumọ̀ náà nínú ayé
0: ilé ṣe wọ́n ó tún wá ní ìtumọ̀ nínú ayé design bricks gbéwà débẹ̀ orúkọ yín
3: olúwàbùsáyọ̀ mi lórúkọ mi láti iléeṣẹ́ design bricks homes and property odúniwá àyínṣà ìmọ̀fólókó lọ́wọ́lọ́wọ́ bá ṣe wà olótú sọkọ ṣáájú wípé oṣù yìí jẹ́ oṣù tó ní ìtumọ̀ bẹ́ẹ̀ náà ló ṣe ní ìtumọ̀ ní iléeṣẹ́ design bricks homes and property nítorí pé àyájọ́ oṣù yìí la máa ń celebrate aláṣẹ àtolùdarí iléeṣẹ́ design bricks homes and property ẹ̀jìnà tó sì ṣí tù nínú oṣù yìí náà la tún máa ń celebrate iléeṣẹ́ design bricks gangan
0: tó fi ní kalẹ̀
3: nítorí pé ilẹ̀ nínú oṣù yìí la pé ọdún keje nílùú ìbàdàn láti gbogbo ibi tí a wà pàwátá wá nínú oṣù yìí náà ni aláṣẹ àtolùdarí iléeṣẹ́ wa tó máa ń celebrate birthday wọn
0: ọjọ́ wo
3: gẹ́gẹ́ ó bọ́ sí ọjọ́ kẹfà nínú oṣù kẹfà ọdún 2026 ìjìnlẹ̀ tàbí wá sọ wípé a máa ń pe oṣù june ní celebration ó máa ń bọ́ sí oṣù celebration fún wa níléeṣẹ́ design business and property tó máa ń ka gbogbo àwọn oníbàárà àbáwátá tó ti di landlord àti landlady out of 100% 85% wọn tó jẹ́ pé àyájọ́ oṣù kẹfà yìí náà máa ń darapọ̀ pẹ̀lú iléeṣẹ́ design business homes and property ìdílé tí aláṣẹ àtòdarí iléeṣẹ́ tó wá pè ní 7 years of trust and testimony with design business homes and property la fi wá ya ẹ̀dínwó lórí gbogbo ibi tí ilẹ̀ wà pàápàá ní ìlú ìbàdàn kí tó wá ṣe ìbàdàn nìkan ní gbogbo ibi tí a ní ẹ̀ka sí ṣé wá rí nínú oṣù olótú nǹkan tá a gbéde ni wípé open negotiation lórí gbogbo ibi tí ilẹ̀ wa wà
0: àtẹ́lẹ̀
3: tó wà nípa ìyáálé ni o ajibode eléyìí tó wà ní òsèǹgèrè eléyìí tó wà ní lọ́nà villa tó wà nínú àkùfò ológun ẹrú gbogbo ibi tá a nílẹ̀ sí pátápátá open negotiation ni.
0: ẹ tí n bá gbọ́ yín yé ẹ sọ pé iye báyìí ni èmi à sọ pé
3: iye tí mo fẹ́ sọ ni ìdúnàdúrà
0: ìdúnàdúrà yẹn
3: bá ṣe gbèdé wá
0: nìyẹn nínú oṣù
3: yàtọ̀ síbẹ̀ ni pé gbogbo àwọn tó wà ní academy tó wà ní olùdé Olunde to wa ni Fatusi to wa ni Adowo Jeka a tun ti ni estate tutu kan to wa ni Ayegun Olomi ta npe ni Winners Estate City
0: a se
3: nlo se lowo lowo ba se nsoro yi ni lori estate e na won tin tale lagbegbe be ni 2 million 1.8 million sugbe ni to ba fe ra be yen o tun lori ofe lati pepe oye bayi ni mo ni iduna dura ni yato siyen mo wa wonu ile se December some property orisirisi ebu lo ti wa nle ton ba so nipa electronics ni deep freezer home theater ebun je orisirisi awon kan tun wa to tun ma gba ile ofe ninu osu ta wa ni awon kan tun wa to tun ma gba block lofe ati cement lofe
0: eh open negotiation yen mo to ba mi o ma tun gbe mi de
3: ke mo gbo bi ti lo
0: eyan so pe iye be mi a so pe iro yi ti mo fe se
3: be olotu
0: e wa jo agree si
3: mo so saju pe ninu osu yi la ma ni la ma record much of awon eniyan ton ma ndonile ton ma ndonile nitori pe aya osu kefa aya soto ni le se December some property
0: ara ko buru eyin baba wa ri ba oni bo office yin ti an le wo wa bayi
3: e ka meji la ni si lu ibadan a wa ni block shop 20 ni joke plaza ninu bodija a tu wa ni suit 57c ninu press plaza legbe to hospital ni woro oye to ba ti ka me lowo o ba je 200,000 300,000 naira mo je 50,000 naira gan ma bo ni le se wa a ma work it out lati ati ri pe edo ni le
0: iwo na sa ni keke to ma focus
3: eyin olotu
0: number wo won le pe
3: ero e ba ni soro meji le pe wa si akoko be ni 090 36 87 18 23
0: e tun pe
3: 090 36 87 18 23 tabi 070 31 3 5 2 4 8 1 0 7 0 3 1 3 5 2 4 8 1
0: In by engineer soro won gbodo fi left for love fair left won fi celebrate birthday won fa won ololufe tin gbo wa in by engineer soro
3: be se so jade yen na ase ti gun
0: o ti lo be yen yin so fun won engineer soro bo se je niyan o lati le se design homes and property be ba ni gaga te fe ba won so e kan si won ni le se won abi e pe number elei ti won pe kale yen titi ti de o awon aya mi ti de o awon aya mi ti de o titi ti de o
4: ade o
0: ade o lameda na ti wa nbi yi o lameda lameda na ti wa nbi yi o
4: atunde bi a se nde o
0: ah
4: atunde bi a se nde laye laye ko le rewa
1: lai lai
4: te ba

0: ìrìnlẹ̀ dá ṣáájú
1: òṣùpá pàṣọpá
0: màláìkà
2: àlùkòrò ẹ̀rẹ́
0: ìrìnlẹ̀ dá.
1: Ẹ lẹ fẹ tó bẹ.
0: Mo wà ní ulẹ̀.
1: Àwọn ọ̀rẹ́ mi jẹun, wọ́n ní òun wà jẹun, ọ̀rọ̀ oúnjẹ kọ́ ló ń ṣe mí.
0: Mo wà ní ulẹ̀.
1: Àwọn ọ̀rẹ́ mi mẹ́mu,
2: wọ́n mẹ́mu, wọ́n mẹ́mu.
1: Wọ́n ní òun wà mẹ́mu,
2: ọ̀rọ̀ ẹ̀mú kọ́ ló ń ṣe mí.
1: Ó wá gbójú sókè,
0: òmìnira
1: ló rọ̀ ojú mi o.
0: Wọ́n ní kí ló ń ṣe mí.
1: Mo ní
0: àwọn ọmọ tí wọ́n jí gbé yìí.
1: Iye náà ló ń ṣe ẹ́.
0: Ẹ̀yin ìjọba wa.
2: Ẹ dákun.
0: O ti dojú ẹ.
2: Ọjọ́ kejì
1: ogun
2: lónìí.
1: O dojú ẹ o. O do kò é ṣeré mọ́ báyìí
0: o.
1: O
0: ti dojú ẹ
2: o.
1: Kò é ṣeré mọ́
2: o. O ba ọkàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn
1: jẹ́. Ń bà wá lọ́kàn jẹ́ lójoojúmọ́ ni.
0: Nǹkan kan tí mo rí bẹ̀ ni wípé mo mọ̀ pé ìjọba náà fọ́ lẹ́ràn. Àwọn òṣìṣẹ́ elétò ààbò lè fọ́ lẹ́ràn. Ṣùgbọ́n wíwà láàyè àwọn tí wọ́n wà ní ìgbèkùn yẹn.
2: Nǹkan ló jẹ wọ́n lógún.
0: Torí ipa ò ṣe é.
1: Kò ṣe é mú.
2: Níbi tó dé yìí.
0: Níbi tọ́rọ̀ dé.
2: O gbà sùúrù, ó dàbí àmukúrù tó bà lé kinní ni.
0: Tó bà lé kinní.
2: Ọ̀rọ̀ gbà sùúrù.
0: Ẹ̀fọn tó bà lé kinní.
2: Tó bà lé kinní.
0: Ó fi sùúrù.
2: Sùúrù ló fi pa o.
0: Inú pàpà láti mú pàpà jáde.
2: Bẹ́ẹ̀ni.
0: N
2: tó ṣẹlẹ̀
0: nìyẹn. Ẹ̀fọn ti bà lé kinní. Sùúrù ni wọ́n gbọ́dọ̀ fi pa.
1: Wọ́n gbọ́dọ̀ fi pa o.
0: Ṣùgbọ́n sùúrù ọ̀hún náà ò tún gbọ́dọ̀
1: pa. Sùúrù o.
2: Bí ò bá mú àṣeyọrí jáde, àwa tá a jára àlú òní gbà pé ìjọba ń ṣakitiyan kankan.
1: Àṣeyọrí yẹn ni ó jẹ́ kí a mọ̀ pé ìjọba ń ṣiṣẹ́.
0: Àwọn tó kù níbẹ̀ kí wọ́n dé láyọ̀ àti àlàáfíà.
2: Ó la retí.
0: Láfi lè kan sára sáwọn òṣèlú.
2: Bẹ́ẹ̀ni
0: àtijọba. Tí àwọn òṣèlú lẹ́jà wá ní àwọn òmù lágídí. Ó ṣeéṣe kí wọ́n
1: mọ̀. Tọ́ba ni bóró ni ó bò tó bá ti pọ̀ mẹ́rù.
0: Tọ́rọ̀ tí a wà lọ́dọ̀ wọn náà. Èyàn rò pé èyàn gidi tọ́ nọ́mà.
2: Èyàn tó bá nọ́mà ò ní ṣe léyìn
1: o.
2: Àwọn tí wọ́n yìí bí ẹgàn náà gé èyàn ní.
0: Ẹni ojú ẹ̀ bá wá fọ́rẹ̀ kọ̀kọ̀ láti fọ́
2: àwọn. Bẹ́ẹ̀ni wọ́n sì ṣàlàyé pé ìṣọwọ́ṣiṣẹ́ àwọn ẹni bíi tọ́rọ̀ bá ti di pé wọ́n mọ̀ pé ojú agan ló kù táwọn elétò ààbò àtijọba fẹ́ gbé sáwọn. Wọ́n mọ̀ ni wọ́n fi máa ṣe ààbò ara
1: wọn. Àárín wọn mọ̀ dúró sí.
2: Ẹ yóò pé àtàwọn
1: àwọn ọmọ
2: báwọn bá lọ.
0: Ẹ pàdánù gbogbo jẹ́fẹ́. So fúdí èyí ń lọ fa.
1: Tó sì ń dàbí ẹni pé ń ṣe kọ̀tì kọ̀tì.
2: Ìjọba náà ò sì ní fẹ́ kàn dédé pé ó dáa. Ṣé iye tẹ́ ẹ pẹ́ ẹ fẹ́ rè é? Ẹja fún yín torí pé owó òun kò pin wọ́n nípa pé kán mọ́ sèmí mọ́.
1: Wọ́n tún sèmí o.
2: Ẹ tún fi ru wọn lágbára ni. Bá a bá sì pé ìjọba débẹ̀ wọ́n lo pa. Ipa tí wọn lò náà tó bá tún ṣàkóbá fún ọmọ tó wà ń bẹ ipa náà ò tún wá pé kí wọn mọ tún kóra jọ ń bò míì báwọn tún ṣiṣẹ láabi ni ìjọba ṣe máa ń fi ọgbọn ṣe lọtún lọsì àwa kan ń rọ ìjọba àtàwọn tó kù pé àwọn pé kinní kan ní carrot and stick approach eléyìí tí wọn ń lò lásìkò yìí bí wọn bá ń lò bẹẹ náà kí wọn dákun jẹ kí ó jẹ kán mọ kíá torí pé káwo ti ọmọ léńjẹ léńjẹ tí wọn wà ń bẹ àti àwọn olùkọ tí wọn jẹ àgbàlagbà ọpọ nínú wọn ló jẹ wípé bóyá ó ní orí oògùn tí wọn
1: wà tí wọn ń lò
2: ẹ wá wo ọjọ méjìdínlógún kéèyàn mọ fi lo oògùn tẹ bá wo ojú ẹni tó jẹ principal obìnrin yàtọ sí fídíò àkọkọ tá a kọkọ rí lẹyìn ìgbà tí wọn
1: jí wọn pé ẹ rí wípé
2: o ti ní agbára kò ní sí jíjẹ mímu kò tún sí ìkọ àyàbalẹ̀
1: ohun tó bá ní náà máa gbé fún wọn wọn lè ní wọn mú gàrí láàárọ mú lọsàn
0: bí a bá fún
1: ọ àti lálẹ
0: àsìkò òjò látúwà
1: yìí látúwà yìí ó tútù ọmọ kékeré
2: ẹjọ àròyìn o ẹ ṣàfikún akitiyan láti rí pé àwọn èèyàn wa wọnyí padà dé láyọ àti
1: àlàáfíà
2: gbogbo ọgbọ́n tá a bá lè dá ẹ dákun o ẹ jẹ́ ata sí i kó mọ̀ pẹ́ jù
0: bó ṣe jẹ́ nìyẹn èmi ń padà bọ̀ láago mẹ́wàá kù ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún láti wáyé koto ti kásẹ̀ *347*1004*2#. Títí ìgbà yẹn títí láyọ̀ akínsọlá wà ń bè

0: Aki yin ku ojuma layo fun toni, esi ku wa mojuba osu tuntun osu ayo. Ni olohun Eledumare yo se eyi fun wa o. Apereere o na ni o si bere si farahan fun wa ninu gbogbo irin ajo aye wa
1: gbogbo. Abami e po.
0: E ku abo sori edo ki iroyin nikan ni Lagelu 96.7 oke to gajoke. Laafin funfun ti oba Adebayo Akande alagbala okin ta kale si felele nibi ta tin wi tin ye to lori telemo. O tun ya o, e ja jo rin okan ojo ka awon iroyin. Eleyi ti nbe ninu awon oniruru iwe iroyin to jade laaro yi. E ma gbagbe lati darapo mo wa lori Facebook wa. Lagelu FM 96.7 ni e sawari nbe. Be se wo ni ke ba wa pin. Ko kari to lori telemo. E fi iroyin sowo bi edo ki iroyin se nlo laaro yi nje. Saju on gbogbo Oluwa Sina Alayo Ogo Ede ofo ma le so fa loruko temi
1: Titi Layo Akinsola na loruko temi se te wa nbe fun wa
0: Eja bere pelu awon akori to nbe ninu awon iwe iroyin on laaro yi o Eje nbere se bi an pe ntin dun ni ni po lola eni o loju iwe kefa iwe iroyin The Guardian oni iroyin yi wa to pe lori ijinigbe to sele ni ipinle Oyo awon oluko lapapo nipinle Oyo won ti bere iyanse lodi be na ni Are Bola Tinubu oni o ti ko awon iko pataki eleyi ti won mo nipa idola jade o pe ki won bere ise ni ipinle Oyo bakana oni eni ti o je okan pataki lara won ti won je ikan oloselu nipinle Oyo Olufemi Ajadi Ogun Toyinbo o bu enu ate lu Are Bola Tinubu lori bi isoro eto abo bo se di eyi to di fi agan ni ipinle Oyo bakan na ni aya Are Olureme Tinubu o pe seri eje afi dara wa loju wi pe koni pe koni jina ti isoro eto abo ti o fi di ohun afiyin ti egun fi so tori pe isakoso Are Bola Tinubu yo ri daju pe abo nbe fun gbogbo awon eyan nile yi
1: o ti setan
0: e mo setan mo setan mo jopo ni oni berin beta ni
1: to ba je ti saje ti oro eletu abo ati awon ti won ji ko lo njo ni nipinle Oyo ohun lo laye ki gbogbo wa jomo ko je ni o to lori latari bi awon ti se ko awon akeko ati awon oluko won iyen ni joba ibile orire ni arore si ere le ise joba apapo orilede wa Nigeria soro soke o leyin ti won wa si abe o si ilu yi lana ti Are orilede wa Nigeria ran awon asoju wa ibe na ni won si tin se lalaye lati enu enu gbajabi amila wi pe Are ti pase o ki won lo re gba awon asogbo tin lo bi egberun kan niye loju ona ati wa ninu igbo kaakiri tori kirufe isele bayi ko ma ba tu sele mo e mo gbo ninu iroyin fun ti aro toni gbogbo awon wo ni won wa soju ijoba apapo orilede Nigeria nibe ekunrere re ninu iroyin lati nu iroyin Nigerian Tribune leti gbo
0: ninu iwe iroyin The Punch titi egbe awon osise ijoba apapo ile yi Federal Workers Forum won ti soro won dukoko wi pe nise lawon pase o fun gbogbo awon osise ijoba apapo nile Nigeria lati gun le iwode iyanse lodi alagbara eleyi ti to je pe koni ni gbedeke o lori isoro eto abo tin fojo ojumo ran mo bi na nu erun ati awon oro to ni se pelu owo osu awon ati awon ajemonu kan to je pe won o ti ri ibi kankan fi enu oro jona le lori npa e
1: to eni to ti fi igba kan ri je egba keje Are lorilede wa Nigeria iyun ale aji Atiku Abubakar o na lo tin duro o de igbimo alase ati igbimo amuseye egbe oselu ADC lori ona ati je ki won yan eni ti o jide pelu re ninu egbe ohun gege bi igba keji awon wona si ti to le won ni ameji ti wa le ihodua ihedioa awon na ti wa le ati awon mi bo lo ti se je nigbo won o mo mu o nto hun e mo gbo ninu royin fun ti aro
0: ejo kan ti an pe ko tako Are ile Nigeria tele ri Goodluck Jonathan wi pe ko leto lati tun dije dupo Are lodun 2027 eyi tawon eyan ro pe oro ti tan lori e o tun ti di eyi ti an tun ti gbe firi jangan o di ile ejo ko ten lorun leyin ti ile ejo to ti kokko danu ni ile ejo keke ti nbe tele tele awon eyan wa buwodi ke Nigeria won pe kini o pada teyin e jade ìwé ìròyìn the guardian olóko láàárọ yìí o.
1: Ẹgbẹ́ òṣèlú àkọọ́dù òun náà ni wọ́n mọ̀ ti mú olùdíje tí ó díje dupò ààrẹ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú ọ̀hún ta ló ń tọ̀ wọ́n Gbẹ̀ngà Láwépò Hashim òun náà ló ń tọ̀ wọ́n jẹ́ níbo wọ́n ti mú bó ni wọ́n ṣe ṣe ètò ìdìbò yìí ǹjẹ́ ṣé ètò ìdìbò abẹ́nú ni àbí wọ́n fọmọ oyè kalẹ̀ ẹ̀yìn kọ́ yìí nínú ìròyìn láàárọ̀ yìí náà lẹ ti gbé bọ̀.
0: Olùdíje dupò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Labour lọ́dún 2023 ìyún Peter Obi ó ti jẹ́jẹ́ o pé ṣe rí gbogbo ìṣòro tó ní iná mọ̀nàmọ́ná lá lórílẹ̀‐èdè Nàìjíríà lòun ó yanjú o láàrin ọdún mẹ́rin ní kété tó ń bá di ààrẹ ilẹ̀ yìí ó ní ilẹ̀ Nàìjíríà ó sì mọ̀ pèsè agbára iná ọba tí ó jẹ́ ìwọ̀n 10,000 megawatts 10,000 megawatts tí ẹ bá fi lè yan òun ẹ sàmọ́ sí yan Peter Obi ni kẹ́ ẹ yan iná yín tọba tó fẹ́jú.
1: Yìnyín yóò mọ̀ tán tí ẹ mọ̀ kí ni ó mọ̀ tán
0: yìnyín
1: kí ó mọ̀ tán yìnyín àfi bí ẹni fún ẹyin mọ́lẹ̀ tí ní ó ṣe mọ̀ dúró nù tí ó mọ̀ dúró lódìndí tó nínú ìwé ìròyìn daily post ìròyìn tó tún jẹ́ àkòrí tó tún jáde ń bẹ̀ jáde o láti ọ̀dọ̀ ẹni tí ó ti fi ìgbà kan rí jẹ́ ààrẹ rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ bàbá ni àwọn ọmọ ti ń bá àìsàn kan fà láti bí 40 years sẹ́yìn tó sì jẹ́ pé fúnra àwọn làwọn láǹfààní láti máa mọ bí gbogbo rẹ̀ ti ṣe ń lọ nínú àgọ́ ara àwọn ẹ̀yìn kọ́ yìí kí lorúkọ àìsàn ọ̀hún ṣé bẹ́ẹ̀ fẹ́ gbọ́ nínú ìròyìn láàárọ̀ yìí lẹ́tùn ti bọ̀.
0: Ìròyìn èyí ni ó ń ṣe lálàyé o pé ká fi èyí ká fi máa tọ́ka sí ìbéèrè tiwa náà nípínlẹ̀ Ọ̀yọ́ lọ́dọ̀ Ọlọ́run Olódùmarè wọ́n pé àwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà òní ọmọ dọ́là àwọn tí wọ́n jẹ́ tí àwọn ajínigbé tí wọ́n jí gbé o àwọn bíi mẹ́ta ni wọ́n ń bẹ nínú àhámọ́ ajínigbé nínú iṣẹ́ alágbára kan eléyìí tí wọ́n wá ṣe ní ìjọba ìbílẹ̀ Sakaba eléyìí tó wà nípìnlẹ̀ Kebbi òní wọ́n mọ̀ ti padà dọ́là àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí àwọn náà bọ̀ o nínú àhámọ́ láàbí tí wọ́n wà láti bí ọjọ́ díẹ̀ sẹ́yìn Daily Post n ló kọ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́
1: kó tó ni pé a tún mọ̀ lọ sókè lọ́hùn-ún ẹni tí í ṣe alákòóso fún ìgbòkègbodò ọkọ̀ òfurufú àti ìdàgbàsókè rẹ̀ Festus Keyamo ó mọ̀ ti sọ̀rọ̀ sókè sẹ́tìgbọ́ ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè yìí ìyẹn Goodluck Jonathan Bobontan mọ́tọ́ra ààrẹ o ẹ̀wọ̀n kankan ò pé o ohun tí ẹgbẹ́ òṣèlú PDP fẹ́ gbé lé olórí yẹrí rẹ òkò ń bọ̀ lórí ọ̀rọ̀ pé a dupò ààrẹ lọ́dún 2027 ẹ̀yìn kọ́ yìí daily post kọ̀ròyìn nínú ẹ̀dọ̀ kí láàárọ̀ yìí lẹ́ẹ̀tì gbígbọ́.
0: Lórí ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ eléyìí tí wọ́n sọ nípa bó ṣe jẹ́ wípé omi yalé àgbàrá ya ṣọ́ọ̀bù yóò lágbára o tí ìṣẹ̀lẹ̀ kún omi yóò wáyé láwọn ìpínlẹ̀ kan ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ni wọ́n mọ̀ ti sọ̀rọ̀ pé bí òjò ṣe ṣẹ́ lulẹ̀ lọ́dún yìí owó ti ń lọ bí tírílíọ̀nù mẹ́tàlá náírà ló ṣeé ṣe o kí àwọn ìpínlẹ̀ kí wọ́n pàdánù lọ́dún 2026 látara ìṣẹ̀lẹ̀ ìkún omi
1: ìyẹn ti lọ ohun tí mo lè mọ̀. Ẹ jẹ́ lọ sókè lọ́hùn-ún ká lọ rè wo ohun tó ń ṣẹlẹ̀ lọ́hùn ó yà gbéra tán má wà ara rẹ̀ mọ́ rẹ̀pẹ̀tì.
2: Lajilu FM 96.7
3: Ibadan Mega Cruise
4: 2026.
3: Ẹ̀yin aráàlú Ìbàdàn ẹ kú oríire o ìpèlà kan ti dé láti ọ̀dọ̀ Ọlọ́run wá ìjọ God of Fight calling for all souls ministries ń pè yín sí ìpàdé agbára lọ́jọ́ mẹ́ta èyí tí ó máa wáyé ní ìlú Ìbàdàn tí àkórí rẹ̀ ń jẹ́ àṣẹ tó ń darí gbogbo ayé authority that leads the whole world èyí tí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹwàá sí ọjọ́ kejìlá oṣù kẹfà 2026 ìpàdé yìí ó máa bẹ̀rẹ̀ ní agogo mẹ́rin ìrọ̀lẹ́ ibi ìpàdé ni ilé ìwé ọba Kíyẹlé Memorial High School Alubua Bashorun Road Ìdíàpẹ́ Ìbàdàn Ọlọ́run láti ẹnu ìránṣẹ́ rẹ̀ Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel ti ṣetán láti bá gbogbo ọkọ̀ pàdé pẹ̀lú owó agbára àti iṣẹ́ ìyanu Ọlọ́run yóò ṣe ohun tí kò ṣe rí nílùú Ìbàdàn nípasẹ̀ ìpàdé yìí arọ yóò rìn afọ́jú yóò ríran láìsàn yóò gba ìwòsàn ìrètí yóò padà wá ìbùkún ìtúpalẹ̀ àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ yóò wà ẹni tí Ọlọ́run yóò lò fún iṣẹ́ àmì àti agbára ni Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel ṣetán láti bá Ọlọ́run ìpè funfun fún gbogbo ọkọ̀ pàdé àwọn bọ́ọ̀sì ọ̀fẹ́ wà láti gbé ọwọ́ síbi ìpàdé láti ìwòrò mọ́kọ́lá challenge ọjọ́ ẹgbẹ́ra brewery ìgbà rẹ ti dé wá pẹ̀lú ìgbàgbọ́ ẹ sì gba ohun tí Ọlọ́run ti pèsè fún yín fún ìbéèrè pé 08032803045 tàbí 09057137367. Ẹ tún lè tẹ̀lé wa lórí ayélujára Prophet Ọdẹ́doyin Ọláwùmí Ezekiel. Má ṣe padà sẹ́yìn, Ọlọ́run dúró dì ọ́.
4: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver, a direct entry candidate, or converting from HND to university degree, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Akran Avenue, Ikeja, in Ibadan at White House at Dewumi Street, Filele, or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijemagbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
5: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣẹ̀dá mọ́ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì Celery.
6: SELARIE Salary.
5: Ah, bọ̀dá mi, ẹsí pẹ́ẹ̀lì náà di Salary. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì Turmeric.
7: TUR

ìjẹ́ umrah maulud lẹ́fẹ́ bá wa ṣe èyí tí ó wáyé nínú oṣù kẹjọ ọdún 2026 ká fò kọ́lẹ̀ lójú ọjọ́ ló parí ẹ̀ ọ̀kan sì tún wá ní umrah december èyí tí ó wáyé nínú oṣù kejìlá ọdún 2026 ẹ tètè máa bọ̀ wá sí aljanna travels tó wà ní navada plaza 140-142 liberty road elewure bus stop ibadan kó tó kásẹ̀ ńlẹ̀ o ṣe mọ̀ pé gbogbo ètò ni aláwọ̀ ń bá wa tò tó ń gúnrégé ní aljanna travels èyíkéyìí umrah tẹ fẹ́ bá wa ṣe ní aljanna travels ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni kẹ́ ẹ máa pè 0904-444-4945 àwa lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook àti Instagram at aljannatravels.ng pẹ̀lú aljanna travels ìfọ̀kànbalẹ̀ ní umrah lílọ.

ají sí mọ́lẹ̀ alàyè láàárọ̀ tòní inú oṣù tuntun la jí sí òní lọ́jọ́ kíní nínú oṣù kẹfà ọdún 2026 òní gangan ni a dúpẹ́ ọlọ́run ọba ó tún ṣe torí àwa àwa ò ní jẹ́ àfibi ṣolóore tàbí àbárá móore jẹ torí pé kíni ẹni tá a ṣe lóore tí ò dúpẹ́ kò yàtọ̀ sí ọlọ́sà òun àti ọlọ́sà nǹkan kan náà jọ làwọn méjèèjì àwa ò sì wá ní wà ní àwùjọ àwọn tí wọn mọ pè ní ọlọ́sà nítorí ìdí èyí ọlọ́run ọba a dúpẹ́ amọ kíní ọ̀hún lóore o àwa mọ̀ wípé bá a ti ṣe ń wojú rẹ yìí nínú oṣù tuntun tó jẹ́ pójú rẹ náà la ti ń wò sẹ́yìn láti inú àwọn oṣù tó ti kọjá a mọ̀ pé ó tún ṣe dáadáa fún wa ni aláàánú nìwọ aláàbò nìwọ olóore ọ̀fẹ́ nìwọ ojoojúmọ́ òun ló jẹ́ pé àánú àti ìṣerere tó ń ṣàn jáde lára rẹ kìí ṣe kékeré kò sì gbọdọ̀ mọ́ dọ́dọ̀ tàwa náà àti àwa àti àwọn tó ń gbọ́ wa ìkànnì lágelu 96.7 fm òkè gájòkè ni wọ́n ń pe ìkànnì eléyìí tẹ́ ẹ ti ń gbọ́ mi ní garaga yìí ní gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ wa káàkiri àgbáyé àkíyín wípé ẹ káàbọ̀ sórí ètò ojú ọjà o ojú ọjà gan lètò ibẹ̀ yẹn gan tẹ́ ẹ dẹ̀ rí yẹn àjẹjókòó síbẹ̀ ni lábúrò wa ní ṣe wá lórílẹ̀‐èdè wa nàìjíríà débi pé yóò ṣe ojú ọjà wa àwọn dùgbẹ̀dùgbẹ̀ tí ń bẹ lókè yìí ọlọ́run ọba kò kúkú ní já ó já gbogbo èyí tí ò tẹ́ wa lọ́rùn ọlọ́run ọba yóò bá wa mú kú òmùbẹ̀ àwọn nǹkan tá a fẹ́ gan ọlọ́run ọba yóò mú kó lẹ̀ mọ́ wa lórílẹ̀‐èdè wa nàìjíríà ẹ lẹ́ńbẹ̀ ń o lórúkọ ọlọ́run ọba ọ̀gá àgbà lórúkọ ọba adébáyọ̀ àkàdé mfr lórúkọ àwọn tí wọ́n jẹ́ lọ́gàlọ́gà níléeṣẹ́ ibi táwa wà yìí tí wọ́n jẹ́ olùdarí wa lórúkọ Títílayọ̀ Akíṣọlá tó jẹ́ olóòtú ètò yìí èmi Fọláṣadé Àjàlá mo kí wa láàárọ̀ pé ẹ káàbọ̀ sórí ètò ojú ọjà tó bá jẹ́ pé kì í ṣàárọ̀ lẹ́yìn wà láwọn orílẹ̀-èdè eléyìí tẹ́yìn ti láǹfààní àti máa gbọ́ wa ó dáa o àkú bójú ọjọ́ ti ṣe rí atẹ́gùn ibi kò ní fẹ́ sí ẹnìkọ̀ọ̀kan wa adúpẹ́ Victor Dáúdù ọ̀gá ọ̀gá ọgbọ́ méjì fẹ́ èèyàn kan òun lọ̀gá ńlá Tolú Ayadébàmọ́wọ́ òun náà tó wá jẹ́ ọ̀gá amúgbálẹ́gbẹ̀ẹ́ ọ̀gá lágbára lọ́wọ́ ọlọ́run ọba ẹ kúkú ní ṣìkínní ọ̀hún ṣe mú kí yín o ẹ káàbọ̀ ẹyẹ yẹn wá sáàkú àṣekù ọdún báwo ló ṣe lọ ọdún yẹn ń kọ́ ẹ̀rọ ọ̀tọ̀ èèyàn gidi ni ó kù fún àwa tí a rówó pẹran tí a dẹ̀ fi ẹran yẹn ránṣẹ́ sí àwọn èèyàn wa ẹran máa tán lọ ọmọlúàbí ló dẹ̀ máa kù

0: 107.7.
1: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Oya Esipeli Celery.
0: S-E-L-E-R-R-I-E. Salary.
1: Ah, bọ̀dá mi, ẹsìn fẹ́ sọ Esipeli náà di salary. Oya, lópin ìgbìyànjú, Esipeli Turmeric.
2: T-U-R-M-E-R-I-C Turmeric.
1: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
3: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti atalẹ̀ pupa, olùyípadà ayọ̀.
4: Splash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
5: Ẹyin tẹ̀mí báwo ni o ṣe wa.
6: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
7: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan.
8: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
9: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀kọ́ kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́.
10: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Nírálẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ láò ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
11: 0807-112-4000 0807-112-4000.
10: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
12: Sunday

0: bàbá ìbàrù bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
1: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kíri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
2: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí óyá ẹ̀sì pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
3: S-E-L-E-R-R-I-E sálárì
2: bọ̀dá mi ẹ̀sì pẹ́ẹ̀sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì óyá lópin ìgbìyànjú ẹ̀sì pẹ́ẹ̀lì turmeric
4: T-U-R-M-E-R-I-C turmeric
2: ẹ̀ káre pálí ohun ìṣẹ́bẹ̀ Maggi chicken flavour kan fún yín.

0: 101.7. Ojú ọjà àpamọ́wọ́ owó àtàjèrè ọjà.
1: Àbọ̀ padà sórí ètò ojú ọjà yìí a fi àsìkò yìí kí gbogbo àwọn èèyàn wa pátápátá tó ń tẹ̀lé wa lórí ètò yìí àwọn tó ń bá wa dúnàádúrà wípé lágbára lọ́wọ́ ọlọ́run ọba iná ò ní tan owó yín ẹ ò sì ní wálẹ̀ láéláé bí iléeṣẹ́ lágbe olúbọ ti ṣe ń gòkè yìí ẹ̀yìn náà ẹ máa gòkè sí ni o lágbára lọ́wọ́ ọlọ́run ọba a kí iléeṣẹ́ classicals a sì kí wọn ní ọ̀ranyàn ní ìsọ ẹran ńbẹ̀ torí pé wọ́n ṣe àtìlẹyìn fún wa dáadáa lórí ètò yìí bákan náà la kí gbogbo àwọn èèyàn èyí tó ti ń tẹ̀lé wa pé ẹ ṣé o a mọ rírì yín o ṣé ẹ wá rí lọ́sẹ̀ yìí ọ̀sẹ̀ yìí ká mọ̀ parọ́ ọjọ́ ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa rọ́ padà nítorí pé àwọn èèyàn ṣe ọdún wọ́n ṣe ọdún yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni ò sì wá sọ́jà èmi ò sì rí wọn bá wí o ẹ mọ̀ dì í iṣẹ́ ara ẹni yìí gan nǹkan ńlá ni ṣe rí ngbà míì téèyàn bá ń ṣiṣẹ́ ìjọba tàbí tó bá ń ṣiṣẹ́ ní iléeṣẹ́ aládàáni yóò ní àwọn àsìkò kan tí wọ́n sọ pé ó dáa náà o ó yá àsìkò báyìí ò ní wá síbi iṣẹ́ bóyá láàrin ọ̀sẹ̀ ṣáwà nlé àwọn àsìkò kan báyìí ó dáa lódidi ọdún o láǹfààní láti dúró láti sinmi nílé díẹ̀ àmọ́ṣẹ́ rí iṣẹ́ ara ẹni ojú oníṣẹ́ ibi iṣẹ́ rẹ̀ ni ó mọ̀ wà ṣáṣáṣá pàápàá jùlọ àwọn ìyá lọ́jà wa àti bàbá lọ́jà wa yìí wọ́n ń gbìyànjú ṣe wá rírú àsìkò yìí gan o ní ọ̀pọ̀lọpọ̀ tó ní àǹfààní láti lè sọ gbọ́dá náà jẹ́ kí n ti ẹ̀ fi ọjọ́ bíi mélòó kan sinmi ó wá wọ́pọ̀ gan pẹ̀lú àwọn ará ọjà wa tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n ṣẹ̀ṣẹ̀ tó máa bọ́ sọ́jà gan ní kẹ̀tíkẹ̀tí lónìí ni lásìkò tá à ń ṣe ètò yìí lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀pọ̀lọpọ̀ ṣẹ̀ṣẹ̀ fẹ́ kú nílé gan ni gbọ́dá náà ẹ jẹ́ ká lọ mọ kí ló tún fẹ́ ṣẹlẹ̀ lọ́jà o a ṣá ti parí ọdún torí àwọn kan sunday tó bá tẹ̀ lọ́dún òun làwọn ń ṣe ń tiwọn ṣe wá mọ̀ pé ọgbọ́n wà ń bẹ̀ ṣá ọgbọ́n wà ń bẹ̀ o ẹ wá wò pé ọgbọ́n wo ni mo ní ọgbọ́n wà ń bẹ̀ kéèyàn náà dọ́gbọ́n fúnra rẹ̀ nísinmi ọgbọ́n wà

wípé ewo ti ẹ ni Fọláṣadé Àjàlá ń tẹnu mọ́ yìí gan pé ọgbọ́n wà ń bẹ ọgbọ́n wà ń bẹ. Àwọn òyìnbó sọ̀rọ̀ wọn ni all works and no play make Jack a dull boy. Gbogbo iṣẹ́ iṣẹ́ sá iṣẹ́ sá iṣẹ́ sá iṣẹ́ sá iṣẹ́ sá ló mú oníṣẹ́ ló mú kó mọ̀ wò sú. Bó bá ti di pé èèyàn ń wò sú kò jára pépé ọpọlọ ò jí pépé sí bó ṣe yẹ kó jí sí wàhálà ti fẹ́ pa ọpọlọ nìyẹn. Ó dẹ̀ yẹ kí ọpọlọ gọ́ kí ó rọra sinmi kì í ṣe gbogbo rẹ̀ náà láfi máa ṣe iṣẹ́ sá iṣẹ́ sá iṣẹ́ sá. Èyí kó máa jẹ́ ti àwọn tí wọ́n jẹ́ ọlọ́jà fún gbogbo wa. Ṣé wàá mọ̀ wípé lọ́sẹ̀ yìí tá a lè lọ sọ́jà yìí àwọn nǹkan kan wà tó yẹ kí a jọ pẹ̀kẹ́lù kó jọ yé wa. Ọlọ́run ọba tó dá wa sínú ayé Ọlọ́run tó nífẹ̀ẹ́ wa dáadáa ni o. Ó ṣe ayé nírọ̀rùn fún gbogbo wa kódà ká tó dáyé ó lo gbogbo tá a nílò ní òsì wà nú ayé fún àpẹẹrẹ. Ẹ rí wípé kálbi amọ gan kó tó bímọ nígbà tó ṣì wà nú oyún aṣọ tọmọ ó wọ̀ ni o omi tí ọmọ ó fi wẹ̀ ni o àtàwọn ohun gbogbo tọmọ ó nílò ó ti wà ńlẹ̀ ṣáájú kọmọ tó délé ayé. Bọ́lọ́run ọba ṣe gbogbo eléyìí fún wa nìyí. Ó wá ṣàlàyé Ọlọ́run pé Ọlọ́run jẹ́ Ọlọ́run tó ní ètò ó sì jẹ́ Ọlọ́run tí ó fẹ́ràn nǹkan tó dáa gan. Ó ṣe gbogbo ètò yìí fún wa gẹ́gẹ́ bí Ọlọ́run tí ó kàn fẹ́ràn wa kì í ṣe pé bóyá jẹ́ nǹkan kankan tá a rí irú ẹ̀ rí kì í ṣe pé bóyá oore kan là ń ṣe Ọlọ́run ṣùgbọ́n ó kàn mọ̀ọ́mọ̀ dìídì ó sì nífẹ̀ẹ́ wa ni. Ẹ̀kọ́ wá wà o nínú ọdún iléyá eléyìí tá a ṣe lọ yìí ṣé mo bí Ọlọ́run ọba bó ti ṣe gbogbo ètò yẹn wípé kó jẹ́ pé ẹran ni a máa pa dípò ká máa pààyàn torí pé ká pé bí Ọlọ́run ọba bó ti ṣe sọ fún Ibrahim nígbà náà wípé kó lọ fi ọmọ rẹ̀ kó lọ fi ṣerúbọ wá jẹ́ pé bẹ́ẹ̀ ni ó ti gbé ọ̀bẹ ilé ọmọ lọ́rùn nǹkan ńlá mà ní kinní yẹn màmá jẹ́kẹ̀ àti wá máa mú ọmọ kéèyàn fi máa ṣe ètùtù ṣé mo pé yóò le díẹ̀ kò ní le ṣeé ṣe. Ìdí nìyí tá a fi rí ẹ̀kọ́ tó dáa kọ́ lára Ọlọ́run pé ó jẹ́ Ọlọ́run tí kò fẹ́ kéèyàn máa wà nínú ìbànújẹ́. Gbogbo tá a bá ti wá ráyè láti máa gbọ́ wa níkànnì lágẹ̀lú 96.7 FM òkè gajò òkè yìí ìbéèrè tèmi fẹ́ bi wá ni wípé àwọn ọ̀nà wo làwa náà ń gbà láti fi mú kí ẹ̀rín kó pa ọmọ làkejì wa. Ṣé mo wípé ilé ọjọ́ ọjọ́ náà téèyàn bá wo ọkàn Ibrahim ẹ pé wo la tún padà sí ẹ̀kọ́ tá a kọ́ nínú ọdún iléyá tó lọ là ń padà sí lórí ojú ọjà téèyàn bá padà lọ wo ọkàn ànábì Ibrahim nígbà náà èèyàn mọ̀ wípé ìdùnnú ó ṣubú layọ̀ fún un torí nígbà tí Ọlọ́run kọ́kọ́ pa láṣẹ wípé kó fọmọ rẹ̀ rúbọ nínú odò okùn rẹ̀ kò lè láyọ̀ kan o ṣùgbọ́n nígbà tí Ọlọ́run tún wá ṣètò àgbò fún pé ó dáa eléyìí ni kó lọ lò kó wá fi ṣe kíni kó fi dípò ọmọ ìdùnnú ó tún wá ṣubú layọ̀ fún irú ẹni bẹ́ẹ̀. A fẹ́ bẹ gbogbo àwa tá a jẹ́ òǹtajà pé ká dákun ká jọ bá a ti ṣe ń padà sẹ́nu ọjà wa báyìí ká jẹ́ kára ó tùlú èrè díẹ̀ ó ti tó fún ẹni tó bá ń retí àlùbáríkà Ọlọ́run èrè díẹ̀ ti tó lórí ọjà o. Lóòótọ́ la mọ bí gbogbo nǹkan ti ṣe rí nìlú pé oníkálukú lórí n tó ń ṣe náà ni ó gbé gbogbo ẹ̀ lé ṣùgbọ́n bá a bá ṣì ní pé ká gbé gbogbo ẹ̀ lé bẹ́ẹ̀ tí ò sí ọmọlúàbí kankan tá a ti ẹ̀fẹ́ lò ń bì kankan láti ẹ̀ ti fi yọ ọ̀rọ̀ rẹ̀ wò síra wọn. Ọrùn ó ti fẹ́ wọ gbogbo èèyàn tán ní bó ṣe tó yìí náà àwọn kan sì tó ń fi ọmọlúàbí sí kódà àwọn ọlọ́kọ̀ wa tó jẹ́ pé tá a bá ti sọdún tán bí ọ̀sẹ̀ méjì lẹ́yìn ìgbà náà báyìí láàfin máa ti sanwó ọdún sanwó ọdún sanwó ọdún àwọn gan mọ bó ṣe ń lọ lọ́wọ́ yìí wọ́n mọ bó ṣe ń lọ lọ́wọ́ yìí sáwọn èèyàn tí ò tiẹ̀ jáde lọ títí lẹ́nì ká sọ pé òun má dáa gan ó mọ gbé léèyàn kan bí ó ṣe wo òun àwọn gan tún fi ọmọlúàbí wọn fi kú kinní ọ̀hún ni bẹ́ẹ̀ náà làwa tá a jó ń tàjà là ń rọ̀ wá o pé ká dákun ká tún fi ọmọlúàbí ká fi kún ká wo Ọlọ́run ọba tó dá wa sáyé gẹ́gẹ́ bí Ọlọ́run tí ó ń jẹ́ kára ó túùyàn gẹ́gẹ́ bí Ọlọ́run tó ti máa ń wọ́nà àbáyọ fún yàn nígbà tí nǹkan bá fẹ́ dàbí pé ọ̀nà ti há mọ́ yàn tàbí tó fẹ́ dàbí ìgbà tó jẹ́ pé ojú ó tì yàn yóò sì wá ọ̀nà àbáyọ bẹ́ẹ̀ náà Ọlọ́run ṣe fẹ́ ká máa ṣe nínú gbogbo ohun tá a bá ń ṣe. Ẹ dákun à ń fàsìkò yìí bẹ gbogbo wa pé ká jọ ká fi ọmọlúàbí àti ìbẹ̀rù Ọlọ́run máa ta ọjà wa. Ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ yìí ó tún wá bá wa tí à ń rajà ó bá wa wí o ẹlẹ́mí ò ní pé ìrajà wíwò ẹ̀mí mọ́ tẹ̀mí sọ Victor ó yá mo gbé sókè ń bẹ̀ yẹn mò ń padà bọ̀.

ọ̀sẹ̀ yìí a ní ká sọ díẹ̀ ká dákẹ́ lórí ètò sáà pè ní ojú ọjà níkànnì lágelu 96.7 FM òkè gajòkè ká sì máa kí gbogbo àwọn ọlọ́jà pátápátá pàápàá jùlọ àwa tá a ti ṣetán láti wọnú ọjà lónìí torí àwọn kan ò ní pé kíni ó kéré tán ọ̀sẹ̀ méjì àwọn ó sinmi ilé ẹ̀sìn mi ẹ fara ń sinmi bó bá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe fẹ́ rèé oníkálukú ló mọ bá gbàrà rẹ̀ ṣe rí onínú ló mọnú oníkùn ló mọ̀ọ́ká ìran ajẹun ló mọ wọ́n pọ́n láò oníkálukú mọ bó ti ṣe lo ara rẹ̀ gan oníkálukú sì mọ àsìkò tí ara rẹ̀ le tó ń gánwọ̀n pé ara òun ti le padà síṣẹ́ báyìí tara bá bèrè lọ́wọ́ yín pé kẹsìnmi táyín kan bá sì ti wọnú ọjà lónìí sí mo gbàgbọ́ lágbára lọ́wọ́ ọlọ́run ọba ọjà tàjèrè láàmọ̀ tà torí ọ̀pọ̀ wa anáwó dáadáa o nígbà iléyà ilé tó lọ yìí ọ̀pọ̀lọpọ̀ ibi la náwó sí àwa náà ká tó gbọ́ bùkátà ara wa ibì kan náà lásùn ti pawó ìpadà a padà sínú ọjà wọn ṣe ládùá wípé bí àwa kan bá ṣe ń padà sínú ọjà lọ́sẹ̀ yìí àpamọ́wọ́ owó àtàjèrè ọjà ni ó máa jẹ́ ti gbogbo wa owó tí ọ̀tá èṣù ti sàmì sí lọ́wọ́ ọba kò ní jẹ́ kó déwájú gbogbo wa o ọdún eléyìí tá a sì ṣe lọ tó jẹ́ ọdún iléyà láṣẹ ìdùmàrè lọ́wọ́ ọba yóò tún jẹ́ ká rí ọ̀pọ̀lọpọ̀ ọdún yìí láyé lágbára lọ́wọ́ ọlọ́run ẹ já kẹ́kọ̀ọ́ lára ọlọ́run ọlọ́run sì máa ń fẹ́ bóun ti ń ṣe òun káwa náà máa ṣe bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọwọ́ sọ pé ọlọ́run lòun o ẹ lè fèèyàn wọ́ ọlọ́run lóòótọ́ ṣùgbọ́n tó fẹ́ kí àwọn èèyàn kan ṣe sí ọ tàbí kẹ ohun tí wọ́n fẹ́ ṣe sí àwọn èèyàn kan ṣẹ́nu tiẹ̀ ó dùn tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ sí ọ eléyìí gan lè fi máa ń dá nǹkan tó dáa àti nǹkan tí ò dáa mọ̀ nǹkan tó dáa ni nǹkan tí mo fẹ́ káwọn èèyàn ṣe sí mi nǹkan tó dáa ni nǹkan tí mo fẹ́ kí àwọn èèyàn mọ̀ pé mo ṣe ṣùgbọ́n nǹkan tí ò dáa ni nǹkan tí mi ò fẹ́ káwọn èèyàn ṣe sí mi àti nǹkan tí mi ò fẹ́ káwọn èèyàn mọ̀ pé mo ṣe ẹ jẹ́ ká máa gbé sórí òṣùwọ̀n bẹ́ẹ̀ ọlọ́run ọba yóò sì ṣàánú fún wa kódà yóò dúró gẹ́gẹ́ bí atọ́nà fún wa láti máa ṣàyè wa ni kójú bẹ́ẹ̀ lọ lórí ètò eléyìí tá a pè lójú ọjà lọ́sẹ̀ yìí tẹ bá rẹ̀ kọ̀ọ̀kan bẹ̀ ẹ darapọ̀ mọ́ mi lọ́sẹ̀ tó ń bọ̀ lágbára lọ́wọ́ ọlọ́run ọba látàgo mẹ́sàn-án kọjá fẹ́rẹ́fẹ́ níkànnìlágelu 96.7 FM òkè gajòkè láàárọ̀ ni èmi àti yín a jọ máa pàdé tó bá jẹ́ pé ẹ̀yin fẹ́ gẹ́gẹ́ bí ọlọ́jà ẹ fẹ́ ká wá ná ọjà yín tẹ̀ ń tà ẹ̀yin náà mọ̀ pé ìdánilójú wà fún yín pé ẹ tajà ìrú ẹ lè pe Fọláṣadé Àjàlá sórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ ti 08100617416 tó bá jẹ́ wípé ẹ̀yin fẹ́ ṣèkéde àtìpolówó ọjà ni ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí kan náà lẹ́pẹ̀ Fọláṣadé Àjàlá sí ẹ̀ sì lè wá sílé iṣẹ́ wa ní lágelu FM 96.7 tó ń bẹ ní fẹ́lẹ́lẹ̀ ní ìlú Ìbàdàn wọ́ ọbẹ̀ sínú kò pé méjì mo lè gbà wọlé tẹ̀ ní dé lágelu ẹjọ́ ọ̀dọ̀sán lèmi àti yóò tún wá jọ pàdé o lórí ètò tá a pè ní kí la rí gbọ́ ẹ máa pàdé èmi ń bẹ̀ lágbára lọ́wọ́ ọlọ́run èmi tẹ́ ẹ mọ̀ yẹn náà ni pàdé yìí yẹn náà ni Fọláṣadé Àjàlá tẹ́ ẹ mọ̀ sí Àbẹ̀kẹ́ àti Olúwaṣúnàláyọ̀ Ògoèdè tẹ́ ẹ mọ̀ sí Àlàní àwa ara wa yẹn lájọ máa jọ pàdé ara wa lórí ètò kí la rí gbọ́ lọ́sàn yìí títí ọ̀sán náà mo gbàdúrà lọ́run bá yóò ṣàánú wa ẹlẹ́mì ò sì ní ìgbà Fọláṣadé Àjàlá lorúkọ tèmi lẹ́ẹ̀kan sí mo kí wa wípé oṣù yìí ọ̀sẹ̀ yìí ọdún yìí èyí tó kù lọ́jọ́ ayé wa gbogbo rẹ̀ ni ó san wa láti mọ rí nǹkan rẹ̀ kà látọ̀dọ̀ Ọlọ́run sáyé wa àmọ́ rírì yín o pẹ̀ ń gbọ́ wa.

tí ó tún láǹfààní láti tún wáyé. Àwọn èèyàn gba ọpẹ́ tó pọ̀ rẹpẹtẹ o, àwọn èèyàn gba owó ńlá o ní mídíà jackpot yẹn. Ṣé mọ̀ pé ní oṣù kẹfà láwà yìí, oṣù tó dá ọdún sí méjì leléyìí. Nínú oṣù yìí, owó tó pọ̀ rẹpẹtẹ ń bẹ ńlẹ̀ láti ìbẹ̀rẹ̀ oṣù yìí tó sì yóò fi parí. Owó ti ń lọ bíi 50 million naira, mílíọ̀nù lọ́nà 50 naira. Òun ló ti wà ńlẹ̀ fún jíjẹ báyìí o. Ìyẹn nínú oṣù yìí ni o, táwọn èèyàn gbẹnu sí lọ́wọ́ ọbẹ̀ yẹn. Ṣé wá fẹ́ gbọ́? Pẹ̀lú bó ṣe ń lọ yìí, tíkẹ́ẹ̀tì rẹ bẹ̀rẹ̀ láti òní lọ́jọ́ Monday, òní náà lọ́jọ́ kìíní nínú oṣù kẹfà. Starting from today, your ticket. Wà eligible nígbà tá a bá fẹ́ ṣe jackpot yẹn. Ọmọ pé wọ́n lè mọ́ láǹfààní àti kó owó jọ lẹ́ẹ̀kan náà kọ̀ọ̀kan tákìsì. Ṣùgbọ́n wọ́n bá ra ń ta díẹ̀díẹ̀. Bóyá mẹ́ta lọ́ta léni, ọ̀tá mẹ́rin lọ́la, ọ̀tá mẹ́ta lọ́túnla, ọ̀tá méjì ìjọ mẹ́rin. Ìjọ mi ń bẹ tí ò ní ka owó mọ́ lọ́wọ́ tó ní ta kankan. Ṣùgbọ́n àwọn tíkẹ́ẹ̀tì yẹn bó ṣe ń play rẹ̀ yẹn, ó ń rogún sínú àpò òṣùwọ̀n rẹ ní olórí system ìyẹn ti káṣẹ. Gbogbo ìgbà kí ìgbà tá a bá wá fẹ́ ṣe jackpot yẹn, gbogbo tíkẹ́ẹ̀tì yẹn ló máa wà eligible, tí ó tún jẹ́ ìrànlọ́wọ́ fún ọ. Ntí wọ́n kàn sí lọ́jọ́ yẹn ni pé ọkàn activate ẹ, o lè tàbí tíkẹ́ẹ̀tì bíi mẹ́rin kó fi activate ẹ lọ́wọ́ kan. Ọlọ́ntì ẹnu o, ọkàn rí pé ọgbọ́n pẹ́tọ́ gara ni. Torí pé lọ́jọ́ yẹn mílíọ̀nù kan náírà ó tún dúró déédé, à ń nàró 1 million naira. 1 million naira à ń nàró rẹ̀. Ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ, ìyẹn ò dí daily cashport lọ́wọ́ o, ìyẹn ò dí tó lójoojúmọ́ lọ́wọ́. Ọ̀tọ̀ kò dí ti Friday cashport náà kò tún di lọ́wọ́. Ọ̀tọ̀ọ̀tọ̀ tún nìyẹn, torí pé ó ti lọ bí ìpele bíi mẹ́ta báyìí. Ìwọ ni ọmọ relent kọ ọmọ wòra rẹ ràn. Ọkàn ọ lónìí náà nu o, mọ̀kànmọ̀kàn lóye kàn, lóye tó kanra owó yọ ọkàn rẹ̀ dẹ. Ó ti kàwọ́ náà láàárọ̀ yìí. *347*1004*2#. *347*1004*2#.

dẹ le gbori ẹrọ ayélujára wọlé www.cashair.ng www.cashair.ng yẹn náà tún gbé ẹ trabaye wọn máa gbọ o ọ ta cashair ọfẹ gbọ pé cashair níbo wọn ti ń ṣerú rẹ gbogbo wa láti náwó tẹnu ọdún láti tètè rí àwọn ọ̀nà àbáyọ míì fi cashair gbàǹdì ọba gbọ pé 200k láàárọ yìí yọ̀tọ̀ mi ló tún wà ara rẹ̀ ó tún ti tù díẹ̀ yọ dàbí ẹni pé ò tí ì ná kankan náà ni ọgbẹ́ láti ṣe bẹ́ẹ̀ *347*1004*2#. mo wá máa ń sọ nǹkan kan fún yín nípa wípé bọ́ ọ bá ní ìṣòro kan àbí omi lórí géèmù tí òun fẹ́ play ẹ mọ̀ pé mo máa ń fún yín ní nọ́mbà kan wípé ẹ lè pè sórí nọ́mbà yẹn láti béèrè àwọn nǹkan tí ọba yé yín àwọn nǹkan tẹ́ ẹ bá rí pé kò yé ẹ bá rí pé kò yé yín àbí tó rú yín lójú ẹ pè sórí nọ́mbà yìí àbí ẹ lè chaatì wọn lórí whatsapp nọ́mbà yìí 09026026314 ṣùgbọ́n tẹ́ ẹ bá fẹ́ kọ́ tẹ́ fẹ́ pè wọ́n tẹ́ fẹ́ bá wọn sọ̀rọ̀ 020 ni o 02013306194 02013306194 ẹn tí ọ̀ bá rú yín lójú gbogbo tó bá rú yín lójú àbí tí ẹ kò yé yín ẹ bèrè wọn ṣàlàyé ẹ fún yín dáadáa tí ó yẹ ń yékéyéké ẹ já bẹ́ẹ̀ látòrí ₦50,000 látòrí ₦50,000 láàárọ̀ yìí ₦50,000 ta ló tiẹ̀ kọ́kọ́ lowó eléyìí ta ń kọ́kọ́ lowó eléyìí ná ta ló lowó eléyìí ta ń lowó eléyìí 080 ló bẹ̀rẹ̀ rẹ̀ 080 ló bẹ̀rẹ̀ rẹ̀ ọwọ́ a parí pẹ̀lú 8256 080 ló bẹ̀rẹ̀ rẹ̀.

0: ọkàn mi o n gbọgbẹ ọkàn mi o n sàárẹ bẹ́ẹ̀ ni mo rí even ko se just picture àwọn ọmọ tí wọ́n wà ní gbẹ̀kùn ló gbọmọ̀ṣọ́ àmọ́ bóyá inú gbọmọ̀ṣọ́ náà wọ́n ṣì wà ní àbí wọ́n ti kó wọn rìn jìnà torí ẹnìkan tí wọ́n mú tó jábọ́ rí ó ní òmọye kìlómítà sáwọn rìn nínú igbó yẹn wọn sáà rìn sáà náà ni ọmọ ọdún méjì ọmọ ọdún kan ọmọ oṣù mélòó kan wà nínú àwọn tí wọ́n kó ọgbó in fact àwọn ọmọ kéékèèké ló pọ̀ jù under 15 làwọn ọmọ school tí under 16 ni gbogbo àwọn ọmọ school tán kó wọ́n dẹ̀ kó teacher.
1: Nígbà tán kó yàn lẹ́rú.
0: Bàbá máa wò ní ìsìn ọmọ ti dídọ́ mẹ́tàdínlógún àbí.
1: Jọ jimọ ló pe jọ méjìdínlógún.
0: Ojọ méjìdínlógún. Ojọ méjìdínlógún lé ní.
1: Ojọ méjìdínlógún lé ní.
0: Ha ojọ sì ń rọ òórùn
1: rùn.
0: Mi ò sì rò pé wọ́n kọ́lé sínú igbó yẹn tí wọ́n lè máa kó àwọn ọmọ pamọ́ sí.
1: Kò sábà ń bẹ̀ kò sí.
0: Kí ni condition àwọn ọmọ tó wà ń bẹ̀ báyìí? Kí ni condition àwọn ọmọ tó wà ń bẹ̀ báyìí? The vulnerable ones. Kí ni condition àwọn teacher? Kí ni condition àwọn teacher? Kí ni condition àwọn ọmọ? Olúwa o. Ọmọ ẹni kú, ó sàn ju ọmọ ẹni nù lọ. Olúwa o àtú ọsẹ àtú ọlọ́run sẹ àtú ọlọ́run sẹ ẹ̀bẹ̀ náà la mọ̀ bẹ̀ kó fi ṣe yanu ọba tó wá àáké jáde láti inú ṣé odò mara náà ni ibi tó ju òtó tá a ké bọ́ sí ọba tó wá jáde láti ibẹ̀ kò dáhùn kó bá kó àwọn ọmọ yìí jáde kó bá wa kó wọn jáde láyọ̀ kó bá kó wọn jáde lódìdí kí kankan mọ̀ ti dàbọ̀ rárá àmọ́ àwọn ọmọ kéékèèké nígbà tí mo rí kinní fọ́tò kan tí àwọn ọmọ sùn lẹ̀ àwọn ọmọ sùn lẹ̀ lọ́ọ́lọ́ mo máa ń wò pé ibo ni ìrìn àjò àwọn ọmọ yìí ó dé dúró báyìí. Olúwa má jẹ́ kí a tún rí bú ẹ̀yìn kankan mọ́ kí gbogbo wọn jáde toro fún níbi adìẹ ṣe ti oko ìmọ̀ bọ̀ olúwa olúwa o ẹ bá wa dá sí mo nígbàgbọ́ pé àdúrà ń gbà ọ̀pọ̀ lè jọsìn gbàdúrà aládàáni aládàágbà àdúrà náà ń gbà
1: àwọn oníṣẹ̀ṣẹ̀ náà ń ṣe tí wọ́n
0: àlè pé kò kan ni tó bá kẹni tó kan ní ńkọ tá ń wá lómẹni tí ó tún kan láàbí òní kan wá láàbí òní kan wá ibi ayé lọ lẹ́tọ̀ èyí tó ti dé mo say I said it pé I'm starting on a sad note very sad ọkàn mi ń gbọgbẹ́ olúwa dá sí olúwa ṣàánú wa olúwa bá wa dá sí olúwa má jẹ́ káwọn ọmọ yìí ó jáde lá ìkọ̀ọ̀kan wá dùn mí gan mi ì mọ reason tó ṣe rí bẹ́ẹ̀ ó dùn mí gan àwọn union of teachers wọ́n call out gbogbo àwọn ọmọléèwé secondary and primary school wọ́n wá ní àwọn ẹgbẹ́ aládàáni iléèwé aládàáni
1: wọ́n ní kò kà wọ́n
0: baptist nursery and primary school yẹn aládàáni ni o kò ń ṣe tìjọba o aládàáni ni kò ń ṣe tìjọba o ẹ̀yin ẹgbẹ́ yẹn tó jókòjó kòkó kò ní kàn ṣá kò ní kàn ẹnìkankan nù wa mọ
1: níjọ wọn
0: nígbà tí ẹ tó rèérò
1: tí ẹ tà ń ṣe tí ẹ tún ń ṣàárẹ ẹ tún wá pé gbogbo àwọn ẹranko jọ pé kán mọ̀ jẹ́ kó ń kú báyìí wọn ní tó bá kú kí ló kà wọn ó ní ìyọnu ń bẹ lẹ́yìn ikú òun fún yín wọn ní kò sí erin ní ẹyìn kìíní ẹgbẹ́ ẹgbẹ́ onígbà ń sọ ní ẹwù aláwo ń sọ nù àwọn ẹtú bá sá kú nígbò pẹ́ tí ọ̀dẹ́ kan bi tí ẹ tún kú sí ó wá gbé ẹtú ó wá láwọ́ ẹ̀ wá fi ṣe ọfà ló wá di pé wọ́n ń ta mọ́ àwọn ẹran àwọn ẹran wá ṣèpàdé pé n táwọn tó ń rí ìtújàtọ̀ kí ni tí wọ́n lò gangan wọ́n wá rí pé
0: àwọ̀ ẹ̀tú tó kú yẹn ẹ̀tú sì sọ fún ẹ má jẹ́
1: kó ń kú ó sì kìlọ̀ fún ẹ má jẹ́ kó ń kú.
0: Ó lè kẹni tó kàn wá o kò ní lábí òní kẹni kankan nù wá mọ́ àyà mi tún lágàá ngbà mo tún rí ti ìkòròdú bọ́sìs mi.

0: ọjọ́ láti yáwọ́ ta wọ́n gbọ́ àwọn ọmọ wa láàárọ̀ ọjọ́ Friday ọdún 17 days láti kó àwọn ọmọ wa pàápàá àwọn ọmọ wa ò tiẹ̀ jẹun láti lọ school. Ọmọ tèmi gan fún mi ní ọmọ ọmọ mi ní pé wọ́n máa tọ́jú mi ni mo ní kọ́ máa lọ má bá sí oúnjẹ máa gbé wá fún ní school. Ìgbà tí mo gbóúnjẹ yẹn kaná mo rí àwọn kiní tí wọ́n ń dé mu ní àwọn ilé ìyàsọ yéé sasọ àwọn awọ́gbò torí títì nílé mi wá yéé sasọ àwọn awọ́gbò lè yè nígbà tí ilé gbèsè wọn ti yà sí chọ́ọ̀chì wa àfi pa àdúgbò àdúgbò mọ ojú ara wọn mọ ibo tí mo là lọ ìlàrú ẹ̀ láyé mi èsì dárú ẹsẹ̀ jáde lọ sí ní tù ọmọ tí wọn ní ọmọ tọ́jú mi ni wọn gbé lọ yìí ẹ dákun mo fẹ́ sí ẹ dákun ẹ sánú wa. Àṣọ nígbà ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ 100 fún wa ọlọ́run òkú kúkú sẹ́ni ní mo ti dúró mo ti tẹ́ láti bẹnu ẹ̀sẹ̀ tì ní mo fi wá ẹ̀sẹ̀ òkú ẹ̀sẹ̀ àánú wa dàgbọ́n ọmọ wọn lẹ́bi jáde àwọn ọmọ wọn lọ jẹ́ ọ̀la wa ẹ̀dá àbú ẹ̀yà lórí olórí ẹ̀rọ wọn ní ìlànà jẹ́ àwọn ọmọ wọn fẹ́ wọn. Èmi pàápàá gan ni mo sọ̀rọ̀ ọmọ ní ọdún mẹ́ta àtàbọ̀ méjì ọdọ́gbọ̀n bẹ nínú ìwé àti kúta ẹgbẹ̀rún ìwà bẹ́ẹ̀ ni ẹjọ́ gbọ́dọ̀gbọ́ ni yín ṣe. Mi Grace Ojo.
1: Lábí òní kágun sí ọ̀dọ̀ wa àwọn tó ti kàn ọlọ́run ó tù wọ́n lójú ẹ̀rí unexpected ofo emi o ni ja wa ọlọ́run jẹ́ kí n ra wọn sí ẹkú wọgbó jáde láyọ̀ àtàláfíà lóòótọ́ nǹkan ó ti ṣe wọ́n kò síbi nǹkan ò ṣe ẹni tí ń sunú yàrá tó wá ń lọ sun abẹ́ ginú gbó tójò ń rọ̀ tó rùn sanràn ẹ jẹ́ ká lọ́jà tá a bá tọ́ jáde a wà gba ìpè díẹ̀ láti ọ̀dọ̀ ẹ̀yin aráàlú kí ni ká ṣe.

0: ẹsẹ̀ ní nkwe. Káàṣe ẹlẹ́yinjú àánú ti a.
1: Ọmọ má lọ fà tí káàṣe bá ti ṣàdéhùn o máa sẹ́ẹ̀tì yẹn. Ìlú di kéyìn
2: ọkàn so ẹbí máa ní kéyìn àgbọ̀ iṣẹ́ wọn.
1: Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year
3: cashport
1: tínú oṣù kẹfà yìí. Ogbó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà
4: 50 million naira
1: ni àwọn olóríire tó lé ní ọgọ́ta tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀.
4: Gbé bọ́dì ẹ̀.
1: Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ta tó o bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM tẹ *347*1004#. Lórí Ládélú FM tẹ *347*1004#2#. Tàbí lórí wẹ́bsáìtì wa

0: ẹ̀mí, ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lọ́mọ. Mo rí arábìnrin obìnrin àbí ọkùnrin tí wọ́n ti ń tán fọwọ́ sùn lò giri. Wọ́n ń wá ọmọ, wọ́n ń wá ọmọ, wọn ò dẹ̀ rọ́mọ. Wọ́n ń wá ọmọ, wọn ò dẹ̀ rọ́mọ. Amúmiri pé ẹnìkan tírú ẹ̀ ń ṣe, ó fi owó dámájẹ̀mú pé ó fi bọ́lọ́run dòwòpọ̀ pé òun fẹ́ contribute sí bí arábìnrin àti ìbejì bí wọ́n ṣe kúrò lọ́sípítù lọ́wọ́rọ́wọ́.
1: Kírú ẹ̀ náà lè tọ́ sóhun náà.
0: Bẹ́ẹ̀ni, Ọlọ́run dẹ̀ ti bẹ̀ gbádùá ẹ̀. Ó dẹ̀ lè jẹ́yìn o. Gbogbo abiyamọ ọ̀nà kan tún rè. Ẹ jẹ́ ká dìde bá a ṣe ṣe di òkútó àánú partners. Ẹ jẹ́ ká dìde bá a ṣe ṣe. Ẹ jẹ́ ká wá bí a ṣe bẹ́ẹ̀lì ọmọ yẹn kúrò lọ́sípítù lénìí. Tó bá jẹ́ aṣọ ọmọdé lẹ́yìn náà dẹ̀ fẹ́ filẹ̀ ẹjọ́. Tó bá jẹ́ torí àti jẹun àwọn ọmọ yìí. Tó bá jẹ́ oúnjẹ, oúnjẹ ọmọdé lẹ fẹ́ filẹ̀ is okay. Bó bá sì jẹ́ owó ni, ẹjọ́. Ẹjọ́ ẹ jẹ́ ká dìde òkú tó wà ní partners. Ẹjọ́ ẹ jẹ́ ká dìde báyìí báyìí. Kọ́mọ yẹn ó lè kúrò kúrò ńbẹ títí ọ̀sán lénìí títí ìrọ̀lẹ́ lágbára Ọlọ́run mo dẹ̀ mọ̀ pé yóò ṣe é ṣe. Ọkàn mi ń sọ fún mi pé yóò ṣe é ṣe. Ẹ pẹ̀lẹ́ arábìnrin. Ẹ pẹ̀lẹ́ ẹ ń tún sunkún ni ẹ má sunkún ẹ má sunkún. Wọ́n ti sọ fún yín mi fẹ́ rí omi ojú. Bẹ́ẹ̀ bá sun lásùnú ìzòkè ẹ má làmì lójú mi fẹ́ rómi ojú torí mo mọ̀ pé Ọlọ́run ti nu omi ojú yín nù bẹ́ẹ̀ ṣe dìde tẹ yọjú. Bàbá àwọn ọmọ yẹn ti kú.
2: O ti kú ní last year.
0: O ti kú ní last year. Àwọn family bàbá yẹn dẹ̀ ti kọyìn sí ọmọbìnrin tí ó bí ọmọ yìí.
2: Bẹ́ẹ̀ni ibi dékè tó ti jáde òpó náà ni gbogbo ẹ ti dàrú.
0: Olúwa o. Ẹ̀yin abímọ ayé abiyamọ ọ̀run ẹjọ́ ẹ dákun ẹ dìde ìrànlọ́wọ́ fún arábìnrin yìí kí ló rán ọkọ ẹ̀.
2: Suliyat
0: ẹ bá mi fi sínú àdúrà. Suliyat
2: Ramon
0: ẹ bá mi fi sínú àdúrà. Nọ́mbà àkáǹtì òkútó àánú la fẹ́ filẹ̀ yìí. Àwọn ọmọ sáà jẹun tá a bá ti ẹ̀rí àgbà kó lọ́sípítù tán.
3: Bẹ́ẹ̀ni.
0: Àwọn ọmọ jẹun wọn wọṣọ. Wọn
2: ti jẹun láti ìgbà tó ti dáyé.
0: Wọn ti jẹun.
2: Omi àti glucose la fún.
3: Ọlọ́run la awọ láàyè náà gbogbo ẹni tó ń fọwọ́ sùn nu ògiri gbígbẹ Ọlọ́run wa pèsè ọmọ fún wọn. Ẹ jẹ́ ká tún ran arábìnrin yìí lọ́wọ́ nítorí ẹni tí o bá ràn lọ́wọ́ lẹ́nu kejì ẹ. Àkáǹtì nọ́mbà òkútó àánú yẹn náà ni FCMB 47 46 10 80 10 10. Òkútó àánú Money Service Ventures.
0: Ẹjọ́ 47 46. Fáwọn tí ò bá ṣe lákàntì yẹn lọ́wọ́ tẹ́lẹ̀ ni wọ́n ń pè yóò 47 46 10 10 80.
3: Jẹ́ kí a sọ́fọ́ ara wa.
0: Ẹjọ́ ẹ dákun ẹ jẹ́ ká dìde.
3: Ẹjọ́ ẹ bá wa ran arábìnrin yìí lọ́wọ́.
0: Ẹjọ́
3: a fẹ́ kó kúrò níbẹ̀ lénìí. Ọlọ́run á sì lò yín gẹ́gẹ́ bó ṣe máa ń lò yín. Òkútó àánú Money Service Ventures yín o.
0: Ẹ fi Bọ́lọ́run dòwòpọ̀.
3: Bẹ́ẹ̀ni kẹ́bi ṣàṣekú ọdún.
0: Ọlọ́run
3: fa àlùbáríkà tó pọ̀ sí.
0: Ọlọ́run ó gbàdúrà yín lórí ọmọ yín. Ọlọ́run ó gbàdúrà yín bẹ́ẹ̀ ṣe fẹ́ bímọ. Ọlọ́run ó jẹ́ kí ọlẹ́ ayọ̀ sọnù yín.
3: Bẹ́ẹ̀ni òkútó àánú Money Service Ventures ni 47 46 10 80 10 FCMB lórúkọ báńkì yẹn. Adúpẹ́ o.
0: Ẹjọ́ 46 47 10 80 10.
2: Ẹjọ́ máa gbogbo ọmọ Nàìjíríà abẹ̀yìn ni o kẹ́ dìde ìrànlọ́wọ́ fún wa o àánú yín la fẹ́ o ẹjọ́ nítorí tọlọ́run àlẹ́ nìkan o
0: Ọlọ́run á lánàá yín
2: o bá ṣe pàgbára rẹ̀ wà ní àwa náà ti mọ bó ṣe máa jáde ibẹ̀ o ẹjọ́ nítorí Ọlọ́run ṣùgbọ́n kò sí agbára ìrànlọ́wọ́ ẹ̀yin ọmọ Nàìjíríà la fẹ́ o
0: ẹjọ́ bó ṣe aṣọ bó ṣe oúnjẹ irú oúnjẹ wo ni ọmọ oúnjẹ
2: ni o kí ni wọn kọ fún wa
0: ok ẹ má dárúkọ ẹ má dárúkọ a mọ bí a ṣe ṣe a mọ bá ṣe ṣe ẹ dìde epele ayewo ni se yo ayewo ni se yo olorun seun
4: ore kokon aya didi ore kokon aya didi
5: Lagiru FM 96.7
6: Emi omo yin na ni o joli jani mo wa nita bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
5: S E L E R I E celery
6: ah boda mi espelli no di celery oya lopin gbiyanju espelli turmeric
7: T U R M E R I C turmeric
6: e kare pali ohun ise be Maggi chicken flavor kan fun yin
8: ohun ise be Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
9: Vacancy, vacancy, vacancy. Ile ise gbajugbaja bakery tun se bread better life to wa ni Molitembadan. Nilo awon osise won yi. Bread bakers, agba bakers to le dari ise. Feed marketers, OND, NC tabi mature school search. Lokunrin tabi lobirin to jafafa to si danto ninu ibanisoro. Saleswomen, tikida awon obirin to le tele moto lati ta oja to si ni imo isiro ni ranpe. Drivers to le wa koropo iyan minibus to si ni iwe irinna ti o ti expire. Bakery factory workers, lokunrin ati lobirin to le sise ninu bakery. Accountant, lokunrin tabi lobirin to ni iriri nipa daily auditing of the production firm's account. Opo ise yi ni ile ise Better Life Bakery ni owo won joju daada. Koda koja 100,000 naira si 150,000 naira. Niba mu pelu ise onikaluku, yo rodun fun lati sise yi ti le re obajina si malete. Tabi ti o le naju 1000 naira si 1500 naira lo lowo oko lojumo ojo Saturday yi lago meji la osan ni a se iforowanilenuwo ni Better Life Bakery Malete Mbadan tabi ke pe sori number yi 0803-930-8173
10: Oya eyin omo lowo ijon o tun ti ze fo su marun akoko ninu odun ni awon to tap ti benu si cash e lera lera lo ni back to back abere latori new year cashport lo sori

0: sẹ̀ ní pẹ́. Ká ṣe ẹlẹ́yinjú àánú ti a.
1: Ọmọ má lọ fà tí ká ṣe bá ti ṣàdéhùn o máa sẹ́ẹ̀tì yẹn. Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year
0: cashball
1: tinú oṣù kẹfà yìí. Owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà
0: 15 million naira
1: ni àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀.
0: Gbé bọ́dì ẹ̀.
1: Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM *347*1004#. Lórí Ládélú FM *347*1004#2#. Tàbí lórí wẹ́bsáìtì wa

Ọlọ́run á máa fún yín ṣe. Ó kí gbogbo ẹ̀yin tẹ́ jọ ń ṣètò náà, àbò Olúwa á máa dájú lórí gbogbo wa. Ẹ dákun, ọ̀rọ̀ kan ni mo mú wá. Ọ̀rọ̀ ẹbí mi ni. Ẹ tẹ́ bá fẹ́ bú mi, ẹ bú mi. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ fi ojú àgbà wò pé ẹni tí mo fẹ́ sọ̀rọ̀ yìí, tó bá ṣe pé ẹ̀yin lè bí lọ́mọ, irú àmọ̀ràn wo lẹ fẹ́ fún? Kí má dé ìnàpẹ̀nu. N tó ṣẹlẹ̀ ni pé àwa mẹ́fà ni àwọn òbí mi bí. Mo ní àwọn ọkùnrin méjì ní iwájú. Èmi mo jẹ́ bí ìbí kẹta, ìyẹn ni pé mo tún ní àwọn àbúrò mẹ́ta lẹ́yìn mi. Ṣùgbọ́n ìkan wà ní tó jẹ́ nọmba 5 ọkùnrin lòun náà. Àti ìgbà tí màmá mi ti bí ọmọ yìí ni wọ́n ló ti dàbí pé òun ni wọ́n nífẹ̀ẹ́ jù láàrin gbogbo wa. Torí pé pàápàá bàbá mi, wọ́n ní bí bàbá àwọn ṣe rí gẹ́lẹ́, òun náà lọmọ náà ṣe rí. Torí náà nǹkan wọ́n gbà wípé bàbá àwọn ló padà. Gbogbo ìkẹ́ ìgẹ̀ yìí, bàbá mi, òun náà ló bọ́mọ yìí dàgbà. Ó bàjẹ́ ju ọwọ́ òsì lọ. Ìgbà tọ́lọ́run tún máa wá bá ṣe, ó lọ́pọlọ ìwé, ó tún rẹwà. Tó ṣe pé tí obìnrin bá rí wọ́n á wò lẹ́ẹ̀mejì, tó jẹ́ nìkan tó ga, tó dẹ̀ mọ́ra, ó wá mọ akọ yìí ṣe. Ẹ wo ìgbà tábúrò mi wà ní ilé ẹ̀kọ́ gíga. Oríṣiríṣi obìnrin ni ṣá, tó di pé ilé ìgan tiẹ̀ tún máa ń dẹ́rù bà wá. Ìwọ ọmọkùnrin yìí dákun ṣàánú, a ní kò sí problem sísá, kò sí problem. A ṣàdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ó mú ọmọbìnrin arẹpọ̀ kan wá, ó lóun fẹ́ fi ṣe ìyàwó. Inú gbogbo wa ti ẹ̀dùn. Ìgbà tá a tún wá rí pé ọmọbìnrin yìí ìdílé onígbàgbọ́ gidi, torí bàbá ẹ̀ wọ́n nílé ìjọsìn. Inú gbogbo wa dùn. Ṣùgbọ́n ọmọbìnrin yìí, èmi ò mọ bóyá torí bọ́mọ bóyá àbúrò mi ṣe rẹwà ni, o kò yé mi. O ti nífẹ̀ẹ́ àbúrò mi jù. Ọjọ́ tí àbúrò mi mú wá bá mi pé ẹni tó ń fẹ́ lélẹ̀, mi ò mọ bí ìfẹ́ náà ṣe wá láàrin àwọn méjèèjì. Èmi náà nífẹ̀ẹ́ ọmọbìnrin yìí gan. Ọlọ́run ṣe àṣègbéyàwó, wọ́n ń gbé tọkọtaya. Ọmọbìnrin yìí ti bí ọmọ mẹ́ta fún àbúrò mi. Ṣùgbọ́n kò sí ọjọ́ kan tí àbúrò mi dun ọmọbìnrin yìí nínú rí. Lọ́mọ tó ṣe wípé kò mọ ọkùnrin kankan kó tó fẹ́ àbúrò mi. Ṣùgbọ́n ìwà àgbèrè àbúrò mi ò fi sílẹ̀. Ó níṣẹ́ gidi lọ́wọ́ tó ń gbowó gidi, ṣùgbọ́n kò ń tọ́jú ilé. Àbúrò mi tún wá hu ìwà ọláabi wípé kó tún kọ́ọ̀tì ìyàwó ẹ̀ níbi tó ti ń ṣiṣẹ́, kò jẹ́ kó ṣiṣẹ́ mọ́. Bẹ́ẹ̀ ni ó ń roúnjẹ sílẹ̀. Ebi ò pa ìyàwó, ebi ò pa àwọn ọmọ. Ṣùgbọ́n obìnrin náà yẹ kó níṣẹ́ tiẹ̀. Ọmọbìnrin yìí ò sọ fún ẹnìkankan nínú fámìlì wa tó fi fiṣẹ́ sílẹ̀. Ìgbà tó wá di pé ó fiṣẹ́ sílẹ̀ tán, tí ọkọ bá ti ra oúnjẹ sílé tó ra gbogbo ẹ̀, kò sí nǹkan tó tún ń ṣe mọ́ o. Èmi lọmọbìnrin yìí tún máa pè bóyá ó ní ìdí owó tàbí ní ìdí nǹkan kan. Ìgbà míì tó bá fẹ́ send owó sáwọn òbí ẹ̀, ó lè ti máa bẹ ọkọ ẹ̀ láti bí oṣù mẹ́ta kọkùnrin tó fún ní bí èlò kan pé kó send sáwọn òbí ẹ̀. Bẹ́ẹ̀ ọmọbìnrin yìí sì ni àkọ́bí. Màá pe àbúrò mi, màá bẹ̀. Gbogbo nǹkan tó ń ṣe fọmọbìnrin yìí kò dà. Ani bo ló fẹ́ lọ. Torí pé ọmọ yìí ó ti nífẹ̀ẹ́ àbúrò mi jù. Àní tábúrò mi bá ná tó bá ṣe gbogbo ẹ̀ tó tún

0: nígbà tá a ṣe ìnáwó tán ìjẹ̀ṣà ni wá ìgbà tá a ṣe ìnáwó tán àwọn padà ní ọjọ́ ìsinmi ní ọjọ́ Sunday we hope pé ìyàwó ẹ̀ á padà sẹ́kọ̀ọ́ ní ọjọ́ Monday ìgbà tó yá lọmọkùnrin bá send text message sí ìyàwó ẹ̀ pé kó sì fara mọ́ àwọn òbí mi ò àti pé bóyá ó láwọn iṣẹ́ kankan tán fẹ́ ṣe kó bá wọn ṣe ṣebí kò ṣáà lọ síbi iṣẹ́ kankan ìyẹn wá lòun ò lọbi iṣẹ́ but àwọn ọmọ ń kọ́ ọmọ mẹ́ta ló ti bí fún ọdún kẹjọ rèé tán ti ṣègbéyàwó bí ìyẹn ṣáà ṣe pakítí bó ṣe di ọjọ́ Monday bó ṣe wá sí ìlú Èkó nìyẹn ìgbà tó dékòó obìnrin míì ti wà nínú ilé pẹ̀lú àbúrò mi ó nígbà tó ń dékòó tó nǹkan bíi aago méje alẹ́ tí òun kan géètì olóbìnrin yìí ló wá ṣe géètì olówá bèrè pé ẹ kí lòun wá ó lòun ní tóun wá nínú ilé òun ó lòun ṣáà pọnú ilé padà pẹ̀lú àwọn ọmọ nílà àbúrò mi bá ní kí ló wá ṣe ṣé bóun ti sọ pé kó dúró ó tún ní ọmọ tó ń tọ́ lọ́wọ́ ńgbà náà ọmọ yẹn ṣẹ̀ṣẹ̀ lé ń bí ọdún kan pé jọ pé ó ló bá kì í òun mọ́lẹ̀ ló bẹ̀rẹ̀ sí ní na ọmọbìnrin yìí ó na ọmọbìnrin yìí di nẹ́ẹ̀sì ó gba àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta wọ́n ní báwọn ọmọ ṣe ń ké tó àbúrò mi ò tiẹ̀ wò wọ́n pẹ̀ méjì bó ṣe léyàwó síta nìyẹn pẹ̀lú omi lójú ó ti ń lọ sí nǹkan bí aago mẹ́sàn-án nígbà yẹn lọmọbìnrin yìí pè mí pé tọ̀ àbúrò yìí tún ti bẹ̀rẹ̀ sìsá ó tiẹ̀ ti sú òun mo bá ní kí ló dé ó ṣàlàyé pé báyìí ló ṣẹlẹ̀ mo wá pe ọ̀rẹ́ mi kan tó wà lẹ́kọ̀ọ́ pé dákun ìyàwó àbúrò mi ó wà nínú ìṣòro jọ jẹ́ kó wá dúró sọ́dọ̀ ẹ̀ fún bí ọjọ́ mélòó kan ọ̀rẹ́ mi dẹ́ gbà bó ṣe lọ sí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi lélẹ́yìí so ìgbà tó yẹ bí kílẹ̀ mọ́ kí àbúrò mi ba lẹ́nu ọ̀nà kó máa bẹ̀bẹ̀ ìgbà tí ò rí ó yà lẹ́nu bó kò sọ nǹkan kan ìgbà tó di ọjọ́ kẹta tí ò rí ọmọbìnrin ló bá pè mí sìsá sọ́dọ̀ mi ni lágbájá wà mo ní ọ̀dọ̀ mi bíi báwo ṣé o mọ nǹkan tó ń sọ ó bá ní àwọn kan ní little miss understanding ló bá ló kẹ́rọ káwọn ọmọ sílẹ̀ bó ṣe bínú lọ nìyẹn ní ìwà ẹ̀mí ti sọ fún yẹn pé kó pa fóònù ẹ̀ kó má tiẹ̀ jẹ́ kó ní access sí òun ìyẹn náà ni gbogbo àwọn àbúrò àwọn ẹ̀gbọ́n wa òun mà ló ń pè káàkiri dáwọn yẹn ṣàṣọ pé àwọn ò rí ìyàwó ẹ̀ èmi ti ń tòótọ́ ìgbà tó yá kó káwọn ọmọ wa bá mi èmi náà ni mo kúkú jẹ́ bíi big sis àwọn ọ̀dọ̀ mi ṣáà làwọn ọmọ wà so ìyàwó ẹ̀ òun wa òun rí àwọn ọmọ òun ṣe gbogbo ẹ̀ ìgbà tó yá mo wá bẹ ọ̀rẹ́ mi yẹn pé kó jọ help wo ló lè ṣe fún torí politician ló dẹ̀ mọ àwọn èèyàn gan pé kọmọbìnrin yìí kò fi bẹ̀rẹ̀ iṣẹ́ ìyẹn bá ní pé kán má wọ orí so ọjọ́ kan ló ṣáà lọ síbi ilé yẹn lọ́kílé ó sì láwọn kí ìdání tó fi lè wọlé ó káwọn aṣọ díẹ̀ then certificate and everything ó ní bóun ṣe ṣe gan ọkọ òun ò tiẹ̀ lè mọ̀ pé òun wá sílé rárá bó ṣe gba certificate tó gbà nìyẹn gan kò fún ọ̀rẹ́ mi ṣáà send everything lọ sí Abuja ẹni tó wá jẹ́ bí ẹ̀gbọ́n ẹ̀ ọ̀gá kan ni wọ́n jẹ́ níbi iṣẹ́ ní Abuja wọ́n bá ní òkè wọ́n gba yan báyìí ṣùgbọ́n kó má wọrí àwọn wá gbogbo ọ̀nà tó fi máa ràn mí èmi ni ti ń tòótọ́ kọ́ kí n má fọ̀rọ̀ gùn ọmọ yìí ti bẹ̀rẹ̀ iṣẹ́ ní external affairs ministry ní Abuja inú gbogbo wá dùn ṣùgbọ́n àbúrò mi ò mọ bó ló wà ó kò tiẹ̀ mọ̀ pé mo máa yá mo mọ nǹkan kan ìgbà tó fi máa pé bí oṣù mẹ́rin torí láti last year ní kinní ti ṣẹlẹ̀ ara ẹ̀ ò balẹ̀ mọ́ ó náà àwa bá mi lẹ́kọ̀ọ́ àwa wo àwọn àbí àwa bá mi nìbàdàn àwa wo àwọn ọmọ àṣegbègbè ẹ̀ ṣùgbọ́n mo mọ̀ pé ó mí ìsìyàwó ẹ̀ nígbà tó yẹ ó la òun fún mi pé kí n jọ báwo ló ń ṣe fẹ́ rí òun ti lọ sọ́dọ̀ àwọn parents àwọn yìí náà dẹ̀ láwọn ò mọbi tó wà pé ọ̀dọ́ ó pe àwọn pé òun ò sọnu pé wọ́n ló lé òun síta àkànjọ kan bá òun pé àwọn yìí náà nìgbò wọ́n sì fi fóònù wọn pé lójú ẹ̀ pé ìgbà tó pé àwọn gan private number ló fi pe àwọn àbúrò mi wá ló ń lọ káàkiri ọmọbìnrin kò sí nǹkan tí ò kì í sọ fún mi ìgbà tó wáyà ló wá bá mi pé kí n jọ àwọn ẹ̀gbọ́n ọ̀rẹ́ mi tí mo sọ nǹkan bẹ́ẹ̀ ṣá pé wọ́n dẹnu kọ òun pé wọ́n fẹ́ fẹ́ òun torí pé kí ni ìyàwó ẹ̀ ní ìtì kún sí o ti lọ sí bí ọdún márùn-ún ìyàwó ẹ̀ náà ní bóyá bí ọmọ méjì táwọn èèyàn tiẹ̀ ti ń sọ fún pé kò fẹ́ yàwó kò fẹ́ yàwó ba ni o wa ni nkan ti mo ba so o na ni o ma gba o pe ti mo ba ni ko ma fe o ma fara mo ki ma foro gbin igba to yin won ati ma yin fe ma be friend ara won laarin osu meta to dabuja won bere si ni be friend ko to pe osu meji ti won bere ore ma yin ra muto kuro la fu tomo birin si pe mi ni gan mo ni wo ko gba omo yi ojo omo 32 years lo a man yi awon boya bi 53 ni won je so won ni fi omo birin go mo foro lo ore mi yen si ninu edun nitori pe gbogbo won omo yi pe omo gidi lomo yi mo wa pe pe bawo ni so si ni fe oko e o ni sister ki ngbagbe npe won o ti e prayer ti pada si odo e mo pe sugbon tin ba ni ko ma fe man yi ohun oni fe lẹ́nu ìgbà tó bẹ̀rẹ̀ iṣẹ́ torí master's holder ní lady yìí bàbá ẹ̀ fẹ́ kó kàwé dé phd level àbúrò mi lòun máa ran ìgbà tó mọ́ dé ilé ẹ̀ tán ló yí gbogbo ọ̀rọ̀ padà ó ní ẹ àwọn ọkùnrin á máa lé kinní kan á máa ṣe ó kàn máa ma treat ọmọ yìí ni bàbá ẹ̀ ti ní kó lọ ẹ̀rọ fún phd ẹ̀ pé òun ready àti sponsor ẹ̀ ọmọbìnrin yìí by true mi ló ṣe máa ń send owó sáwọn òbí ẹ̀ àwọn òbí ẹ̀ gan mọ̀ pàbújá ló wà tọ mo wá ní kí ni mo fẹ ṣe báyìí ìmọ̀ràn owó lẹ̀rù pé mo lè gba ọmọbìnrin yìí ó ti búra pé any advice tí mo bá fún òun òun náà lòun á tẹ̀lé tọ́mú ìmọ̀ràn owó ṣùgbọ́n bí àbúrò tó bá ṣe pé bí mo ṣe mu bí ọmọ ìyá mi ni mo ṣe èmi á ní kó fẹ́ máa yẹn o ṣùgbọ́n táwọn fámílì bá tún máa lọ mọ̀ pé mo mọ̀ nípa nǹkan yìí ṣé kò ní bu mí lọ́wọ́ bẹ́ẹ̀ àbúrò mi ń sin ó lóun ti rẹ́dí àti apologize wọn a máa treat ìyàwó òun dáadáa wọn ó máa kò mọ̀ pé ti bẹ̀rẹ̀ iṣẹ́ o kò mọ anything rárárárá so torí ẹ̀ ni mo ṣe wá sọ́dọ̀ yín o ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ìmọ̀ràn owó ni kí n gbà ṣé kí n ní kó fẹ́ arákùnrin yìí ni ṣùgbọ́n mo mọ̀ pé tó bá fẹ́ máa yí ìyà ò lè jẹ́ ṣùgbọ́n mi ò tún fẹ́ kó kúrò ní fámílì wa torí mo nífẹ̀ẹ́ ọmọbìnrin yìí tọkàntọkàn màmá mi gan nífẹ̀ẹ́ gan gbogbo ìgbà ni màmá mi máa ń sunkún pé kí n jọ kí n bá wọn wà ẹ mọ̀ wípé ìbàdàn lèmi wà èkó ni wọ́n wà ọmọ yín tó lè jáde òun ni kẹ́ ẹ sọ fún pé kó wá kó bá wọn wá ọmọ náà so ẹ jọ ìmọ̀ràn owó lẹ̀rù pé mo lè gba ọmọbìnrin yìí ẹ ṣe mo dúpẹ́ o.
1: Ó ń gbóná fẹ́lifẹ́li bí àmọ̀là tó jiná gangan. Ó sọ sí ni lẹ́nu ó buyọ̀ sí o.
2: Ìṣèṣe kọ́lá ìyọ̀ṣe tù dànù.
1: Iyọ̀ kàtí a fẹ́ ṣe báyìí. Arábìnrin yẹn ní kíni kó òun ṣe ó dáa bá ń gbé kan.
2: Mo tún mọ̀ pé kò
1: gbé. Hello. Hello ma, hello sa o.
3: Yes sir, ẹ káàárọ̀ sa.
1: Yes sir.
3: Àjọ fẹ́ àwọn ló ń pè láti sẹ́yìn.
1: Ẹ kú àtijọ́.
3: Àtijọ́ ni sà, ayé wọlé ni à ń pè àárọ̀ náà wọlé.
1: Ẹ
3: ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tóbìnrin yìí mú wa pé ká dá sí. Tó bá gbé mi o, wà látàláńgbọ́ kó ìyàwó àbúrò rẹ̀ kọ́ fẹ́ ni tó bá wáṣẹ́ tó ra mọ́tò fún yẹn. Sẹ́rí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ẹlòmíì bá ní góòdì lọ́wọ́ kò ní mọ ìwúlò rẹ̀ ó dìgbà tí góòdì yẹn bá tó sọnù. Ẹ rí i pé ẹni tó níwọ nífẹ̀ẹ́ tó ń nà tó tiẹ̀ fowó tó ní tóní mọ́tò mẹ́ta tó gbéra kan tó ń gbálẹ̀ wálé tó dẹ̀ máa ti tiẹ̀ ṣé ọkàn ibo ọkàn ọkùnrin gan olè tó báyìí ká tó wá sọ pé obìnrin wọ́n máa dẹ̀ ti try tó kó lọ fẹ́ ẹni tó bá wáṣẹ́ sábúdá yẹn tó dẹ̀ ra mọ́tò fún tó ń tẹ̀kí ara yẹn táwọn bá mi dámọ̀ gẹ́ tó mọ̀ ọ̀rọ̀ wa kọ́ sọ fún wọn pé òun ò lè jẹ́ kó mọ́ ọlọ́mọ kú sí àwọn ọlọ́run. So ẹ tó bá wà láyé ló ń lọkọ ló ń fẹ́ yàwó kó lọ fẹ́ bàbá àbújá ń tiẹ̀
1: ẹ ṣeun nọmba yẹn lẹ máa fi ìmọ̀ràn tẹ bá fẹ́ fún arábìnrin yẹn sí gbogbo ẹ náà ni department yẹn máa forward sí 080-348-34622 080-348-34622 ẹjọ́ ẹ mọ̀ bínú àsìkò owó lásìkò lórí afẹ́fẹ́ ẹ jẹ́ padà lọ drawing board.

0: mo kí gbogbo wa níbi gbogbo tí ẹ ti ń gbọ́ mi ní dédé àsìkò yìí àìsàn kò ní ṣe wá o ìtọ́jú ara ni mo mú wá fún wa pàápàá wa tí a bá ń ṣe ẹ̀yọ́ lásìjù tàbí a kì í rí ẹ̀yọ́ ṣe déédé tí ó sì fẹ́ farọpárọsẹ̀ tàbí ó ti farọpárọsẹ̀ ní èyí tí olóyìnbó ń pè ní stroke ẹ jẹ́ kí a tọ́jú ara wa ẹ lè yọjú sí olóyè Fatola Ojo ní ìlú Lálúpọn tí ó bá sì jẹ́ ìtọ́jú inú ilé lẹ bá fẹ́ ẹ pé olóyè Fatola Ojo sí orí nọ́mbà yìí 08053076236 tàbí 08148335976 tàbí ẹ̀yin kì í rí orun sùn déédé ìbá jẹ́ àìsàn àgọ́ ara mìíràn ló ń yọyín lẹ́nu ẹ yọjú sí bàbá wa olóyè Fatola Ojo ní ìlú Lálúpọn fún ìtọ́jú ara lóríṣiríṣi tàbí kí ẹ pè wọ́n sí orí nọ́mbà yìí 08053076236 tàbí 08148335976 a ò ní fẹ́ sàn ló gbà.
1: Ìrọ̀rùn dé gbogbo ẹ̀dá tó ń jí lójúmọ́lójúmọ́ tó ń ṣiṣẹ́ déédé tó sì yẹ kó jẹun tó dáa fi tó dáa panu Kingdom Foods Nigeria Limited tó ń pèsè oríṣiríṣi oúnjẹ aṣaralóore lónìí ẹ má wulẹ̀ sòpò jìnnà mọ́ bẹ́ẹ̀ fẹ́ ra aláfún ẹ̀gbá gàrí funfun tó kan lẹ́nu gbírín gbírín fùfú tó funfun lẹ́lẹ́ tí òòrùn bànàbànà àkàrà bean snacks yellow pap ògì pupa tí gbogbo ẹ wà nínú àkámọ́ ọ̀rá lẹ́jẹ̀wọ̀n bá fi nǹkan panu sẹ́nu tó kí ká fi tó dáa panu lẹ́yìn ó mu gàrí fi gàrí tẹ̀bà ká fi gàrí tó lókuta tẹ̀bà ògì tọ́lẹ̀ láwọn àkàrà panu tó tún ṣe mu gàrí Kingdom Foods Nigeria Limited ló ń pèsè ẹ̀ máa fún oúnjẹ tí ò ní máa tuntun ara ẹ lè mọ̀ oúnjẹ tútù tí Kingdom Foods Nigeria Limited ń pèsè ìní ọmọ ara òkòtó àánú multi-service ventures ló ń sàpínká ẹ̀ tó ń tà bó fẹ́ rà lọ́pọ̀ tàbí lára tó ń tà òkòtó àánú multi-service ventures ìní ó kàn sí ní KS Motel Shopping Complex Total Garden Orita Mefa Junction Ibadan telephone 08033304174 08033304174 Kingdom Foods Nigeria Limited ló ń pèsè ojú mi dá oúnjẹ pọ́nbélé tí wọ́n fi kẹ́míkà pẹ̀lú ẹ̀.
2: tọ́ ẹ̀yìn èèyàn mi ẹ kálẹ̀ níbikíbi tẹ́ ẹ bá ti ń gbọ́ mi ẹ kálẹ̀ ẹ káàárọ̀ ẹ ká sàn án mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé àwa la wá ẹ̀yin láti bá gbogbo ẹja ńlá wá sórí rédíò àbẹ́òkúta woman herbal care home èmi ni kòkòrò inú ẹ̀jẹ̀ and everything tẹ́ lè rò nípa ẹ̀ ẹ má jẹ́ kí n bẹ́ speaker ìyá wa ẹ káàbọ̀ sórí ètò.
3: ẹ ṣe olóòtú mo kí gbogbo ilé o èmi ọmọ yín náà ni ọ̀rẹ́ yín olólùfẹ́ yín alájà jẹ̀mílàt lápẹ̀kún tí gbogbo èèyàn mọ̀ sí abẹ́òkúta woman ìyẹ̀funlẹ̀ máa san gbogbo gbà fún yín ipe abẹ́òkúta woman mi ò kí ń ṣe ọlọ́run èèyàn bíi tiyín ni mí mo wà authentic bí mo bold sí mo ní confidence lórí nǹkan tí mo ń ṣe iṣẹ́ mi ni ọ̀nà mi ni àṣà mi ni bẹ́ẹ̀ ṣe mọṣẹ́ yín ló kúkúdù bẹ́ẹ̀ náà ni abẹ́òkúta woman ṣe mọ̀ nípa ewé àti egbò wọ́n bí mi sínú ẹ̀ mo jogún ẹ̀ lọ́wọ́ bàbá tó bí mi lọ́mọ mo sì tún lọ sí ìmọ̀ ìjìnlẹ̀ ní Nigerian College of Natural Medicine láti mọ̀ nípa human anatomy bẹ́ẹ̀ yá ara wa ṣe gbọ́dọ̀ máa rí ohun tẹ̀mí dẹ̀ máa ń ṣàlàyé tí mo máa ń yànnàná ohun lohun tí à ń pè ní kòkòrò inú ẹ̀jẹ̀ tàbí àwọ̀ká lọ́ṣan lọ́ṣan mo ti ń ṣe tipẹ́ tẹ̀yìn náà dẹ̀ ti mọ̀ ohun tó wá máa ń fà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà máa rọra yànnàná ẹ̀ ẹ̀yin tẹ́ bá ti wá rí pé nǹkan yìí ń ṣe yín lọ́lọ́kan òjọ̀kan ẹ má jẹ́ àti ọwọ́ tó ń dùn wá bọnú aṣọ ẹ já dìde ká lọ bá ẹni tọ́lọ́run ọba fi rán abínibí ó yàtọ̀ sí abínibí o mo wá sọ wípé mo ti wà nílùú Ìbàdàn báyìí mo wà ní inú ọgbà
2: live and direct
3: bẹ́ẹ̀ ni èmi lẹ máa bá mo wà nínú ọgbà Liberty Stadium nílùú Ìbàdàn mo lọ́fíìsì Ìbàdàn yìí o lóde ajé àmọ́ presently báyìí mo kàn fẹ́ ṣe àǹfààní nǹkan bíi 50% fáwọn èèyàn torí iléyá mo fẹ́ ká fi ìlera ara wa àlàáfíà ara wa ká fi jẹ ẹran iléyá ká fi jẹ gbogbo yùngbáyùngbá iléyá mi ìfẹ́ kéèyàn kan máa bẹ́ǹdì kéèyàn kan máa nínú rùn òun ẹ̀yìn ń dùn òun ẹ wá dán ewé àti egbò bọ̀ ọmọ líṣàbí ọmọ agbòǹgbò àkàlà lèmi ọmọ ẹ̀kúlẹ̀ agbọ́rọ̀ wuyẹ̀wuyẹ́ ọmọ ọba kítí bàbá ọ̀gbọ̀n ìgbọ̀n òògùn iṣẹ́ ìṣègùn ìbílẹ̀ nǹkan tí mo mọ̀ ni tẹ bá ti wá ní nǹkan tá à ń pè ní kòkòrò inú ẹ̀jẹ̀ yálà ara yín máa ń gbóná láti inú ni nǹkan máa ń rìn káàkiri ara yín bíi yọ̀rọ̀ bíi aràn ni ẹ na ara yín ẹ̀ ní rí nǹkan kan mú ń bẹ̀ ìgbà míì ẹ máa jókòó láwùjọ àwọn èèyàn bá ṣe ń sọ̀rọ̀ ẹni tó bá ní àrùn wọn ò ní lè jókòó sínú stúdíò torí ẹnu ẹni yẹn máa rùn inú ìfun ni nǹkan yín ti ń jáde síta tí nǹkan ẹ̀ bá pẹ́ lára ọ̀dọ́ ọmọbìnrin a dín pé kọ́dọ̀ ọmọbìnrin máa ń rí àláàdà ẹ̀ mọ́ tí ò tí tó èjì tó yẹ kó lọ a dín pé nǹkan ẹ̀ máa dúró tí nǹkan ẹ̀ bá pẹ́ a dín pé kóbìnrin máa láǹfààní láti lè sọ pé àbíamọ ni mí ẹnì kan kọ́kọ́ ló ń ṣọmọ fẹ́ nìkankan aláwùrà ló ń ṣọmọ àmọ́ tá a bá ní àìsàn kọ̀ọ̀kan nínú ara wa ó máa dá kọ́nu kọ́ ọlẹ̀ ìtàn olóyìnbó ń pè ní interim infertile a je ka ma le so pe abi amo ni mi eyan ma loyun osu meji meta ko ni le duro tabi ki o ma ti e ma ni rara emi o so omo amo ogun aisan ogun arun to le fa ke ma le ba alomo pe o wa lodun abekuta o ma ni bi ta tin se ipate segun bile e ma gbagbe stand number 2 isokeji ni mo wa
2: stand number 2 isokeji
3: ibe le ma ti ba
2: ile Liberty Stadium
3: be ni stand number 2 ibe ni mo wa ti nkan e ba wa pe a din pe keyan ma ri pe ti nkan e ba rin kiri a rin wa sona fun bi pa fe po a ni le po nkan ya do sona fun wa ti nkan e ba ya a lo to ba tu ya a tu pada a ma wa ma damu wa ni gbogbo bade bi pe elomi gbogba re la to kede le bayi kokoro ni elomi bi kokoro yen se nlo lo se nbo elomi kokoro yen tin se lati bi ogun odun de bi pe ohun go ti fe dabi onisegun ninu ile elomi de ni kokoro yo han lare o amu mama nyura ni to ba ti fomi kan ara bi konkan wahala de tabi opolopo gba iwe ka ma ri pe nkan alada wa ma do ti a ma dudu gege bi obirin a fe gbonse e mo ko nje ta nje lati inu short intestine to ba ti se gbogbo nkan e lo si large intestine o ye ka le toilet worowo la rojo keji to ba di jo keji a ni le gbonse a de nje un jo marun ose kan e ti gbonse ha e ma joko si le un e ma bo lodun abekuta o ma ni stand number 2 iso keji e ma gbagbe ti nkan ba pe la rodo mokunrin a ba omira to wa la rodo mokunrin je koni je ko le stand pokunrin ni mi o nje ko birin mo pokunrin ni mi tawon baba wa ngbe lura laya tijo o wa lodo abekuta o ma iye fun le ni stand number 2 tabe yin te ba ri npe nkan ti pe lara yin o ti wa yi wonu isan o ti yi wonu egungun o ti di pe ka fe rin lati bi kan de bi kan ko di wahala ka fe bere mu nkan ko dogun ka fe bere lo gbadura fo olohun ko di jọgbọ ka ti ma ri pe opa la fi nse iketa ara e ti e mo bo se nse yin e ri pe ese ti yan ma ku gbọn ijọ bi pe ko se je nbe apa kan ara yin ba ya da be ni pe ko function mo bi pe ko sise mo o ti fe di aisan ategun niyan e ma je o wole ko to di pe ma dide e tete dide ke ma bo ni stand number 2 emi gangan le ma ba e le pe mi sori ero alagbeka 08039716022 08039716022 tabi 08055776372 mama reti yan le so gbogbo nkan lori ero radio e wa sodo wa ke wa sayewo ke mo bi ta won nkan isa ko lofisi mama reti yin
2: o da ya wa e se e ma fowo bo aisan mole o aisan ni bomi ke npa e so mi sita sare lo sodo abeokuta woman kin tu e sile
4: ati ore lati mo ba ile karun awon joye baba soro pa let pa tete le jayo ri yin kf motels sadankata won full security for property and your life with full air conditioner for all rooms mini rooms standard room executive room with suite ba kana ni tijade won lu wa fun gbogbo eyan to ba fe se nawo to ti gba odun eyan na kan so 500 people to ti executive hall conference hall te le lo fun training seminar lecture and other activities kf motel you can enjoy yourself family couple and your friends kuda awon toke okun kf motel ni won lodge si bawo le se nfe si onje tile ya bi toke okun pelu ote elerodo to mo kan ni bale lalafia ni kf bar ati awon kan panu lori sisi ti mu eke ni se soko soko tere to yaya takule takonle ohun awon sise wa fi nda customer lohun aye gboko si nbe pelu security to gayata are gugu lu ibadan o ni kf motel fi kale si ni total garden ibadan telephone 07073992996 tabi 08032513884 kf motel is the place that you can enjoy your life.

0: Olúwao, bí ó ṣáà ṣe wù mí ni pé kí àwọn èèyàn máa jẹ oríṣiríṣi àǹfààní differently lórí program mi. Ìdí tí yẹn tí mo fi máa ń gba àwọn àlejò tí mo máa ń gbà àwọlọ́wọ́ tó rí ẹlẹ́gbẹ̀ẹ́ mi. Dollars ni kì í ṣe náírà.
1: A máa fi sùúrù sọ́nsìn.
0: Dollars ni kì í ṣe náírà.
1: Wọ́n máa lọ kidnap. Èmi gan ti reduce ìrìn àjò mi. Ọlọ́run Adé wa Ládé àdúrà. Gbogbo gbìyànjú ẹ̀dá òye tẹ̀mí máa ń kọ́ àwọn èèyàn ni pé o gbọ́dọ̀ mọ̀ pé o máa ṣiṣẹ́ kò tó rówó. O gbọ́dọ̀ mọ̀ àwọn ilé iṣẹ́ tẹ̀mí ń polówó yẹn ọ̀fẹ́ ni gbogbo ẹ̀. Àmọ́ owó tó ń san láti wọnú group olùmìdí àwòlọ́wọ́ 2016 ni mo ti bọ́ sórí rédíò tí mo ti ń polówó online business bọ́ o. So kì í ṣe pé bóyá nítorí mo rí business kan ni mo ṣẹ̀ṣẹ̀ bọ́ sórí ẹ̀ o. Àwọn business míì wà tó yẹ pé mi lè polówó ẹ̀ nítorí wọ́n ti ń ṣe ń bò mí. O ti yé. Ṣùgbọ́n nínú group mi, wàhálà àǹfààní sí gbogbo àwọn free online businesses. Owó tó san yẹn ni owó tèmi náà ń kólẹ̀ fún rédíò kiri tó ń san. Ìwọ tó bá gbọ́ mi lórí rédíò nìkan ló máa sanwó. Tí ìwọ bá fẹ́ mú èèyàn wọlé, àwọn tó fẹ́ mú wọlé yẹn wọn ò ní san ₦1. Ìtorí o ò polówó lórí rédíò. Mi ìdẹ̀ lè mú wọn wọlé, mi ní gbà wọn sínú group mi. O ti yé. Mo bàbá kan pè mí, wọ́n kàn send aláàtì owó sí mi, screenshot. Mo wá sọ fún wọn pé èmi àti yín ò jọ ní conversation. Ìbò lẹ ti rí àkáǹtì tẹ sanwó sí. Náà wá ní ìyàwó àwọn sanwó làwọn ṣe gba àkáǹtì lọ́wọ́ ìyàwó àwọn làwọn fi sanwó. Bọ́n ṣe wá sọ mo ní ẹ má bínú, màá ní láti send owó yín padà. Mo dẹ̀ send 75 wọn padà. Ìdí ni pé tí n bá gbà wọ́n, mi lè gbà wọ́n sínú group mi. Ìyàwó wọn nìkan ló lásẹ̀sì sínú group mi. Ẹ̀kọ́ tí ìyàwó wọn bá kọ́, link ìyàwó wọn làwọn máa fi register. Ẹ̀kọ́ tí ìyàwó wọn bá kọ́ lọ́dọ̀ mi, ó máa kọ́ àwọn. Èmi ò ń ṣe leader tó ń jẹ tó dàbí kanakana tó ń ṣàbálẹ̀ yẹn lẹ́yìn. Oògùn ìwọ tó ń ṣiṣẹ́ tó ń múyàn tó ń sọ̀rọ̀ kó tó rí èèyàn mú wọlé, mo mọ wàhálà tó máa ṣe. So tó bá wá kó èèyàn yẹn sínú group mi, tí ìjọ tí bá ní link tí bá jùlẹ̀ tó jẹ́ pé ìwọ náà yẹ kó múyàn wọlé. Àwọn èèyàn yẹn link tèmi ni gbogbo wọn máa lò. Mo ti ṣàbálẹ̀ yẹn lẹ́yìn nìyẹn. Mi ò ń gba oògùn olóògùn mọ́ tèmi. Bàbá yẹn gan sọ fún mi, ó send message. Ó ní òun máa wá bá mi ní rédíò tí bá ti ń ṣètò. Mo ní tó bá di lọ́sàn-án ẹ lè wá bá mi solution tàbí kẹ wá bá mi ní Star FM lọ́la. Ìbàdàn jẹ́ rédíò Nàìjíríà lọ́la lálẹ́ ọ̀la. Ó ti yé yín. Ìyẹn lẹ máa fi mọ̀ pé ẹni tó dúró yìí kì í ṣe 419. Tí bá sọ fún ẹ pé má fi POS sanwó fún mi, má fi policy lè mi ń tẹ̀lé, òfin mi ní fi torí o súnmọ́ mi kí n wá fi I do things the way I do equally to anybody.
0: Ayo wa lati
1: so to ba ti wa nkan temi gbe dani yen ni pe bo se ma wo video lori phone e to ma fi ni owo ma gbagbe ma wa pelu okan pe sogundogoji lo nbo wa se o kowo si debi to fe ma reti iye to fe withdraw o gbodo koko sise
0: eni ti o se o je
1: be ni o sise o je ni nkan temi gbe dani you work and n
0: se ko ni
1: watch video video ads ohun ni nkan ta nso o wa nbi nko ti to yun so bo se ri niyan lo send wo bi mo be sori ofin to ba send message si mi lori whatsapp lori text message mi ni de lohun 340 la wa ni mi o ni de lohun so ti ye sugbon nkan ti mo ma se whatsapp ni mo ni ko lo send message si whatsapp message ma de rojo pe o gbo mi lage lu radio to ti gbo mi oruko radio station mo bere lowo e to ba ti ri pe mi de lohun o da o se nkan ti mo so ni
0: fi number le
1: 080 080 33 33 59 59 60 70
0: 70.
1: Nkan ti mo gbe dani ko ki n se dandan pe mo n gbasa
0: your number yen
1: kan eyo kan yen mo fe lo ki n se dandan pe boye owu eni mo n wa ni mi o kia sugbon to ba ti gbo mi gbe igbese ni temi osorire osorire iwo lo mo orire family ti eya to si family temi 080 33 33 59 59 60 70 080 33 59 60 70 O ti kúrò ní 75 wo 25,000 lo ye ko launching ṣugbọn awọn to nbe mi 15,000 ni bayi ko ju be lo 08033596070 e seun olumide awolowo loruko mi original sadness eraser.

0: Ebrebo si ba se ade lo.
1: Eh well, o ba se ade lo na ni. Ṣugbọn o de lale ana. O de lale ana. Ṣugbọn o tun ti pe nkan kan wa to ngbodo se la kwa ibom, o tun pada laaro e. Yo si de laaro la. Eh in ara n to le enjoy to ba se business o ni ma runu ati nawo.
0: Jinjai na lo n ba kiri.
1: Ba ah, ngba ti o ba fi de flight ni ki soro ko mo moto ni aye tan gbe yan lori titi. Pa pa pa o ma dun de lola nitori pe eh owo nbe nle na ni. So oro mi ye yin. Okay. Eh Olayinka Olayinju loruko temi mu wa soju ile ise Multi Stream TM Limited. Ile ise to n se egbogi ginger herbal extract. Ati iru antiseptic herbal soap ta tin pariwo fun yin lati jo pe e wa do po pelu ile ise e wa wo bi won se nlo fun ilera ti a fi nla lafia to pe eh ti wo ba wa join wa atowo osose atowo ososu oni January 1 ni June 1 sin owo kan o tun bo le iwo na ri lola loni
0: amen
1: ah emi wa ma gba
0: se leni
1: be ni
0: Monday
1: be ni o san wa lati bi kan yo si san debe oda eh kafi asiko e tun so fun gbogbo eyin te n gbo wa pe ile ise Multi Stream o wa fun gbogbo wa won gbe egbogi ile fun alaafia wa won tun wa ni ka ba won do po ka le ba mo rowo losose eyin wa fe mo npa e daada e mo bo ni ile ise wa office wa kan wa ni Okeado ta ti mo nse idanileko lore kore olai a tun se lago mokanla laaro la
0: to ba da mokanla
1: be ni eyin mo aro tuesday e mo bo nbe tarata ke wa gbo bi a se nso dowo ati bi a se nlo fun ilera ti won ba ti e ni aisan kan wa teni kan ti logun logun ti o bo ko mo bo ko wa dan jinja o
0: ni o si na ni mo gba mu tan ba kini gbede te mo fun
1: a mo fun won mu nitori pe won ni bogun eni ba dani
0: loju ti se na se n pada wa
1: be ni ogun eni ba dani loju a fi gbari ni seyin o wole ta ogun kan yo ni e fun mi kin lo na to ba se kin pada wa sanwo ṣugbọn wo fun yin lo kele ba pada wa nitori pa mo pe yo se lara yin ninu ogbon jinle ode oni ati ewe ati egbo ti o ti wa ti petipe tolorun fi ke wa ohun na ni won sagmulo re mo so pe bi efrebo batunde nkan tutun to nbo lati ile ise yen yo tun wa fi ye wa ni ile ise wa so eni ba fe lola I mean lola ode lago mokanla ko ma bo ni office wa to wa legbe ile epo dove iyen Lokeado be ba nbo lati molete e bo le ni ile epo ap la doju ko le epo ap yen e ti ma ro office wa bo si je dugbe le ti nbo e bo le ni ile epo dove eri complex yen legbe re e ba pe de e ni raye joko kini kan da mi loju ta ba tan ma ni gbegbegbe oni ni bere osu ti odun fi dasi meji
0: oni ni
1: bere osu june ti o to dasi meji
0: okoto anu la fi si
1: lago mejila losan
0: okoto anu la ma fi si losan se
1: okay
0: ago mejila losan
1: ben ni
0: emi
1: nbe ma wa nbe ma wa nbe ṣugbọn to ba nbo Lokeado lola number eni ko pe 08024652215 lekan si 08024652215 ta ba se ti yen ko tan sibe o to ba tun wa di Wednesday ka tun pade l'office wa ni orita ni egbe olowo fun iyen Davis Moye Plaza number kan na yi ti mo pe ina le tun pe 08024652215
0: which is okay
1: daba elago meji osan lola niyan waye e se be se
0: nta go
1: loni ka pade loko to anu e seun o
0: number tele
1: kemi na da si ti iya to bimo iya to bimo awa no fi 20,000 a fi support e ko lo nledu mare ko se ni ayo atalafia fun gbogbo wa e ni foju sun ko omo o
0: ami
2: so to ba si tojo Thursday lagbara olohun lojo Thursday baba mali
0: wa
2: wa nbe be lojo Thursday lagbara olohun lele na abere oyin wa ni
0: ile KS Monday Thursday, Saturday.
2: Bẹ́ẹ̀
0: àwọn èèyàn tiẹ̀ ti wà use
2: mọ́. Bẹ́ẹ̀ àwọn tó bá sì wà lórí àpáta náà ẹ wá sí Ọlákúnlé níbi olókòyè Central Mosque yẹn.
0: Adésóyè Ọmọ́tọ́ṣọ́ mo kí n pé ẹ ṣeun tá a jọ ṣe lénìí àtúnjọ ṣe tíjọ́ mẹ́jọ ní lágbára Ọlọ́run. Bàbá Oníròkó.
3: Ilé ya.
0: Oya.
4: Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì bá ń fẹ́ dé káàkiri orílẹ̀-èdè Nàìjíríà àní fi àìsàn àní fi lo ìgbà àlàáfíà ara wa kò sì ní di fi àfi Akunle Fagbe orúkọ tèmi. Ètò tí mo mú wá fún yín lénìí ilé iṣẹ́ Emi1 Naturalist Care tó wà ní Tèmídìrí Bus Stop ní Òjèlé Ìbàdàn àwọn ni wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀. Ṣé lóòótọ́ ni pé ìmọ̀ ewé àti egbò ṣé ó sì ń ṣe bíi tìgbani àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yẹn ṣe àfarabalẹ̀ onídùúrú àìsàn tó wù kó lè máa bá àgọ́ ara yín kó máa bá fínra orí ètò yìí lẹ́ẹ̀tì mọ ọ̀nà àbáyọ sí àwọn àìsàn náà ẹ̀yẹn kọ́kọ́ dójú ọjà náà lẹ́yìn ìgbà tí ń bá padà dé màá wá gbé aláṣẹ àti olùdarí ilé iṣẹ́ màá gbé wọn wá.
3: lo rayo wa nitori po lowo lowo ton ba ntan po rayo wa nitori duki a to po to ni okan ti balẹ po rayo wa alafia logun oro saaju ara re o ilera sile mi digun gbogbo arun din se da laye na ko laye fin se ni bi do ti ba po lara ti gbogbo engine ta se da da ba se be to kose ma foya to ba se bi eni rara tara re o se dede pinu lo kan yara re o beni ton clean sa ni ko semun agbanugbade fogede gede ara danu beni ton jagun labi panko pe ore ara tomode tagba tokunrin to obirin lo le lo osokunrin so obirin do pepe beni ton clean sa atejese maradan bi ko rosin beni ton clean sa kiki degbogi ti o lo tinu la fi se o ti wa ka akiri le taja ogun jake jado le nigeria asun wa alagbata fun beni ton clean sa pe number code demand 00-3405-1533 00-3405-1533 ileise emi one natural care lo se beni ton clean sa
4: ohun laye tun lo e ka pada lati oju oja yara odun ni yin e kin sai mo fo loko ṣugbọn fun anfani awọn ti won sese n gbo wa fun gba akoko e ba n daruko yin lekun rere ati oruko ileise yin ma
5: mo ki gbogbo eti to n gbo mi nile alaafia ara wa oni di fi afia o ebi omo yin na ni ololufe yin joy adekunle adejare oludasile ati oludari ileise emi one natural care limited
4: awon kan ni ewi ategbo won ni osise mama se lo to ni won lawon baba nla wa ti won mo pe gbogbo won ti lo tan
5: ah bo lawon yen gbe bo na wa won asi ba lewi ategbo osise
4: e won lawon ti won wa nbe ni isin pe won mo
5: oju tu e awon kan ni imo won se le lo ileise mi won natural care limited aje okan ninu won
4: lara awon to nimo nipa ba se lo ewi ategbo
5: o san ju wura ti fataka lo awon baba ti wa oruko ti won ni oruko to da ni baba temi ni dokita orisegun adekunle en to ni ileise emi ola natural
4: Limited.
5: Se ri o ogun aisan lo wa o Olorun lo le mi nti mo le so ne
4: pa o ti ye mi o ti ra awon ara ile e wa ja mu leyo kokan bayi tori asiko awon aisan wo ni agbare wi ategbo ti ile ise mi one natural care ti won se pese awon aisan wo lagbara re ka
5: se ri orisirisi nkan ni a ntoju ni ile ise wa sugbon ode ta wa loni ode isan ati egungun ni
4: isan ati egungun ta ba si ni ka egungun to gbara wa ero
5: ninu eto teni e ma ma pe mi ni iya sopanu
4: iya tumo si pe gbogbo en ti esi atapa won ti isan ati egungun o se dada
5: a fe yanana kini awon isoro to n ba egun wa ja
4: egungun ati isan
5: awon isoro wo lo n ba isan ara wa ja bawo ni mejeji se
4: lo se wonu ara won
5: lo se wonu ara won ati wi pe kini awon ami ta ma ri ta fi ma mo ati
4: ti isan ara ba da se le kini awon ibe na ma wa gba wole ma ise kini san gan se nu ara gan
5: sheri isan wa o dabi network to n gbe eje
4: kaakiri gbogbo part of our body
5: ara wa oun na lo n gbe oxygen kaakiri gbogbo ara tori na ise alagbara
4: to ba ti le dase ru bayi gbogbo nkan o ni se deede
5: mo se ma ri ki ise ara nikan ni o n fun ni awon nutrient to n fun ni eje o n fun egungun na
4: egungun
5: to ba ti se ti isan ti o sise daadaa o ma affect awon egungun wa
4: awon egungun na o ni se n to ye ko se
5: bo se ye ko se se o ni gbe awon nkan agbemi ro ateje se
4: ati o se
5: o ni gbe lo si ibi to ye ko lo igba to ba de ti wa ri be a ri pe ibi kan ma ma ku
4: o lo ma nfa te yo ni ese ti ku apa ti
5: ku ibi kan ku
4: e yo ibi flow gbogbo flow de lo ye ko de
5: e ma ri ese lomi o ma tick o ma dabi pe skin yen o tun bo ni ponju ju bo se ye lo o le dudu o le pupa to ye ko ma ni fun ese yen ni skin discoloration elomi to ba dide duro ma sare joko ni tori pe awon kokoko bi pin
4: a ma wa nbi ese
5: bi needle a ma gun lese titi bi gba to n gun elomi ese yen a ku tikiri to ye pe bi bata gan jabo lese
4: ko ni mo
5: se isoro yen o ti ni se pelu isan sugbon ohun to yato si pe bo se ni fini yen egungun na bere si ni san egungun na bere si ni ro se wa ri elomi to ba rin die bayi a ni lati duro tori pe ko ni le rin mo ese yan ti hook
4: ko ni se bo se ye ko se mo
5: ko ni se bo se ko ti se mo a di pe ko joko die ko to tun ma lo iru awon eniyan wa so pe mama re awon nitori pe nkan to se won bo te ba egugu lo na lo ba
4: isan lo
5: eyin awon yo ba so pe adiye on tese ku iro ni o
4: owe yo je mo eyan
5: ko je mo eyan
4: ba ti e ba di e lo ojo mi niyan
5: so je ba ti ri awon irora enu rike rike yẹn ni àwọn joint wa táwọn èèyàn máa ń pè ní arthritis tàbí ìrora inú àwọn egungun waist wa ìyẹn ni ìbàdí wa apá wa jáde sísa kò tètè bójú tó ara ẹ̀. Phone number ni 08030415533. Ẹlòmíì wà tó jẹ́ wípé wá torí pé ó ṣubú ni. A sọ pé ìgbà tó ti ṣubú lórí ọ̀kadà lọ́dún kan báyìí.
2: Wọ́n lè ti tọ́jú òun.
5: Ìgbà tó wáyá ó bẹ̀rẹ̀ sí ní rán òun. Ẹlòmíì wà tó pé ti ẹsẹ̀ kan ni. Wọ́n wá tòótòótò. Wọ́n rí tó. Ẹlòmíì wà tó jẹ́ wípé egungun yẹn ó ti bẹ̀rẹ̀ sí ní kákò. Ó wá bend. Tó bá ti wá rìn àárẹ̀ pé wọ́n ti gọ́gọ́gọ́ bí ẹni tó máa ṣubú. Ẹlòmíì gan ṣubú lójú títì. Ẹlòmíì dẹ̀ré àìsàn tó níṣe pẹ̀lú iṣan tàbí àìsàn tó níṣe pẹ̀lú ọkàn òun ló fa ìṣòro egungun tiẹ̀
2: pé ló lìdí sí bí egungun.
5: Fún bí àpẹẹrẹ ẹni tó ní àìsàn rọpárọsẹ̀ bóyá kò lè gbé apá kan ni kò lè gbé ẹsẹ̀ kan ni. Ẹlòmíì stiffness ni ibẹ̀ yẹn kàn máa le kankan ọwọ́ yẹn máa le tẹ́kù kò nílè kakò tẹlòmíì ó máa wú ni rọbọtọ tó máa wú dé orí itan ẹ̀. Ṣé ríró àwọn ẹni bẹ́yẹn tẹ́ ẹ bá ṣàyẹ̀wò wọn dáadáa ẹ máa rí pé àwọn àìsàn míì náà ó ní ṣe pẹ̀lú
2: nǹkan tí ó ṣe
5: so at that point self medication kò ṣeé ṣe torí pé wọn gbọdọ̀ ṣe àyẹ̀wò láti mọ kí ni nǹkan tó ń ṣe ẹni yẹn gangan
2: gangan níbo ni nǹkan dé dúró lára rẹ̀ kéèyàn má máa fòògùn orí pípọ̀ wo inú rírun
5: oògùn ara ríro tó máa máa kó jẹ fún ara rẹ̀ tó máa máa wọ ẹsẹ̀ ẹlòmíì ibi tó ti ń wọ ẹsẹ̀ ló ti máa fa tí ẹ̀jẹ̀ ti máa sá lọ sínú ọkàn ìwàhálà bá wa dé ẹlòmíì infection ló fa pain sitẹ a ní ẹyin kan ro òun ni gbogbo ara ń ro òun gbogbo ara ń ta òun lára pé iná ó ń rìn káàkiri ní gbogbo ara òun ṣé wá rí n tó bá ti ṣẹlẹ̀ tí iṣan èèyàn ò lè ṣe dára ní pàtàkì lọkùnrin á affect bó ṣe lè ṣe ojúṣe ẹ nínú ilé tí à ń pé ṣan náà ni.
2: torí àkókò wa ìyá wa torí tẹ bá ní kẹ mọ mú lẹyọ kọọkan èjèèjì báyìí ọjọ lọ tán bí àwọn èèyàn bá wá kẹfin irú àwọn nǹkan tẹ ti ń ṣàlàyé nínú àgọ ara wọn àbáwọn àìsàn míì náà ọ̀nà wo wọ́n tọ̀ báwọn ó ṣiṣẹ́ tí wọ́n fi lọ́dọ̀ yín.
5: Wọ́n sọ pé ká má fọwọ́ tó ń dùn wá
2: bọ́nú aṣọ
5: wọ́n tún sọ wípé tíná ò bá tán láṣọ
2: ẹ̀jẹ̀ ò
5: tán lè kanna o bẹ́ẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ kó ti náwó náwó náwó wọ́n ti lóríṣiríṣiríṣi tí olójútu ojútu wà ẹ̀jẹ̀ ojú sí wa ní iléeṣẹ́ wa ní òjé tèmídìrẹ́ bọ́
2: stop òjé ńlẹ̀ ìbàdàn òjé òpé méjì ńlẹ̀ ìbàdàn
5: ẹni wọ́n naturally scare limited akuta ma kọkọ ṣe ni pe lati ṣe ayẹwo kini to n ṣe o ba de o gba kaadi
2: owo pereti naa
5: ba ti pe number mi 08030340 5153333
2: ẹ ba pele kan
5: si 08030340515133 ẹkùnrin láti bèrè ìbéèrè yìí nípa bóyá èlò lówó káàdì ni tàbí kí ni àwọn ìgbésẹ̀ tó yẹ kẹ gbé tẹ bá ti láwọn àyẹ̀wò tẹ ti ṣe ẹ mú result ẹ dání
2: bàbá
5: yín wò kí ṣe ṣọ́wọ́n àtẹ́gùngùn nìkan là ń tọ́jú nílé ṣọ́wọ́ oríṣiríṣi nìkan là ń tọ́jú ọkùnrin tí ó lè ṣe ẹ̀yọ́ dáadáa ni
2: ṣùgbọ́n oríṣiríṣi onírúurú àìsàn bẹ́ẹ̀ ẹ̀yán alẹ́ mo ló pẹ̀ ti gbádùn ìyá wa ẹ rí i pé bá a máa ń sọ nípa pé èèyàn fi ewé àtẹ̀gò ó ṣètọ́jú tí wọ́n tún yàtọ̀ torí wọ́n tún fi ìmọ̀ tí òde òní wọ́n tún fi kun lẹ́gbẹ̀ẹ́ kí lẹ́yìn náà dúró dé bí wọ́n ṣe pe nọ́mbà wọn ẹ máa lọ sí ọ̀dọ̀ wọn tààrà yẹn Emi Wong Naturalist Care tó wà ní Tèmídìrẹ́ bus stop opposite Sweet Oil tó wà ní Òjé Nìbàdàn tàbí kẹ́yìn máa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n fi ilẹ̀ ẹ wo a tún máa pàdé wọn tó a tún di ní ọjọ́ mi ọjọ́ rẹ̀ kúnlé fágbọ̀n lórúkọ tèmi àìsàn kò ní fi àgọ́ ara èmi àti yín kò níbi ṣe bùjókòó.
6: Èrò máa wá o, ẹ̀dá àgìrì máa bọ̀ o. Tiléeṣẹ́ mi wà ń tó kalẹ̀ sójèlé. Kọ́nílé ó gbọ́ o, kálejò gbọ́. Ẹ̀sọ́ fàdán kóró fún ọbẹ̀. Pẹ̀lẹ́ṣẹ́ mi wà Naturalist Care Limited ti kalẹ̀ kà sóje. Ọlọ́run ló kúkú dirí ẹwà fákùkọ tiwa. Gbogbo oògùn tó ń jáde níléeṣẹ́ mi wà ń pátá ló wà níbẹ̀. Lówó tí ò ga jara lọ, pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé lóríranran. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ń bẹ níkalẹ̀ fáyẹ̀wò ara. Àwọn fi tó wa létí wípé àǹfààní ń bẹ fún gbogbo àádọ́ta ènìyàn kọ̀ọ̀kan. 50 tí wọ́n bá kọ́kọ́ ń dé lójúmọ́. Atara sàṣà máa bọ̀ ní Àjọkẹ́ Plaza ní dojúkọ Finish Station tó wà ní Tèmídìrẹ́ Òjé Ìbàdàn. Ẹ̀lọ́ ẹ̀lọ́ wa 08030405153. Ẹ̀mí wa ló sọ wípé àní fàìsàn sọdún o.

0: ti gbọ́. Wípé ìrọ̀rùn ti dé fún gbogbo ẹni tó fẹ́ sanwó náà tàbí ra token.
1: Láìsẹ̀sẹ̀ lọ́fíìsì IBEDC.
0: Pẹ̀lú ìlànà iRecharge. Lójú ẹsẹ̀ ni o.
2: Báwo la ṣe lè máa lo iRecharge?
0: Ẹ download iRecharge app ní App Store tàbí Play Store yín. Ẹ ṣí iRecharge app yín. Ẹ tẹ nọ́mbà mítà sórí ẹ̀ láti ra token sórí prepaid IBEDC yín lójú ẹsẹ̀. Tàbí kẹ tẹ *6606*1#. Kẹ tẹ̀lé ìgbésẹ̀ yòókù láti sanwó yín ní ṣẹ́jú àyá. Bẹ́ẹ̀ni, bákan náà, mítà kọ̀ọ̀kan ló ti ní àpò àsùnwọ̀n kan ṣoṣo. Bẹ́ẹ̀ lè máa sanwó yín sí títí láéláé. Ní kété tí ẹ bá sì ti sanwó sórí ẹ̀.
1: Lẹ́gbàá IBEDC token yín.
2: Ẹ kàn sí www.irecharge.ng láti bẹ̀rẹ̀ lónìí.
3: iRecharge, sanwó iná ní rọrùn.
4: Somewhere in Ibadan today, there's a young boy dreaming about a bright future, playing football and making his family proud. But every dream needs the right platform. That's where Reliance Future Football Academy, RFFA, comes in.
5: Ní Reliance Future Football Academy, ṣíṣètọ́jú ìdàgbàsókè ẹ̀bùn àwọn agbábọ́ọ̀lù níṣẹ́ wa. Kò mọ lórí pápá nìkan o. À ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa bá a ṣe ń jẹ́ akínkanjú, ọmọlúàbí tó ń tẹpamọ́ṣẹ́ pẹ̀lú àfojúsùn.
4: With expert and professional coaching, comprehensive football training, academic excellence and career guidance, RFFA is where your child, aged between 14 and 16 years, becomes a complete athlete.
5: Bá a ṣe mú ìdàgbàsókè bá àwọn ọ̀dọ́mọdé agbábọ́ọ̀lù, bẹ́ẹ̀ la mú àǹfààní àti gbábọ́ọ̀lù kàwé lókè òkun wá sàrọ́wọ́ tó wọn.
4: Admissions are now open. Training season runs from June 1st, 2026 to May 31st, 2027. Visit us today at B30 Grand Mall, opposite Arisekola Albarika Shopping Complex, Bodija, Ibadan, or call 0806-246-8928 or 0915-015-4131. Visit www.rffacademy.org.
5: Reliance Future Football Academy. Ìpìlẹ̀ àwọn ògùn ọjọ́ ọ̀la.
6: Lagilu FM 96.7.
7: Gudugbe.

ìjọgọ́rọ̀ fight calling for all souls ministries ń pè yí sí ìpàdé agbára lọ́jọ́ mẹ́ta èyí tí ó máa wáyé ní ìlú Ìbàdàn tí àkórí rẹ̀ ń jẹ́ àṣẹ tó ń darí gbogbo ayé authority that leads the whole world èyí tí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹwàá sí ọjọ́ kejìlá oṣù kẹfà 2026 ìpàdé yìí ó máa bẹ̀rẹ̀ ní agogo mẹ́rin ìrọ̀lẹ́ ibi ìpàdé ni ilé ìwé ọba Akínyẹlé Memorial High School Alubua Bashorun Road Ìdíàpẹ́ Ìbàdàn Ọlọ́run láti ẹnu ìránṣẹ́ rẹ̀ Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel ti ṣetán láti bá gbogbo ọkọ̀ pàdé pẹ̀lú owó agbára àti iṣẹ́ ìyanu Ọlọ́run yóò ṣe ohun tí kò ṣe rí nílùú Ìbàdàn nípasẹ̀ ìpàdé yìí arọ yóò rìn afọ́jú yóò ríran láìsàn yóò gba ìwòsàn ìrètí yóò padà wá ìbùkún ìtúpalẹ̀ àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ yóò wà ẹni tí Ọlọ́run yóò lò fún iṣẹ́ àmì àti agbára ni Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel ṣetán láti bá Ọlọ́run ìpè funfun fún gbogbo ọkọ̀ pàdé àwọn bọ́ọ̀sì ọ̀fẹ́ wà láti gbé ọwọ́ sí ibi ìpàdé láti ìwòrò mọ́kọ́lá challenge ọjọ́ ẹgbẹ́ra brewery ìgbà rẹ ti dé wá pẹ̀lú ìgbàgbọ́ ẹ sì gba ohun tí Ọlọ́run ti pèsè fún yín fún ìbéèrè pé 08032803045 tàbí 09057137367 ẹ tún lè tẹ̀lé wa lórí ayélujára Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel má ṣe padà sẹ́yìn Ọlọ́run dúró dì ọ́.

0: ìlera lọ̀rọ̀ lóòótọ́ ìdí nìyí tí Betty Wellness Therapy fi ń sọ fún gbogbo ènìyàn pé ká mójútó ìlera ara wa aṣojú Betty wọ́n ń bẹ nílé agbára pẹ̀lú mi ẹ bá ń kí àwọn èèyàn tá ń gbọ́ wa.
1: A kí gbogbo àwọn èèyàn wa pé ẹ kú kalẹ̀.
0: Yes sir.
1: Láti iléeṣẹ́ Betty Kangen Water. Ilé iṣẹ́ tó jẹ́ pé ìwòsàn la mú ní bàdà. Gbogbo ẹni tẹ́ ń gbọ́ ètò wa ní àkókò yìí.
0: Yes sir.
1: Ìwòsàn rẹ ṣe pàtàkì. In fact, òun ni number one investment ní ọdún yìí.
0: Okòwò àkọ́kọ́ tó yẹ ká mójútó ìlera ara wa ni.
1: Inú wa ń bi olè rè wípé kí ni nǹkan tí òun bá fínra. Bóyá o ti náwó sí.
0: Okay.
1: Tó wọ̀ pé wá wò pé òun tọ́bọ̀ òun ọ̀fẹ́ lọ.
0: Tọ́ yarí tọ́ la gidi pé òun ọ̀lọ́sẹ̀.
1: Bẹ́ẹ̀ látọ̀ orí ìfúnpá gíga.
0: Okay.
1: Ṣúgà níní.
0: Okay.
1: Ojú rẹ sójú ọmọ yọ lẹ́nu. Òun náà bira eléèrè. Bẹ́ẹ̀ tọ́ bá wo gíláàsì kan bóyá òkè ní sékè ni.
0: Bẹ́ẹ̀ ni òkè
1: lè rìn
0: rìn rìn dáadáa.
1: Tọ́ bá lóògùn ò lè sùn. Oorun sì ní oògùn ni.
0: Oorun oògùn ló ń ná. Àwọn kan wá ń ṣẹ̀ṣẹ̀ ń lo oògùn ká tó rí oògùn sùn.
1: Bẹ́ẹ̀ ẹlòmíì ẹ̀yìn ń dà láàmú. Ẹlòmíì àṣà tí ń ṣe apá kan ẹsẹ̀ kan o ti ní iṣu.
0: Ok.
1: Ẹ̀yin náà ti mọ̀ pé bẹ́ẹ̀.
0: Bẹ́ẹ̀ni
1: oríṣiríṣi àwọn àìsàn kan bẹ tó ní kò tiẹ̀ ní kò gbóògùn.
0: Àwọn míì wọ́n sọ fún wa pé mọ̀jẹ̀ nǹkan báyìí mọ̀jẹ̀ nǹkan báyìí mọ̀jẹ̀ nǹkan báyìí o ò lè jàgbà dúdú ta
1: o ò lè jẹ kíníkan. Wọ́n ní inú kan nù wọ́n ní ké lọ ẹ mọ̀ mánéjì ẹ̀ ni kò sí àìsàn kan tí ò ní ọ̀nà àbáyọ
0: tí ò lọ́nà
1: àbáyọ èèyàn lè mọ ti pàdé ẹ̀
0: mọ ti pàdé ẹ̀
1: ẹ mọ̀ bọ̀ wá sí Betty Kangen Water. Ṣé ní Betty Kangen Water
0: tí wọ́n tún ń pè ní Betty Wellness Therapy.
1: Bẹ́ẹ̀ni a ní oríṣiríṣi machine. One a ní Kangen Water fún ìwòsàn ìyẹn ni. A wá ní oríṣiríṣi machine fún ìwòsàn láti orí Therapy 90.
0: Okay.
1: Therapy 90 yẹn ẹ lè wá lò fọjọ́ mẹ́sàn-án tàbí ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún.
0: Okay.
1: Ẹ lè rà sílé
0: fúnra yín.
1: Bẹ́ẹ̀ni aláṣẹ Betty Kangen Water wọ́n wà lára àwọn distributor tó ń distribute Therapy 90 machine ní Nàìjíríà.
0: Okay.
1: Then a tún wá ní Quantum machine a ní Quantum mat. Quantum machine yẹn sà ó ní iná méje iná kan wà fún oríṣiríṣi àìsàn tó bá ń ṣèyàn.
0: Bípè ní jàrá kọ̀ọ̀kan bá ṣe rí
1: ni ó sọ irú iná tí wọ́n á tàn. Níṣẹ́ tó bá ní ẹ̀yìn dídùn wọ́n sì rí ẹ̀ bá pé ayín ní o. Ó ti nórí iná tó wá tàn síbẹ̀.
0: Iná yẹn ó dẹ̀ mú
1: fún. Ẹni yìí wọ́n ní ikú rẹ̀ ga. Ẹ̀wọ́n ló ní ìju. Ó ti ní irú iná
0: tí wọ́n á tàn sí.
1: Ẹ ó ní liver problem. Akéde rẹ̀ kò ṣe dáadáa. Ó ti ní irú iná tó wá tàn sí.
0: Okay.
1: Tí wọ́n ní machine lóríṣiríṣi. Àárín wa ni distributor àwọn machine Nigeria.
0: Okay.
1: Lábẹ́ bẹ́ẹ̀ a tún wá láwọn international product láti China.
0: Okay.
1: Ẹ jẹ́ sọ méjì péré.
0: Okay.
1: Number one ni oògùn ẹ̀fọn. Vmax mosquito repellent.
0: Oògùn ẹ̀fọn.
1: Gbogbo ìyẹn ẹ̀yin aláta ẹ lọ́ máa kó ń bẹ̀ ní all sales.
0: Káwọn náà máa tún ta.
1: Ṣé ẹ ní oògùn ẹ̀fọn yẹn sà? Ẹ kàn spray sára yẹn bíi perfume ni.
0: Oògùn ẹ̀fọn spray sára. Bẹ́ẹ̀
1: ni bíi pef ni. Kì í pààyàn lára. Ẹ ní wuyẹ tẹ́ bá ti lọ ẹ̀mọ̀ jáde. Tẹ́ bá lè tẹ̀sára yín lẹ́yìn 8 hours.
0: Ẹ̀fọn máa ń ríyàn sáni.
1: Ẹ̀fọn máa ń ríyàn sáni. A tún wá ní Ganoderma coffee tea.
0: Kí ni iṣẹ́ yẹn?
1: Ṣé rí Ganoderma coffee tea yẹn? Eléyìí ṣe àwọn coffee tó ní caffeine o. Ganoderma coffee tea la pè.
0: Okay.
1: Ó ń ṣiṣẹ́ fún immune system wa.
0: Okay.
1: Ó ń ṣiṣẹ́ fún kidney wa. Ó ń ṣiṣẹ́ fún liver wa. Ẹ̀kan sára tí a bá ti fi bóyá ẹ fẹ́ mu tea. Ẹ̀yin àgbààgbà tí ẹ ti lé fọ́ tí ẹ ní ìdí ṣúgà mọ́. Ẹ̀rọ Ganoderma ẹ kàn jí láàárọ̀ ẹ mú kan epo. Ẹ lọ bí ṣe wá dé wá rẹ̀ yín kẹ tó sùn.
0: Ẹ mú kan epo.
1: Ẹ mú kan epo kẹ lọ sùn. Ó máa ń ṣiṣẹ́ fún stress. Ẹ wá check wa ní Betty Kangen Water or Betty Wellness. Fún gbogbo àwọn kan tá a ti dárúkọ yìí. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ̀yin oṣù wa ní ọ́fíìsì wa. Betty Kangen Water wà ní number one.
0: Number one.
1: Providence Estate.
0: Providence Estate.
1: Sitaga bus stop.
0: Sitaga bus stop.
1: Sangu Eleyele Expressway.
0: Sangu Eleyele Expressway. Nibadan kan.
1: Nibadan.
0: Okay.
1: Wọ́n yẹ wà ní Poli Ibadan. Tàbí wà ní Eleyele. Ẹgbẹ́ ọ̀kadà.
0: Okay.
1: Ẹni ẹ lọ sí Sitaga bus stop. Lábẹ́ gíńlá yẹn. Tá a bá ti drop yín. Fòmù sódì kejì.
0: Okay.
1: Ẹ ti rí Betty Kangen Water.
0: Okay.
1: Ibẹ̀lẹ̀ ń lọ. Ẹ pọ̀ sórí nọ́mbà yìí.
0: Okay.
1: 080.
0: 080.
1: 37.
0: 37.
1: 02.
0: 02.
1: 23 23 56 56.
0: Ẹ tún pè.
1: 080 080
0: 37 37
1: 02 02 23 23 56 56. Ago mẹ́sàn-án àárọ̀.
0: Sí
1: márùn-ún ìrọ̀lẹ́.
0: O ni wọ́n fi ń hópin.
1: Monday to Saturday.
0: Okay.
1: Ẹ yọjú sí wa àlàáfíà wa.
0: Ó dà bọ̀.

0: wọn kọ red pen sórí nǹkan tó yẹ kankan wò kó dẹ submit kí iṣẹ́ dẹ parí wọn kọ red pen sí lọ ni wọn tún kó lọ reprint pẹ̀lú owó owó bówó.
1: Ok, obìnrin ni àbọ́kùnrin.
2: Ọkùnrin ni o.
1: Ok, ok, ọkùnrin, ọkùnrin. Àwọn days wo ló fi máa ń wà ní school?
2: Ó máa ń wà around ní Wednesday, Friday. Ẹ̀kọ́ kan ma ń wá Saturday, kìí ṣe gbogbogbà bọ̀. Ẹ̀kọ́ kan ma ń wá.
1: Máa wo ìkan nínú àwọn ọjọ́ méjèèjì yẹn láti wárí nígbà tí wọ́n bá dé school padà. So, nǹkan tí ó dàbí pé mo máa ṣe nìyẹn. Máa wọ̀ rí fọkàn balẹ̀.
2: Thank you so much.
1: You are welcome. So, fọkàn balẹ̀, máa parí iṣẹ́ lórí yẹn. Ó kéré nù àwọn lecturer kẹ̀.

0: ṣùgbọ́n iṣẹ́ yín tó jẹ́ pé ó tún ti wá di pé kẹ́ wa máa tún travel weekend mi gbà mí
1: àbẹ̀kẹ́
0: ó tún ti rí bákan lójú mi
1: ṣòrin tá a bá ń gbàdúrà pé kí ọlọ́run kó gbọ́ àdúrà wa tádùá bá gbà tán agbára aládùá òkè nǹkan ń gbà mí hàn ọkùnrin tó bá dẹ̀ ti ń rí tó ń ráàyè fún gbogbo nǹkan yorùbá sọ pé òun ráàyè ní fárí ajá o kò yẹ ọkùnrin kọ́ lọkùnrin tí ó kàn jókòó tí ó náà tọ̀ sínú ilé àbí ó máa ró
0: ìrún ìyàwó ẹ̀ ìrún táwọn ẹ̀kẹ́ àǹfààní
1: tún yọ ní ẹ̀ tí mo bá lọ ń sìn
0: báyìí
1: iṣẹ́ ilé tí mo fẹ́ lọ ṣe ń sìn ó tún ní ń ta tó máa fi sùn àbó mọ̀ pé gbogbo ẹ̀ ń kúnra wọn ni so ìyẹn ni gbogbo àwọn kan tí wọ́n sọ pé o need for weekend gbogbo ẹ̀ ni mo ti send owó ẹsẹ̀ ń sìn o mo mọ̀ pé láìpẹ́ o máa báńkì tó máa ní delay ni
0: in fact mo ma change bank
1: yẹn wàrí aláti ń sìn so màá dẹ̀ bẹ ra ọ̀nà bí tá à ń lọ yẹn iṣu máa ń pọ̀ ń bẹ̀ gan máa ra ṣubọ̀ iṣu wọn ló da gan wọn ló da gan so màá make sure pé mo ra yẹn bọ̀ ìwọ lo kan lè ṣe ká yanjú ọ̀rọ̀ ẹran ọ̀gbẹ́ nǹkan kan wàá ló ti ka ẹ̀ láyà jù ó ti ṣe kinní kan jù ìyẹn ni
0: tuntun tí wọn máa sún wọn tuntun tí wọn gbẹ gan
1: ìyẹn tí wọn fẹẹ rárú yẹn mọ ní rárú yẹn tútù
0: eléyìí
1: tó pa tó máa ń nà dúró ní títì tí ò pẹ tó ń pa ẹ gangan ni mo fẹ gbé wá mo rí ẹtù lọjọ kan mo rí ọfàfà lọjọ kan gbogbo àwọn ẹran yẹn dẹ máa ń dùn gan mo sọ pé kí n ra kí n dẹ gbé sí ẹyin mọtò ká dẹ wá yanjú ẹ nlé bọ ìwọ náà ló máa ní ó tiẹ máa kàwọ láyà wọn àṣẹ bá dẹ ra yíyan
0: à
1: ló ń ka ẹ láyà
0: ìyẹn máa ti ń gbẹ jù ni
1: ìlànà wa ṣe ń sìn
0: ṣe dandan ni ká máa jẹ
1: ẹran ọgbẹ ń wè mí jẹ
0: ẹhún o lè ra tiẹ lọtọ wàá ra tiẹ lọtọ mo wulẹ síbẹ fi pọs kan sílẹ tó jẹ pé ìwọ ló máa lo ìyẹn
1: ọlọrun ajẹ kí jíbọlá dàgbà kó tó gbogbo irúṣẹ ìṣe fún mi nínú rẹ òun ló máa roast everything ilé tí wọn ń ṣe yẹn òun ya pot sọtọ fún mi torí ẹran ọgbẹ
0: bó tiẹ̀ ṣe máa ń rí gbà ó dẹ̀ máa ń dùn náà gbà mí tó bá ti wọnú ata ká sọ pọ́ ṣe bí àná ọ̀sìn tó wá di bí rẹ nìyí ó máa ń dùn
1: táìmù tó máa ń dùn nìyẹn tó bá especially tó bá ti jẹ́ pé ata ẹ̀yẹn ẹ̀ lọ kó kúnná jù
0: ọkọ mi
1: ẹran ọgbẹ láyé ok jẹ́ kí n tètè máa lọ torí pé
0: ọjọ́ ti ọjọ́ wo wá ni títí
1: máa dé lálẹ́ sunday by God's grace
0: alẹ́ sunday ti pẹ́ jù ṣé tún máa jíjẹ́ lọ́jọ́ sunday ni ṣé o lè máa bọ̀ láàrọ̀
1: sunday náà ni àṣẹ máa bọ̀ a máa ń ṣe one important meeting kan ní àárọ̀ láti review gbogbo àwọn iṣẹ́ tá a ṣe
0: ok
1: so kó tó di pé
0: àgbẹ̀ kí lè wá ṣu èmi ò fẹ́ kí lè
1: ṣu bí mo ṣe sọ yẹn náà màá ṣáà make sure pé ojú ọjọ́ ò
0: tí bẹ́ẹ̀ dẹ̀ ṣe tún máa lọ síbi iṣẹ́ lọ́jọ́ monday má jẹ́ kí lè ṣu lọ́jọ́ sunday tó ti
1: máa fi dé so
0: alágbára ọlọrun ẹ máa dé láyé
1: àmì
0: ẹ ṣe jẹjẹ lójú ọ̀nà ìjọ
1: o jẹ́rìí mi o ṣe gan
0: ẹ dẹ̀ máa pè wá
1: máa fẹ́ pé ẹ ṣe kan kò sí wàhálà
0: all right I love you
1: too.

0: Ifemi so mo pe gugun je to mo je everything to she ere ni e gboro so pe wo lo nse gugun nkan yen e o se gboro so pe omo sin kan ah o le se bo yen se because o nse o so practically mo de nri bi pe o ti wa ninu ile mi o get e o ti kin to ji o ti se ti eh wa wa tun eran to wa ninu ata wa tun ko si ti abun fun mi bo di ah madam gan mommy jibola ko gbe mi je ru aye beyen ri laye so yen ni oro in fact mi mo kan ti awon parents e ma so ni o mi ka upgrade the relationship after to bat shit on school mo de mo pe by that time gan organic freedom lati make choice eh pe nkan to fe se ni
1: e mo pe awa omode si awa mo fo se ma ntoju
0: ma so pe awa so pe emi
1: okay
0: eh iwo le mi ri mi ra o to ku
1: so awa se ma ntoju ama ma se ma ntoju yin bayi
0: oh my god
1: mo pati ti mo mi bolaji o le se gugu e patapata la
0: wa ah ajeun gugu
1: nkan
0: ti mo
1: bolaji
0: o le se patapata jeri ibi ti mo wa yi o dabi leni ka lo se to ba yi pe ibi ise mi a ni branch nlu yi ma ni kan gbe mi wa titi to fi ma se tan bẹẹni titi ti wa fi se tan o ba de tun ti se tan ki n tun gba transfer mi pada
1: ẹwọn
0: mi nigba ti o de se o kii se ero ata na o ero ata na ma n wine fact ni mo n sọ fun ẹ bo se ri ninu mi o n se mi bi ki ma pada ni ti ko ba je pe mo ma lo bi ise nola tori sunday yi ori bakan lara mi oju oro mi oro mi seriously bi ki n sa duro oh my god aro ẹ
1: aro ẹ
0: oh mo so fun e pe ti yen ba ri mi won bi da wa igba ti mo ba soro nibe yen to ro pe kini mo wa so mo se juwe hotel to tobi ju nlu e ti mo se juwe e fun pe ko je ka mura nbe ka soro to wa important pe mo fe ko je one on one o ti understand ma yen 6 pm ni mo fun 4 pm lo ti npe mi
1: wow
0: mo so fun e na most of them n ta won na n fe niyan gbà tí mo dẹ̀ sọ fún pé ok kí la nílò fún project tó fi máa parí mo ní tó fi jẹ́ pé mistake tó wà nínú ẹ̀ níṣẹ́ ẹ̀kọ́ rẹpẹ̀nsì lórí pé kọ́mọ mu lọ ẹ̀yin gangan lẹ máa ti yanjú ẹ̀ you know tíṣẹ́ dẹ̀ máa parí tẹ́ dẹ̀ máa fọ́mọ yìí ní nǹkan tó yẹ kẹ́ fún ó ní ojú ti òun láti béèrè nǹkan òun yà kébó ni tìjú nǹkan tẹ́ bá fẹ́ ní kẹsọ̀ gbà tó yá ló wà ó pé bẹ́mi gan ṣe dúró mi lè fóun lówó tí ò dá o ni mo fi ṣe owó tí mo ṣe yẹn sí inú ẹ̀ ló surprise òun mo ò gbarú ẹ̀ rí salary oṣù méjì lọ́jọ́ kan ni kò ń ṣe wàhálà nìyẹn so o ti ṣe ẹlẹ̀ o tún bi mi pé ṣé mo sì lọ́mọ nínú campus yìí tí mo fẹ́ kí
1: kò yẹ jù
0: no mo ní ìfẹ́ mi nìkan ni mo rí o mi ní nǹkan kan owó ọlọ́run ló lọ pẹ́ ẹ̀já rẹ so máma lọ o ti yẹ lénìí màá dẹ ìwọ náà sì ń bọ̀ nílé náà
1: bẹ́ẹ̀ni
0: bẹ́ẹ̀ni tọ́ bá dẹ̀ wà lé àríra
1: next weekend
0: no problem so kò sí wàhálà
1: ó ti yẹ
0: màá pè ẹ màá pè ẹ àwọn kan tó bá dẹ̀ need lóòrèkóòrè màá pè mí
1: all right
0: ó ti yẹ so kò take care ó ṣe gan.

0: pẹ̀lú ọkọ mi.
1: Èmi ìyẹn o.
0: Hé.
1: Èrìn yẹn
0: ni a bára. Sorry, pẹ̀lẹ́.
1: Èrìn yẹn nìkan gan tó ṣẹ́.
0: Ah.
1: In fact, mi ò ní
0: tẹ̀.
1: Pẹ̀lẹ́.
0: O ní mo sọ pé kí ló ṣẹlẹ̀. O yẹ pé kò yẹ kó gbé káà tẹ̀ lọ torí wọ́n ló máa drive down bẹ́yìn. O yẹ pé kó jẹ́ pé bóyá
1: ká
0: ọ́fíìsì or something ni. So that the stress will not be too much on you. Tó bá jẹ́ pé ìwọ kọ́ lo drive nsìn wà lè ojú ẹ̀ ò tiẹ̀ tún ní kún rọ́rọ́
1: báyìí. Wọ́n tún ní fẹ́ sanwó driver ni tó wà mẹ́ nìyẹn. So èmi náà ṣe wá wò pé kí n lọ. Téèyàn bá dẹ̀ lọ ń bẹ́ mọ́tò lórí àwọn ojú ọ̀nà yẹn. Nǹkan á ṣèyàn.
0: Ọlọ́run ní jẹ́
1: kí n kan ra.
0: Báwo wá ni?
1: Ó dáadáa ni.
0: Pẹ̀lẹ́ báwo ni iṣẹ́ lọ?
1: Ọlọ́run ṣeun.
0: Ọ̀
1: ń dùn o. Kò tiẹ̀ jọ pé èèyàn lọ ṣiṣẹ́. In fact, Musa, I felt.
0: Ẹ̀ṣà adventure kan tó ṣáà ṣe.
1: In fact.
0: Lẹ lọ fún.
1: No. Àwọn èèyàn tó wá dáa nílùú yẹn. Àwọn ọdún yìí ẹ máa lọ ṣiṣẹ́ àwọn tó wà ń bẹ tán bá ti ń rújú àjòjì báyìí wọn máa kanra gógógógó àwọn ò rí bẹ́yẹn o.
0: Ṣé wọ́n nìkan ló lọ láti ọ́fíìsì yìí ni?
1: Èmi ni kọ́kọ́ àwa mẹ́fà lálọ́nà. But each of us
0: náà pàdé láti àwọn branches.
1: Káà tèmi ó gbé mi lọ. Ọ̀gbìn àwọn branch wa ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn èèyàn ti wà náà. Wọ́n mú representatives kọ̀ọ̀kan. Láti bẹ̀rẹ̀ so gbogbo representatives yẹn wa papọ̀ sí ojú kan láti lọ ṣiṣẹ́ yẹn. And we did very well.
0: Báwo wá ló tẹ ọ̀tẹ̀ sùn yẹn ṣó nice.
1: Ìbẹ̀rẹ̀ náà wọ́n náà ṣe níwọ̀n bá tí wọn kò lè dà bí ìgboro ń bì báyìí náà. Èèyàn mélòó ló ń lo tẹ́ẹ̀ mẹ́ẹ̀. Ṣùgbọ́n kò kọjá àfaradàṣá.
0: Báwo
1: wá
0: ni kí
1: lè
0: wá fẹ́ jẹ bá àwọn ọ̀dà mi lóhùn.
1: Nǹkan kan tó ti wù mí jẹ nìyàn ìyẹn nìkan ni mi ò rí. Mi ò rí jẹ́ ìlú yẹn.
0: Màdéwà gunlé ni.
1: So ìyẹn ni màá fẹ́ ajẹ́ pé mi ò ní jẹun tó fi máa gbìyànjú.
0: Ṣé kì í dẹ̀ ń ṣe pé bóyá o ti rẹ́ràn bẹ́ẹ̀ bá. Torí tó bá ti sọ̀rọ̀ pé ìyọ́ngbà mi báyìí tó travel.
1: Ọbẹ̀ tí bá lé ilé ò kí ń jẹ
0: yẹn. Ẹran ọ̀gbẹ́ yẹn ó ti lè jẹ́ pé o ti gbé wá nìyẹn.
1: Iṣu tí mo promise ni mo rà.
0: O ti rà bọ́.
1: Tó bá ṣe ṣe tán kò jà kó ru ẹyin mọ́tò yẹn máa tún bá
0: jẹ. Jẹ́ kí n ṣe ẹ̀fọ́.
1: Ìyẹn dà.
0: Ẹ̀fọ́ wọ̀rọ̀wọ̀ ń kọ́.
1: Wọ̀rọ̀wọ̀ dà o. Àbúrò tutù.
0: Kí n kó àwọn ìgbín kékèké yẹn sí.
1: Torí àbẹ̀kẹ́ yìí.
0: Torí táìmì náà ni.
1: Wà á máa hùwà bí ìyá bàbá mi.
0: Ìwọ ló mọ̀. Ìwọ ló mọ̀. Mo mọ̀ pé o láìkẹ̀. Kódà gan mo ti ra ká. Mo ṣàṣìra gbogbo nǹkan sílẹ̀ pé. Tó bá dé mo mọ̀ pé ẹ̀fọ́
1: yìí. Mo mọ̀ ṣe tọ́ wa dàgbà nìyẹn. Ẹ̀fọ́ ni. Nínú ọbẹ̀ tí mo kọ́kọ́ mọ̀ sí láyé. Ẹ̀fọ́ ni.
0: Ṣé o mọ̀ pé mi ò fẹ́
1: rẹ́fọ́?
0: Ìwọ ló jẹ́ kí n fẹ́ rẹ́fọ́?
1: Bí ifá àbí ifó.
0: Ìjọba pé ọkùnrin ìbó ló ti rẹ́fọ́ ìgbà yẹn àbí irú èwo lè lè bá. Tó bá jẹ́ pé tó máa kó lúbúlúbú àwọn tó máa kó lúbúlúbú mọ̀ fún ni. Ẹ̀fọ́ ẹ̀yẹn ó máa jẹ́ kó rọrùn. Torí pé ò fẹ́ rẹ́fọ́.
1: Torí pé ìran bíi mẹ́rin ló ti ro ẹ̀fọ́ jẹ fún
0: mi.
1: Ìyá tó bí bàbá mi kò yẹ. Ìyá tó bí màmá bàbá mi. Àbí òye. Ìyá tó bí màmá mi àti ìyá tó bí ìyá màmá mi.
0: Gbogbo ọ̀nà ń rẹ̀fọ̀ fún
1: mi. Ìzò ẹ̀fọ́ wo lẹ̀yìn fẹ́ rò sí
0: ti
1: níbulúbu ojú ẹ̀rọ ojú ọlọ́fẹ́.
0: Tó fẹ́ ràn àbí.
1: Ibi kankan tó wá ro ẹ̀fọ́ fúnra mi.
0: Ìrọ̀lì.
1: Lọ́pọ̀lọpọ̀ ọdún láti kékeré.
0: Ha.
1: Àti rò báyọ̀ pé ẹ̀yin sí bí báyìí. Lẹ́ẹ̀fì tẹ́ ẹ̀ àbí ru àmàlà.
0: Ṣé kí n jẹ́ wọn kọ́ fún ẹ lẹ́nu nígbà tí mo kọ́kọ́ mọ̀ ẹ́ tó máa ń jẹ́ fún ẹ̀ máa pé irú ẹ̀fọ́ olè nígbà tá wá ṣègbéyàwó máa pa.
1: Àwọn ẹ̀fọ́ ọgbọ́rún òkè.
0: Ọmọkùnrin yẹn a máa tọ́ pé káṣá máa ṣe
1: fọ́ sẹ́. Wọ́n kọ́ mi débi pé fọ́ mi ò
0: gbọ́dọ̀
1: lómi.
0: Epo lomi ẹ̀. Epo lomi ẹ̀. Tó bá fẹ́ ṣe
1: tíwú
0: tiẹ̀. Tó bá
1: fẹ́ ṣe bóyá wẹ́ẹ́

0: ọ̀rọ̀
1: ayọ̀. Ifemi.
2: Babe.
1: So mọ̀ pé mo ti fojú sọ́nà pé so dẹ̀ sì máa délé ni bó ṣe sọ.
2: Mi gbọ́dọ̀ má wà o.
1: Inú mi wá dùn torí pé mo rí pọ́kàn ọkàn ọ̀dọ̀ mi ló wà bó ṣe ń dé èmi náà ló kọ́kọ́ wà. Ọlọ́run ló lo máa gbé báàgì ọwọ́ ẹ̀ sílẹ̀ gan. Báwo ni gbogbo nǹkan?
2: Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo wà ok. Ọláyín náà la ń jẹ.
1: Ìfẹ́ ẹ ti fẹ́ ṣe mí léṣe o. O fẹ́ hàn mí lé mọ.
2: Bẹ́ẹ̀ni.
1: In fact, mi ò mọ nǹkan tí mo fẹ́ ṣe. Ọ̀nà.
3: Ẹ ká sọ mọ.
4: Ìfẹ́.
1: Bó ni ṣó wà pa?
4: Ìfẹ́.
3: Ìfẹ́.
1: Abẹ́kẹ́. Ṣé kò sí tóun pé Ìfẹ́?
3: Alani.
1: Ọmọ níbọ̀ wa ni.
3: So ìwọ ló dúró tì tó sọ pé babe.
1: Bẹ́ẹ̀ báwo, kí ló tiẹ̀ máa ń ṣe ẹ́
3: báyìí?
1: Mo pe ọmọ, mo ń bá ọmọ sọ̀rọ̀ bí ayé ẹ̀ ṣe lè da.
3: Ìwọ lọ́mọ yẹn dúró tì tó sọ pé babe. Ìwọ ni ọmọ yẹn dúró tì tó sọ pé babe. Ìwọ ló dúró tì tó sọ pé babe. Ìwọ ló ń pè ní babe.
1: Kí ló máa ń ṣe ẹ́
3: gan-an? Ìwọ ló ń pè ní, mo rí yín náà, ẹ̀yin méjèèjì jọ ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn náà níbi ẹgbẹ́ ká ẹ. So ìwọ ló ń bá mi tó sọ pé babe.
1: O dẹ̀ gbọ́ babe.
3: Tó sọ pé babe.
1: Lẹ́nu ìfẹ́ sírú mi. Kí ló tiẹ̀ máa ń ṣe ẹ́ gan-an?
3: Nǹkan máa ṣẹlẹ̀, máa kọ́kọ́ gbọ́dọ̀ àwọn màmá ẹ̀
1: nà. Wà á lọ bá màmá ẹ̀. Wípé kí ni? Kí ló tiẹ̀ máa ń ṣe? Kí ló máa ń ṣàwọn obìnrin yìí gan-an?

0: palẹ̀ lọ.
1: Kí ló ṣe ẹ́? Dúró ibo ló gbà lọ láti kan.
2: Nǹkan máa ṣẹlẹ̀. Ọmọ tí mo rí pẹ̀lú ẹ̀ ń sìn. Mo dẹ̀ trace ẹ̀ lọ sínú fúláàsì wọn. Kí n dẹ̀ tó débẹ̀. Mi ò dẹ̀ bá ń bẹ̀ mọ́. Bí o bá yẹ mi ò bá bà bẹ́ẹ̀ mọ́. Ó túmọ̀ sí wípé lóòótọ́ ló mọ̀ pé mo ká.
1: Kákíni. Kákíni. Bóyá ó sọ pé.
2: Ó sọ pé babe ìwọ náà bá sọ̀rọ̀ bíi pé
1: wọ́n yá. Kí ló máa ń ṣe ẹ? Ọmọ tí ò mọ kankan. Kí ló dé tó máa ń ro àwọn èrò tí ò mọ
2: nítorí báyìí?
1: Ọmọ yẹn torí pé mi rí pé ó jẹ́ ọmọ kan tó mọ̀ wé, you know. O fojú sí nkẹ́ mi rí ọ̀rẹ́ mọ láyé.
2: Kí ló ṣe mọ̀ pé
1: ọmọ yẹn ń sọ fún pé bó ṣe ń lọ sí school yìí o.
2: Àwọn ará
1: mi ti ṣe ọmọ tó máa ń kọ́ lé. Àwọn ọmọ yẹn èjì wọn èèyàn kan lè fi wọ́n sílẹ̀.
2: You
1: see, bí mo ṣe bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. No.
2: Lọ fi di babe.
1: I'm a good neighbor. O ti yẹ mi ò dẹ̀ lè fi sílẹ̀ bẹ́ẹ̀.
2: Ojú
1: mẹ́rin ló máa ń bímọ, ìgbà ojú ló máa ń tọ.
2: Nǹkan máa ń ṣẹlẹ̀ bí.
1: Kí ló ń ṣẹlẹ̀? Àbẹ̀kẹ́ ṣe
2: sí mi. Ọmọ tí mo gbọ́ kó sọ pé babe.
1: Dúró kí ni kó máa tẹ etí, kó máa
2: lẹ
1: etí mọ́gànà.
2: Kí ló tó fi sálọ? Kí ló tó fi sálọ?
1: Bó ṣe dé ni ìgbà tó dé, tó dé bíi lion. Ọmọ ọlọ́mọ á jẹ́ kò dìbọ̀ o. Kó fàyà.
2: Nǹkan wà lára ẹ̀ ni, ta ló dìbọ̀ ẹ̀? Nǹkan wà lára ẹ̀ ni. Tí kì í bá ṣe pé ẹ bọ́ ti wà lẹ́rú ẹ̀ kò yẹ kó sálọ.
1: Àbẹ̀kẹ́.
2: Kí ló ṣe sálọ?
1: Hello.
2: Kí ló irọ́ ni?
1: Fi ọkàn rẹ balẹ̀.
2: Irọ́ máa ti ẹ̀ kọ́kọ́ ṣe. Ó yá kọ́kọ́ mú fóònù ẹ fún.
1: Kí ló fẹ́ ṣẹlẹ̀ sí fóònù mi?
2: Ó yá tán, ó yá.
1: Ẹ fi fóònù ẹ pé náà.
2: Ó mú fóònù ẹ.
1: Ṣé mo fẹ́ kọ́ ẹ ni?
2: Rárá, mo kọ́kọ́ fẹ́ wo nọ́mbà ẹ̀ bí.
1: Nọ́mbà ẹ̀ fún kíni?
2: Ọ̀gbẹ́ni.
1: Nọ́mbà kíni?
2: Mo mọ nọ́mbà ẹ̀.
1: Lórí fóònù mi.
2: Bẹ́ẹ̀ni.
1: Kí ló tiẹ̀ máa ń ṣe é gan pàápàá?
2: Ó sọ bẹ́ẹ̀. Ó sọ pé babe.
1: Mo ní mi ò gbọ́ nǹkan kan kò bá mi sọ rú ẹ̀. Ọmọ tó jẹ́ pé.
2: Ó sọ bẹ́ẹ̀, ó pè bẹ́ẹ̀. Ó pè bẹ́ẹ̀.
1: Oh my God.
2: Ó pè bẹ́ẹ̀, ó dẹ̀ ti sá lọ.
1: Àchàchàchà.
2: Ó pè bẹ́ẹ̀, ó dẹ̀ ti sá lọ. Ṣé téèyàn bá ti ẹ̀fẹ́ wá ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn? Àlàní pàápàá ló ti
1: bẹ́.
2: Kí ló ṣe é?
1: Bóyá gbà tó ọmọ yẹn sọ fún mi pé òun fẹ́ go into modeling. Ni mo sọ fún mo ní no. Pé fame kọ́ léèyàn kọ́kọ́ máa ń lé kiri. Bóyá fame tó gbọ́ nìyẹn tó di tó di
2: fame. Ẹ gbọ́ ẹyin èèyàn.
1: Létí ẹ.
2: Ẹ bá gbọ́rú ọ̀rọ̀
1: bẹ́ẹ̀. Oh my God.
2: Ọmọ kékeré ọmọ inú ilé yìí. Ara àwọn ọmọ tó ń
1: pè. Irú ọmọ yẹn, ọmọ ìfẹ́ yẹn.
2: Ọmọ mi jí bọ́lá. Ó kọ́ mú kọ́ máa pe ọkọ yín ní babe. Kí lẹ rò pé ó lè
1: ṣe. Problem ni ti ìyàwó tó bá ti di pé ó fẹ́ máa bá.
2: Kí tó ja gbogbo nǹkan rú.
1: Ok.
2: 0912370 8675.
1: Wàá pariwo ọmọ ọlọ́mọ, ó dẹ̀ máa bójú ọmọ ọlọ́mọ jẹ́. Ó ní ẹ̀rọ
2: ọmọ rẹ̀ ní sọ̀rọ̀ tẹ́ fi máa bá mi sọ̀rọ̀ tó bá jẹ́ pẹ́ látòkè òkun tí mo máa ba gbogbo bíbà ìjẹ́.
1: Bàjẹ́ náà, àwọn òbí ẹ̀ gan máa bí ẹ̀ tó ń ṣe ẹ́.
2: Ó máa ba gbogbo bíbà ìjẹ́ mo gbá sí.
1: Àwọn òbí ẹ̀ máa bí ẹ̀ gan tó ń ṣe
2: ẹ́. Ó dẹ̀ sọ pé
1: èèwọ̀ dẹ̀ nìyẹn láti dúró lẹ́gbẹ̀ẹ́ ká
2: mi. Ó dẹ̀ sọ kí ló dé tó fi sá lọ.
1: Pé ọmọ níbọ̀ mi ń kí mi.
2: Kí ló dé ìgbà tí mo bá ń bẹ̀ kí ló dé tó fi sá lọ. Mo gbá tó sọ pé babe bó dẹ̀ sọ pé ìfẹ́ bó dẹ̀ ṣe wò mí. Ó dẹ̀ sá lọ.
1: Ẹ ló ẹ ká sọ jàre.
2: Ó dẹ̀ sá lọ nínú ilé tá à ń gbé.
3: Ẹ ká sọ.
1: Orúkọ yín sà láti bo. Ẹ ṣe láti dùn sọ́rọ̀ lélẹ̀ tábẹ̀ kẹ́ ń sọ ìṣá.
2: Ẹ gbọ́.
1: Kóbìnrin máa la mojú kúrò. Ẹ mo dúpẹ́ pé mo gbé tèmi dáyà. Rọra látojúbọ̀ ní kílẹ̀ rí kílẹ̀ kí ni mo.
2: Sá.
1: Sá.
3: Àánú rẹ̀ máa ṣe ní.
2: Tàbí erin mi ẹ̀kan wo mi ẹ̀kan wo mi.
3: Àbí ní pé gbàgbẹ́ yẹn lọ.
2: Mo sọ bẹ́ẹ̀ náà. Mo sọ bẹ́ẹ̀ náà.
3: Ẹ fi ọmọ yẹn o.
2: Ẹ.
1: Mo fi ẹ mo n fa bẹbẹ fẹ báyìí àbí mo gbé fáǹsì.
2: Kí lẹ sọ náà.
3: Ìdí òní tó ló ń travel yẹn tó ló ń lo travel láti fi ṣẹ́. Fún ọmọ yẹn ló lọ. Bẹ̀rù ló sùn.
2: N gbọ́.
1: Ó jẹ́ rọra kó má ní high BP. Gbogbo àwọn ilé ìkọ̀fẹ́ wọ́n fẹ́ máa bẹ̀ẹ́nu jẹ́. Kó má yẹn kẹ́rin kankan pò kọ bàánú jẹ́ fún ẹ. Sọ̀rọ̀ ni wọ́n ń sọ yẹn. Ìwọ́ ti ẹ̀mọ̀ kọ́ ọmọ yẹn ń
2: o ma bá mi sọ̀rọ̀
1: mọ́ni ọ̀la ni ọ̀la ni ọ̀la kò dá.
2: O
1: mọ̀ kọ́ ọmọ yẹn ń gbé off campus.
2: Kò dá.
1: Ẹ̀lọ́ ẹ̀ ká sọ. Kó má ní sùúrù.
4: Mẹ́ta rẹ̀ kọ́ lè jẹ́ rúru. Ìjọ oúnjẹ ó ti mọ pín jẹ.
1: Irú ọ̀rọ̀ wo nìyẹn? Kí ló ń ba pín jẹ? Ṣé dòdò tó ń dín lọmọ yẹn wọlé wá kó? Ẹjẹ́ má fàgbà yín da lérú.
2: Ẹgbó.
1: Kí ló ti ẹ̀ ṣe màmá àbèjì yìí? So ara àwọn alábòsí àdúgbò lẹ́yìn náà wà. Gbékè yìí dé. Ẹ má ba ojú ọmọ ọlọ́mọ jẹ́.
2: Àbí kò pa mí lẹ́nu ni o. Àbí kò pa mí o. abi ko pa mi eyinu
1: ko mo ku ebeyin na eyin le njuwe bi ti o ti se re nkan lo
2: nkan se bi o
1: pelu e ka san
2: nkan de o
1: ma ku o e ba yan nu je eni o mo ku
2: nkan de o
1: se nkan ko le mo be lo hello e ka san Maje gan ke ma gbelebu.
2: Ye agbelebu go wa dagan.
1: Baba o tori ya ile. Emi ati jo ajo ririn ajo abi.
2: O di meji. O di eyan meji to so gbe.
1: E se wa ma lo ti o soro ni won so yen. Kebe kebe ni won se.
2: Omo ye o de le jebe lo to ori off campus lo mo ye.
1: E ka so.
2: Ikosele.
1: Yes sir, oruko yin lati bo. E soro bi okunrin. Oji soro bi okunrin. Yes. Ta ni sabe ke tin ke yi?
2: Se mi.
3: O
2: fe pa mi.
1: Soro lo so yi.
2: O ti mo be.
1: Se mo le ri ninu le.
2: O fe pa mi o.
1: Oko etile rara te ba ni ile mo roko be
2: ah ise nu aba lo nse iwo
3: oju ore ka mo pinya ma wo ya
1: wo omo wo
2: ege wo mi
1: omo wo niye
3: o se etile
2: ah
3: ko le pa du lo pa mo ye school
2: ah
3: o ya wo e pon fe lo si je kon bi
1: ko oh my god ki lo nse ma yi na
2: se lo to so fun mi oju mi kankan ko so fun ege wo mi e ko wo mi nule kan na lajo gbe atawon obi omo yi eh inu compound kan na la wa ah
1: ki lo nse ma yi ni
3: inu compound kan lo
1: network yin o da mi o gbo yin mo sa te ba ngbo mi o gbo yin mo e se te ba ngbo mi o gbo yin mo mr oji hello
2: what nonsense
1: e ka san se mo fi ya je ni
3: adoke ji agboro ni suru
2: ah mo ti da e o
3: Alani.
1: Yes.
3: Abekeun.
2: Sir.
3: Soro do wale, arun wa lo soro lati sin. Soro do wale, o gba suru bayi. Tori ibi to ba ti, aloni ki komo yan ma to. Alani de tewo, o de tewo sile, o ni o won ma ko pe.
1: Ah.
2: Mo ko. Mo ko.
1: So, awon alabosi ti kon niseyin na.
2: Jo
1: je kun soro aye. Mo bo yin soro bi abekedakun ni suru.
2: Oro aye mi
1: fun. Olorun.
2: Ye.
1: Ewa mi so foro ara le.
2: Ewa mi so foro ara le won pe. Alani lo pa mi o.
1: Ma para e, oro kokun osukun si mo kan to se.
2: Ye.
3: Eyin o je kun to pada ye ni baje.
1: E se oruko yin sa.
2: Ejo seru ese riru eri ninu ile kan na lajo
1: pe awo lowo soro gege bi okunrin
2: ninu ile kan na lajo
1: soro bi okunrin ti won gba ye ri ndie
2: ati awon iya ati baba omo ye ninu ile kan na lajo
3: pe edo abege e wa pada gele ku ba
1: igili ninu kilomu tin sokun ki
3: mani tokun yin ba no mani tokun yin ba na ya meji legal
1: okunrin iwe mimo wo lo so be
2: Woju mi gan. Eh woju mi gan.
1: An bo wi.
2: Ki do
3: te? Eye lati tu eni su zera lani. Je ki de tu oko to ni.
1: Kene.
2: Somo yen wa ni, omo yen wa ni.
3: Nkan to je
2: ba. Omo kekere yen ni.
3: Somo to be
1: an ba se so da ti won 3 years. Ko si wa emi o mama kankan. Gbogbo awon eyan tin toju bo leyi. Eni kan na tun re. Hello, kini sele ki le fe?
3: Ah, ko le ba da ni.
1: Kele oda te fe tuntun.
3: Ko le da ni. Abike mo fe ba soro.
2: Wo wa bi o. Awon guri ti go je abi. Awon.
3: Mo fe ba soro.
2: Omo to ba so pe mo bi ji bo le ka mo to ba gba bagi.
3: Eh, ni suru le su.
1: Won ni ogbo.
3: Wọ́n náà ó jẹ́ lásán lòun fọkọ̀ jẹ àwọn yòókù òfò.
1: Ọgbọ́. Ki won se dajo boluwe ni kia kia lai mo gangan tin sele ki ran ran dan hello
2: na mo fe be
1: e ka san jere
2: ala ni
4: wo la la de so la ni ala ni oko fe
2: ai wo e ko fe
1: ta lo nje be
2: oko wo mi omo yen omo keke
1: ta lo nje be e je ma da ile iru
2: kere de omo yen se se fe ogun
1: odun ba je gan da ile iru fun
2: e omo kekere
1: Eyin le mo. Eyin le mo. Ngo. Ntan se tan bi le won kuro ni leti awon ati oko won gbe njo si niyan.
2: Won ni o.
1: Abosi ni.
2: Won ni o njere ti awo. O de
1: so. Abosi buku ni.
2: Mo je pe ti awo la ma ko eran ti fun e wa de.
1: Temi o kin ran wa le fun e to ma si fun wa
2: de. Temi ma de so fun pe tele ti awo lo fe. Temi ma de ma be.
1: Hello e ka san.
2: Abi.
4: Ko se le.
1: Yes sir.
4: Bawo ni se wa
1: pa. Mo wa pa e pele sir. Hello e ka san eti egun gboro oruko yin lati bo
2: oko mi bo le pa yan
1: Come on, over going to fashion. Ah. Let me go. Kinde ma advise.
2: Yeah.
4: Agogo. Yeah.
2: Eh.

0: lọ́pọ̀lọpọ̀ ìgbà kan tẹ bá jáde ó máa ń gbọmọ wọnú ilé.
1: Má yìí náà dá. Mo rò pé ti ẹ̀ dá. Mi mọ̀ pa alábòsí ni. Tí kí ni wá ṣe kí.
0: Tí ó
2: sáré wọlé tí ó gbé síwájú ọkọ̀ bájọ náà.
1: Èèyàn gbọ́dọ̀ fi irú yín ṣadarí ìlú ẹ̀
2: ti lù.
0: Òtọ́
2: ni lọ́jọ́ ọjọ́ kan mo ti gbá òun ká ẹ̀ ní stíìtì wa. Ẹ wo ọjọ́ àtàwọn kan lọ́jọ́ kan mo ti gbá òun ká ẹ̀ ní stíìtì wa alẹ́ dẹ̀ sí lẹ́lọ́jọ́ yẹn iná dẹ̀ wà. Ṣùgbọ́n mi ò tí tan iná nu fúláàtì wa. Bí ó kàn ṣe wọ inú compound báyìí tí mo gbọ́ báyìí mo bá tan gbogbo ná. Ẹ̀kan náà mo kàn gbọ́ gbà. Bígbà téèyàn sílẹ̀kùn ọkọ̀ tó lọ bóyá bí mo ṣe wá tan iná inú compound wa yẹn ló jẹ́ kó mọ̀ pé mo ti wà nílé. Ló wá sọ fún ìyẹn tó gbé wá yẹn pé kó máa lọ
1: ọlọ́kùnrin. Bóyá mọ́ para rẹ̀ torí bóyá.
2: Òótọ́ ni jẹ́wọ́.
1: Ẹyin ata kankan mi ò mo hate kọkùnrin máa ṣàbòsí tẹ bọ sórí Facebook àwọn tí ọrọ mi yé máa wà
2: bẹẹ. Bẹ́ẹ̀ tẹ mọ problem tí mo ní mo fẹ́ mọ̀ bó ṣe wà yìí. Àlàní èmi ni mo ní nǹkan mi o.
1: Yes.
2: Ṣé bó ṣe wá wẹ̀ iná o tún ti wá di. Public toilet
1: àbí báwo. Ó wà rọra.
2: Ẹ kàn sọ fún mi.
1: Abeke ṣe díẹ díẹ náà.
2: Ṣé wàá bọ́ra alẹ̀ náà ló ju ọmọ yẹn.
1: Ọmọ wo.
2: Ọmọ tó gbẹ bébí.
1: Ọmọ wo. Kí ló ti ẹ̀ ń ṣe ẹ gan. Lórí Facebook àwọn èèyàn wà ń bẹ̀. Adétọ́lá Balógun wọ́n ní Àlàní you will see the red eyes of Abeke today. You better quit this nonsense before it backfires. Is it a crime to be rich? Gently gently o kí làwọn sọ. Ọ̀rọ̀ gbogbo yóò nígbà tí ẹ̀ gan fi ẹ̀nà sọ̀rọ̀ kò yé mi. Mansurat Ọmọlára Fásọlá wọ́n ní bro Àlàní agbèrè ṣe báyé ọ̀tá yín jẹ báyìí
2: náà
1: òun ò tiẹ̀ kì í sí lẹ́yìn mi láyé your neighbor's child ha o ga. Àǹtí Abeke trust men at your own risk o ẹ kú ètò Ọlárẹ̀wájú Fúnkẹ́ Rashida bọ̀dá Àlàní erin
2: ní
1: ibi. Tí ẹ dàgbàdé yìí ẹ fi rin gun mọ́ ẹni wọ́n sọ yìí ẹni tí wọ́n máa sọ pé mọ́sùnkún mọ́
2: ta
1: ni ó jẹ̀bi òsàn Láríwájú Fúnkẹ́ Rashida ọmọ níbọ̀ ló ń ṣe kí ni Fisayo Onípẹ̀dé Àlàní ẹkùn original.

0: láyé. Alákò ojú sikẹ́lẹ́bẹ́ lọ tó sì nílé tẹ̀ lókè pẹ̀. Ẹ̀dá tó wọ́n bá rogún sí lọ́wọ́ tó jogun fàájì àti sekárí ni. Wọ́n gbàgbé pé bíríkì méjì ìgò kan ni o. Àbẹ́ẹ̀ mọ̀, owó tí ń bá fàájì lọ òkèrè.
1: Oní tèmi, 1,000,000 naira tó promise mi lánàá ń kọ́.
2: Bèbí mi, mo ti dílẹ̀ fún ẹ. Ẹrù re.
0: Pẹ̀lú atọ́tọ́nu mi sí ọ. 1,000,000 naira owó lẹ̀ lọ́dọ̀ Bọ̀sún King. Kí ni wọ́n fẹ́ fi ṣe bàdé fóbìnrin? Àìlákàṣe ẹsẹ̀ ìgbésí ayé rẹ o.
2: Ìgbésí ayé arí mi lọ́la ni mò ń gbé. Àsọ̀rí mi ò pé.
0: Orí rẹ pé o ló ní màrà gidi ni. Níbi tá a yẹ lajúdé. Tóní kálukú ti ń ra éka éka ilẹ̀. Dáko kọ́lé iṣẹ́. Àròyé kò sóúnjẹ lílù. Oúnjẹ wọn ni Bọ̀sún King. Lóró lébẹ̀ tí fi ń talẹ̀ léka léka. Fún gbogbo ẹni fẹ́ fi dáko. Fẹ́ fi kọ́lé iṣẹ́. Fẹ́ fi sódò ẹja sí nǹkan ọ̀sìn. Bẹ̀rẹ̀ látorí plot plot. 1,000 acres, 2,000 acres, 3,000 acres, 4,000 acres, 5,000 acres, 6,000 acres, 7,000 acres, 8,000 acres, 10,000 acres ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lóní lujì lóní lẹ̀ sí káríkárí. Ẹ̀wẹ̀ bọ́ọ̀lẹ̀ bọ́ọ̀talẹ̀ bọ́ọ̀lẹ̀ talẹ̀. Kàṣun wọn ní Chris Bob Building, Mobi Bus Store, Odo Ọ̀nà Àpáta Ìbàdàn. Telephone 070-6281-7806 tàbí 070-7103-6974. Kàṣí Bọ̀sún King kò dọ̀nilẹ̀ bọ̀nilẹ̀ jaburata.

0: lásìkò yóò gbogbo èèyàn ti ń gbọ́ wa mo kí yín kàbọ̀ sórí ètò yìí ètò wa ètò Bosu King Properties Quarter Hour tó aláṣẹ àti olùdásílẹ̀ iléeṣẹ́ yìí ti wà nínú kun pẹ̀lú mi akọ àmójúbà wọn Bosu King ẹ kí mi gbọ́ ọmọ Nàìjíríà tó fẹ́ gbọ́ yín.
1: Ẹ kú lẹ́mọ̀ gbọ́ Nàìjíríà ẹ̀kújọ́ mẹ́ta o ọkàn ó balẹ̀ o lákọ̀ọ́kọ́ akọ̀kọ́ dúpẹ́ lọ́rùn tó dá ayé àti ọ̀run kìnnú ẹ̀ yá júdà bàtí ò jáde ní agbésẹ̀ ayérópa àní padà ṣùgbọ́n aráàánú gbà bàtí ò jẹ́ akókò òjijì ọlọ́run ògo ni fún ọ ọlọ́run tó gbá fáráhùn wọlé togun tó gan ọlọ́run ògo ni fún ọ kò láàtọ̀ rẹ̀ di ọlọ́run ajú dávidi ọlọ́run gbá wọlé ọlọ́run ògo ni fún ọ bàtí ò gbá kóra wọlé ọlọ́run ògo ni fún ọ bàtí ò fàánú gbé mi ọlọ́run ògo ni fún ọ mo dúpẹ́ ọlọ́run ò ṣe o orúkọ tèmi tẹ̀ ń gbọ́ ẹni láti bọ̀sùn taiwo ọba wálé aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Bosun King Property táàmù ní bọ̀sùn táàmù sí bọ̀sùn ọba igwe wa tí ń talẹ̀ tómi bàrẹ̀ tómi gbogbo Nàìjíríà ti
0: títí ọba gbogbo àwọn tí ń talẹ̀
1: ọlọ́run ògo ni fún
0: ọ
1: ọlọ́run ògo ni fún ọ ọlọ́run ògo ni fún ọ.
0: Bosun ọba ó tọ́jọ́ méjì ó tọ́jọ́ mẹ́ta aráàlú fẹ́ mọ ibo nílẹ̀ kù sí ibo nílẹ̀ wà.
1: Kò sí ilẹ̀ ò lè tàn ilẹ̀ ò lè tàn
0: lọ́wọ́
1: tàbá ń sọ̀rọ̀ nípa ilẹ̀ òbítíbi tilẹ̀ lèmi ń tà ilẹ̀ tó gbé ìbàdàn mi èmi ó tún talẹ̀ fáwọn tí ó tún lẹ̀ tà ni ẹ̀ tó bá tún fẹ́ ṣe ẹ́stéètì mi ó tún lẹ̀ tà fún ìtàlẹ̀ fún ma tàlẹ̀ fún wa tún tún lẹ̀ tà ni.
0: Mo tó fẹ́ ṣe ẹ́stéètì òun wá ralẹ̀ lọ́wọ́ yìí torí ilẹ̀ ti ń gbélẹ̀ mi wà lọ́wọ́.
1: Bẹ́ẹ̀ni lákọ̀ọ́kọ́ mo nílẹ̀ òkò lọ́wọ́ mo nílẹ̀ tó fi ń kọ́lé lọ́wọ́ mo nílẹ̀ tó fi ń ṣe ẹ́stéètì lọ́wọ́ kákọ́ sọ̀rọ̀ ń palẹ̀ oko tó bí Nàìjíríà ṣe rí ń sìn àwọn èèyàn nídìí àti dáko láti back Nàìjíríà up ẹ o kí gbogbo nǹkan lè dẹ gbogbo èèyàn ní.
0: Iṣẹ́ àgbà padà sókè
1: bẹ́ẹ̀ni tàbá ni wọ́n sọ̀rọ̀ nípa éka sọ̀rọ̀ pa éka èmi nìkan náà mo ń polówó éka ju gbogbo Nàìjíríà torí pé mo mọ̀ ń pa éka ilẹ̀ oko ọlọ́run fi rọ̀ mí lọ́rùn tó pọ̀ so máa gbọ́ látorí torí àwọn tí ò ní nkankan táwọn kọ́pàsì mi tó ṣẹ̀ṣẹ̀ jáde tán fẹ́ ṣe fáàmù ni wọ́n fẹ́ ṣe kankan ni aláṣẹ kọ́kọ́ ṣe kíni nǹkan kékeré ti sí wọn a bá sọ̀rọ̀ nípa ilẹ̀ 1 acre.
0: Éka kan.
1: 5 acres.
0: Éka márùn-ún.
1: 10 acres.
0: Éka mẹ́wàá.
1: 100 acres lójú kan. Bàbá ń sọ̀rọ̀
0: Bàbá ọba díẹ̀ díẹ̀
1: mọ ẹsẹ̀ bẹ̀rẹ̀ ní
0: ìtìlẹ̀
1: lóde yìí ó tẹ̀ iyún àmúṣeré ni ẹ mọ̀ wá gbọ́ 1000 acre lójú kan 500 acre náà wà lójú kan o mo ní 5000 acre lójú kan mo ní 7000 acre lójú kan
0: ti lọ hectares
1: bẹ́ẹ̀ni mo ní 10000 acre lójú kan bẹ́ẹ̀ni mo ní 15000 acre lójú kan tí Oyo State Ogun gan Ogun Ọ̀sun lè fara pọ́n tó àwọn gọ́ọ̀mẹ̀ntì àwọn gọ́ọ̀lẹ̀ tó lè fi ran àwọn èèyàn lọ́wọ́ pé kó máa dáko lọ kébí máa pa wá Nàìjíríà mo ní 20000 acre lójú kan ẹ bá sọ̀rọ̀ pé éka ọlọ́run fi ràn mí ni mo ní éka lọ́wọ́ ilẹ̀ tó rà tó ní rídàmù bẹ́ẹ̀ láéláé Bosun ọba ní talẹ̀ ti ń ta éka lẹ̀ tó gbé ilẹ̀ mi Bosun ọba ni.
0: Kábíyèsí tá a bá sọ̀rọ̀ Bosun ọba okọ̀ ńlá ni tá a bá sọ̀rọ̀ nípa ilẹ̀ tàbí ilé gbẹ̀mí ẹ̀sọ́ ò sì fún Bosun Kings lórí ọ̀rọ̀ ilẹ̀ ni sà 100 acre lójú kan 1000 acre lójú kan ní gbogbo gbogbo ni ká fojú sí pé àwọn ilẹ̀ yìí wà.
1: Kí n tó kọ́kọ́ bọ́ sórí iyùn òjò ti ń pagún bọ̀ ọjọ́ ti pẹ́ mo ti wà lórí ẹ̀dùn nísinsìnyí ó ti ń súnmọ́ ogún ọdún bọ̀ báyìí èmi làkọ́kọ́ èèyàn tí wọ́n kọ́ polórí ẹ̀dùn ní gbogbo Nàìjíríà tí mo ń talẹ̀ láyé àwọn bọ̀dá mi ó sì wà láyé wọn sì ní ikú báyìí àwọn lálọ́mí àwọn bóyìíga làwà èmi làkọ́kọ́ gbogbo Nàìjíríà gbogbo yàtọ̀ fi dẹ́kun dé gbogbo Nàìjíríà tèmi ni mo talẹ̀ tí mo ń talẹ̀ lórí rédíò so tó bá sọ̀rọ̀ ibi sílẹ̀ wá wà ní gbogbo kò síbi tí mi ò nílẹ̀ sí mo nílẹ̀ lọ́ṣọ́gbó mo nílẹ̀ ńlọrin mo nílẹ̀ Mbakatari mo nílẹ̀ Labẹ́kuta mo nílẹ̀ ni mo nílẹ̀ Ṣàgámù mo nílẹ̀ Lẹ́pẹ̀ mo nílẹ̀ Ṣákí mo nílẹ̀ Ṣẹ́yìn mo nílẹ̀ ní Ìbàràpá mo nílẹ̀ Lẹ́ṣà mo nílẹ̀ Nífẹ̀ mo nílẹ̀ Lẹ́kìtì gbogbo ni mo ní nílẹ̀ sí mo sọ bá sọ pa ayékalẹ̀ kò síbi tí ì nílẹ̀ sí.
0: ẹja wo báyìí àkókò tá a wà yìí sì ń àkókò tí wọn kálukú fẹ padà sóko lọ sọgbìn ni àwọn ilẹ̀ ọgbìn oko wọ̀nyí bàbá àwọn ilẹ̀ oko farmland.
1: Olú ni mo ń dárúkọ yìí ilẹ̀ ń bẹ́ Ṣákí ilẹ̀ ń bẹ́ Ṣẹ́yìn tí Ṣẹ́yìn kò ṣe kó Abẹ́òkúta máa fọ́ lálẹ́ ìfọ́ Abẹ́òkúta ni bó o fẹ́ 10000 acre Abẹ́òkúta máa mú jáde wá fún ẹ bó o fẹ́ 10000 acre ni o ní Ọ̀sun State máa mú wá fún ẹ so ní Ìbàdàn mo nílẹ̀ káàkiri gbogbo ibikíbi ní gbogbo oníbikíbi ní gbogbo ilẹ̀ Yorùbá.
0: Àǹfààní àwọn tó ń gbọ́ wa ṣé ẹjẹ̀ ń bèrè lórúkọ wọn àti òun ojú báyìí sí èsì pé yóò lo òkè gágaga.
1: Bàbá àmọ̀ bí Nàìjíríà rí bákan bọ̀ láwá tó gbowó lé nǹkan náà ó tún lé àwọn èèyàn sẹ́yìn bí bó bá bọ́ àá ṣe lówó pọ̀ fún ọ náà.

0: 0506.
1: Jẹ́mọ́ sọ̀rọ̀ nípa ilẹ̀ oko. Torí bí Nàìjíríà ṣe rí ní sẹ́lá gbẹ́ má bínú o. Ẹ̀lú mi mọ̀ bẹ̀rù pé fọkàn balẹ̀ ilẹ̀ tó bá ti fún ọ. O bá bẹ́ẹ̀ ni bí o ní bá. Tó bá ń sọ̀rọ̀ láti bí díẹ̀ pẹ́. Dé Èkó, Badagry, mo nílẹ̀ oko ń bẹ̀. Obìnrin nílẹ̀ oko tí mo gbọ́lẹ̀ Yorùbá pátápátá.

0: ṣe ní nkwe. Káàṣe ẹlẹ́yinjú àdùn ti a.
1: Ọmọ má lọ fà tí káàṣe bá ti ṣàdéhùn.
0: O máa sẹ́ẹ̀tì yẹn. Ìlú di ṣe
2: yìnbọn kan so, ẹbí mọ́ ní kí n yà ló ṣe wọn.
1: Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year
3: cashball
1: tínú oṣù kẹfà yìí. Ogbó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà
0: 50 million naira
1: ni àwọn olóríire tó lé ní ọgọ́ta tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀.
0: Gbé bọ́dì ẹ̀.
1: Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan pẹ̀lú ṣẹkẹ̀dúgbẹ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM *347*1004#. Lórí Lágelú FM *347*1004#2#. Tàbí lórí website

ọmọ akọrin ètò travel with the twins ni ẹ mọ ń gbọ́ o pẹ̀lú táyélolú àtọmọ kẹ́hìndé ọmọ ogun tó yẹ ìbàdàn nílé olúyọlé ọmọ fi tó o ṣeun ẹbọ ọmọ balógun ọdẹrin lọ nílẹ̀ ìbàdàn oyin ladùn lórí ètò travel with the twins àkọ́kọ́ ọrú ẹ̀ nílùú adúláwọ̀ níbi tá a ti ń sọ̀rọ̀ travel and tourism where hospitality meet culture ni pẹ̀lú most famous swiss nínú african tourism ẹ jẹ́ ká wá rìnrìn àjò káàkiri ayé ká wá gbọ́ nípa ìrìn àjò àjọṣepọ̀ àṣà àti ìtàn wa ètò yìí ló jẹ́ mọ́ 5 A's tó ń bẹ nínú travel essential láti orí accommodation tó fi dá accessibility attributes activities at attractions tó wà nínú tourism pátápátá ẹ mọ̀ bọ̀ wá darapọ̀ pẹ̀lú àwọn atọ́kùn yín ambassador taiwo àti kẹ́hìndé ọmọ ogun tó yẹ the most famous twins in african tourism nù a ní ẹ mọ̀ lọ síbi kankan ẹ mọ̀ yín kú ò níbẹ̀ rárá ẹ mọ̀ gbọ́ wọn travel with the twins èmi ọmọ yín olólùfẹ́ yín àìkẹ́ àkẹ́wì ní ń ké tantan.

0: Ọlọ́run ìgbà Ọlọ́run aṣẹ̀dá ayé ọba tó jẹ́ òun ni ọba lánàá lónìí òun náà ni ọba títí ayé àìnípẹ̀kun adúpẹ́ pé ọkùn lọ́wọ́ Ọlọ́run ọba lárùràpí oṣù kẹfà rèé June 2026 ó wu ọlá Ọlọ́run ọba náà ló dá wa sí ti ilé àtàwárá gbogbo wa náà lájọ wà láyọ̀ àtàláfíà kò jẹ́ kí rúdurùdu kó dé bá wa ogun ní forúkọ rẹ lókè lọ́run oṣù June oṣù tó pàtàkì ni mo wò dáadáa roman kíní wọ́n ní fáwọn obìnrin àti ìdílé wọ́n ní oṣù June jẹ́ oṣù tó jẹ́ pé ó jẹ́ favorable month for weddings ni wọ́n pè é mo fi lè kí gbogbo wa káàbọ̀ sí oṣù June mo kí n káàbọ̀ sí travel with the twins ní kànnì ti lágbelú 96.7 fm ilé funfun báláwo nífẹ̀lẹ̀lẹ̀ nílùú ìbàdàn òkè gájò orúkọ mi ni kẹ́hìndé ọ̀ládélé ògùntóyè mo kí n káàbọ̀ sórí ètò.
1: Yes, this is to welcome you to yet another special edition of Travel with the Twins with the most famous twins in African tourism. Our Moino ni Lori Ekoni Lagere 96.7 FM. On behalf of the executive producer of this program, Tunde Omolawo, Kebugi Loga Tiwa ni apa bi Bosola Yede Lumaba Ate Pepe. Bingi Ola Iwola Oyato Ate Iwano Oluwa Ambi Pelu Aloni. Aki Inka San Eku Dede Asiko Ibugu Ite Timbo Alore Kon Alaga Ti Alashe Ikoni Iba Ami Adebayo Akonde. This is the only broadcasting station broadcasting from the palace right in
2: Benny.
1: The palace of Obadebayo Akonde
2: Kabiesio
1: Kabiesio Ekeri Olubadan Tile Ibadan Alagbara Ọlọrun Egbo Yedele Agbara Eledua Taiwo Yedele Ogbuntoyin loruko mo nki yin kasan ku dede asiko yi adeku tojo yi to nro wo ni Agbara Ọlọrun yo tu alara gbogbo erongba okan wa na lo lohun de wa mu se ninu osu tutun ta wa yi June yi Agbara Ọlọrun ire ayo yo wa sinu ile gbogbo pe gẹgẹ bi orilede adura kan na la ngba lowo lowo bayi apoju awa ta wa ni ipinle Oyo ti wa nbi angbadura pe kọlọrun ba wa si awon mo wa sile lagbara Eledua
2: kari mo layo atalafia
1: laarin ose yi lagbara Ọlọrun titi ola botun la
2: iru ayo
1: lagbara Ọlọrun agbo lagbara Ọlọrun
2: pe ati won lagbara Ọlọrun
1: bi gbogbo jun se nro na lo kan wa pelu awon mo yen awon kekeke ton ti mo kankan laye Ọlọrun de ba wa dagba pada sori le Nigeria ti eto abo yo muna dopo awon to de je pe okan buruku nana ni Ọlọrun ba wa won lokan
2: amen
1: Ọlọrun ba tutu se Ọlọrun e ka bo sori eto eto in travel with the twins le kan se Taiwo Yedele Ogunto ile oruko mi
2: yes alejo wa ti wa pelu wa ninu kulu fun ti oni kila wa tun ma gbeyewo na ni nipa irin ajo na la ma tun soro le lori fun ti ose yi fun ti oni fun ti osu tutun fun ti osu todun ti da si meji bayi alejo wa te ko n se alejo lori eto yi tori pe elekeji ti won darapo mo wa rere lori eto o ti pinle ni odun kan ta ti gba won laye ta ti pe won wa sori eto fun Travel with the Twins ekeku ti mo gege bi isewa eje ka lo karoyin iroyin travels ta ba pada de e ma gbo lenu alejo wa won ti gunle won ti wa pelu wa won ti wa laarin awon peji adupe lowo Ọlọrun openness

0: 107.
1: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣẹ̀dá mọ́ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
0: S-E-L-A-R-R-I-E. Sálárì.
1: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
2: T-U-R-M-E-R-I-C turmeric.
1: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
3: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
4: Lagelu apata maja pato jamakuta Lagelu FM akaba faratile faratile agun badu po makamuso Lagelu FM kakaki ile shagun safefe tin farere idunu fun gbogbo loja to nta imule ogungun ni so wonya wonya secret midungbe owo fun gbogbo en to loye to damo se beyin na ngbo se ben rise re ni gboro afa iba won do wo ko lai roguru kawo ma doubt e Lagelu FM 97 gbagbo gbaju gbaja gbagi oko won ti gba yera bata nle yi lawujo le se to npun safefe to mo ja se ku lo oja ti o ta gbera nle darapo ko ja wa gbogbo ara Lagelu FM 97 iki walahi alubarika olu oja nbe kerin ope ke
5: Bàbá Ìgbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
6: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà ni ìgbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ Bàbá Ìgbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédéé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kẹsẹ̀ kan.

0: kọ ẹ.
1: Káṣe ẹlẹ́yin jọ àánú ti a.
0: Ọmọ má lọ fà tí káṣe bá ti ṣàdéhùn o máa sẹ́ẹ̀tì yẹn. Ìlú di ṣéǹjì
2: ọkàn so ẹgbẹ́ mọ́ ní kẹ́ńjà ló ṣe wọ́.
0: Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year casport tinú oṣù kẹfà yìí. Ogbó tó lé ní 1,000,000 naira 50,000,000 naira ni àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀.
1: Gbé bọ́dì ẹ̀.
0: Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM *347*1004#. Lórí Lágelú FM *347*1004#2#. Tàbí lórí website wa.

0: Tashie. Dije que quiere un lala.
1: Èmi ọmọ yín náà ni o, Jolly Johnny. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
2: S-E-L-E-R-R-I-E. Sálárì.
1: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sípẹ́ẹ̀lì tùmẹ́ríkì.
3: T-U-R-M.

Agbarijọpọ ẹgbẹ́ àwọn olùkọ́ nílẹ̀ yìí àgbọn ti ìpínlẹ̀ Ọ̀yọ́ NUT ni wọ́n ti gùn lé ìyanṣẹ́lódì ọlọ́gbọ̀n gangan tó ń ti ìwọ́de alágbára bẹ̀rẹ̀ lọ́jọ́ ajé Monday ti ṣe ọjọ́ kìíní oṣù kẹfà ọdún tá a wà yìí nínú ọ̀rọ̀ rẹ̀ ẹni tí í ṣe alága fún ẹgbẹ́ olùkọ́ ọ̀hún Comrade Hasan Fatai ló fi ọ̀rọ̀ yìí léde Fatai tẹ̀wájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ìwọ́de alágbára ọ̀hún òun náà ni àwọn gùn lé látàrí bí àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe wà ní àkàtà àwọn ajínigbé di àkókò yìí ó tẹ̀wájú wípé ẹgbẹ́ ọ̀hún ó ní àwọn ti ń kọ́yà sókè tí ìbẹ̀rùbojo sì ti mú àwọn olùkọ́ àwọn òbí tó ń ti àwọn akẹ́kọ̀ọ́ pẹ̀lú bí ọ̀rọ̀ ètò ààbò bó ṣe dé dúró ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀wẹ̀ ẹni tí í ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́jọ́ ìsinmi Sunday ló ti pàláṣẹ kí wọ́n lọ rí gba àwọn ọdẹ awọ́gbó eléètò tó ẹgbẹ̀rún kan níye kí wọ́n lè rí sí bí wọ́n ṣe gba àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ mulẹ̀ wàyí o àgbáríjọpọ̀ ẹgbẹ́ olùkọ́ NUT ni wọ́n ti ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn gùn lé ìyanṣẹ́lódì alágbára náà láti pe àkíyèsí ìjọba kí wọ́n sì lè ba rọ̀ wọ́n kí wọ́n gbé ìgbésẹ̀ akin láti gba àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ ọ̀hún sílẹ̀ lọ́wọ́

ẹgbẹ́ kan ti ń rí sí mímọ jẹ oúnjẹ tó péye lágbọn ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ ìyẹn waspen ìyẹn ni wọ́n ti kéde yányayányà wípé àìmọ jẹ oúnjẹ tó se ara lóore òun náà ni ìpèníjà kan gbòógì léyìí tí jẹ́ kí àwọn aláìsàn tètè mọ gbádùn lórílẹ̀‐èdè nàìjíríà ààrẹ ẹgbẹ́ ọ̀hún dókítà teresa pons ló fi ọ̀rọ̀ yìí léde nínú ìpàdé alágbára torí ayélujára ẹlẹ́ẹ̀karùn-ún rẹ̀ eléyìí tí ẹgbẹ́ ọ̀hún ṣe tí ó sì báwọn oníròyìn sọ̀rọ̀ pons ṣàlàyé ọ̀rọ̀ wípé àìjẹ oúnjẹ tó sara lóore òun náà ni ìpèníjà kan gbòógì eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n fi ojú rẹ̀ wòran ó fi àìdùnnú ọkàn rẹ̀ hàn pé ọ̀pọ̀lọpọ̀ àwọn aláìsàn eléyìí tí wọ́n tó 80-95% níye òun náà ni wọn kì í tètè ní àlàáfíà láwọn ilé ìwòsàn ìjọba nílẹ̀ yìí látàrí àìjẹ oúnjẹ tó sara lóore wọ́n ti wá fi àsìkò ọ̀hún ké sí ìjọba ní òkè láàrin àti ní ẹsẹ̀ kùkú láti gbé ìgbésẹ̀ akin kí àwọn èèyàn kan lè mọ

Àwọn olùdarí ilé ìwòsàn ìjọba àpapọ̀ ilé tí ń bẹ nílùú Daura òun náà ni wọ́n ti fi ọ̀rọ̀ léde wípé àwọn ti ní kí dókítà onímọ̀-ìṣègùn òyìnbó kan kọ́ lọ rí rọkúnlé fódìdí oṣù mẹ́ta lẹ́yìn tí wọ́n ti fi ẹ̀sùn kàn án wípé kò jígìrì sí ojúṣe rẹ̀ láàkó ilé tí wọ́n gbé aláìsàn kan dé sílé ìwòsàn náà èyí tí wọ́n gbé wá láti ilé ìwòsàn míì tó sì fi fà á tí aláwòsàn ọ̀hún aláìsàn náà tó fi gbẹ́mìí mì ẹni tí í ṣe ọ̀gá àgbà ní ilé ìwòsàn ọ̀hún dókítà Umar Farouk ló fi ọ̀rọ̀ yìí léde wípé ilé ìwòsàn náà ni wọ́n gbé ìgbésẹ̀ akin ọ̀hún lẹ́yìn tí àwọn mọ̀lẹ́bí ẹni tó jáláìsí náà tí wọ́n ti lọ rí gbé oníṣẹ́ dìde látọwọ́ ẹni tí í ṣe agbẹjọ́rò wọn Farouk Usa pàtẹnujẹ́wọ̀ ọ̀rọ̀ wípé aláìsàn náà ó ni wọ́n gbé wá láti ilé ìwòsàn ti iléeṣẹ́ ọmọ ológun eléyìí ti ń bẹ nílùú Daura ní ọjọ́ 17 oṣù kẹrin ọdún tá a wà yìí lẹ́yìn tí wọ́n ní ẹ̀jẹ̀ tí wọ́n fi sí lára nílé ìwòsàn ọ̀hún náà ló gba òdì lára rẹ̀ nínú ọ̀rọ̀ eléyìí tó fi léde wọn ni dókítà onímọ̀-ìṣègùn òyìnbó eléyìí ti ń bẹ lẹ́nu sí ọ̀hún òun ló ti gbà wípé òun ò ṣe bó ti tó àti bó ti yẹ lákò ilé ìtàn gbé aláìsàn náà dé tí wọ́n sì gbé lọ sí ibi tí wọ́n ti mọ́ tọ́jú àwọn èèyàn ní pàjáwìrì.

ìròyìn àgbáyé ọ̀hún kò ní jù báyìí lọ nírọ̀lẹ́ tòní àmọ́ ká tó mọ lọ ẹgbọ́ kókó tó sì yọ nínú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i. Àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn olùkọ́ nílẹ̀ yìí agbọ̀n ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì ọlọ́gbọ̀n gàdà lẹ́yìn tí wọ́n ti palẹ̀ àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ mọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Alákòóso fólùlùlẹ̀wà ìlú Àbújá Yẹsan Wike ló ti tọrọ àforíjì fún bí àwọn màálù ṣe ń ròdò kiri ní ojú òpópónà nílùú Àbújá tó sì ní kí wọ́n di gbogbo ẹ̀bí náà ru òun. Àwọn aláìsàn márùn ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti gba ìmúláradá kúrò lọ́wọ́ àìsàn ẹ̀bólà nílẹ̀ olómìnira Congo. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù lóbìnrin ti orílẹ̀-èdè Nàìjíríà tí ọjọ́ orí wọn bẹ̀ lábẹ́ ọdún 17 ni wọ́n ṣe tán láti mú nǹkan lẹ̀ pẹ̀lú ojúgbà wọn láti ilẹ̀ olómìnira Benin láti mọ ta ni yóò lọ rí kópa nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé àwọn obìnrin tí ọjọ́ orí wọn bẹ̀ lábẹ́ ọdún 17 tọdún 2026. Fún àwọn ìròyìn yìí àti ìròyìn míì sọ́wọ́ wájú ẹ kàn sí wa lójú ọ̀pọ̀ ìtàkùn àgbáyé wa pẹ̀lú www.lagilufm.com. ẹ lè fẹ́ hàn sí wa lójú ọ̀pọ̀ X wa pẹ̀lú Lagilu FM 967. Ẹ tún lè bá wa dọ̀rẹ́ lójú ọ̀pọ̀ Facebook wa pẹ̀lú Lagilu FM 96.7. Túnde Ọláwúwo olóòtú ìròyìn yìí pẹ̀lú ìrànlọ́wọ́ Chinwe Churchill, Abídèmí Àkàndé lóníròyìn yẹn ṣe wọn tẹ́ ń gbọ́ wa. Ẹ mọ yìí kúrò ń bẹ̀ ètò sóògùnmọ́ pẹ̀lú Káyọ̀dé Adéọ̀sùn ní mọ̀bàlẹ̀ sórí agbègbè. Ẹ kú kalẹ̀.

ṣọ́ọ̀bù mọ́ lẹ́tọ̀ yìí ṣọ́ọ̀bù mọ́ ní tilé toko. Ètò tá a ti ń kẹ́kọ̀ọ́. Ètò tá a fi ń kọ́gbọ́n. Ètò tá a fi ń sọ̀rọ̀ tó jẹ mọ́ àṣà àti ṣe. Nílẹ̀ Yorùbá. Àwọn nǹkan tẹ́ ẹ mọ̀ tẹ́lẹ̀ tẹ́yìn rò pé ẹ mọ̀ orí ètò ilé ti máa gbọ́. Nígbà tá a bá ń pòwe bó ti wà ní líìkì bẹ́ẹ̀ ní bẹ́. Ní gbàǹjà kìí ṣe gbàǹjà. Orí ètò yìí láti ṣàlàyé fún yín pé bó ti wà ní líìkì bẹ́ẹ̀ ní bẹ ní gbangba. Téèyàn bá líìkì mọ́ bìkan bígbà téèyàn sápamọ́ sí kọ̀rọ̀. Tó bá bọ́ sí gbangba ìyàtọ̀ ń bẹ nínú rẹ̀. Bó ti wà ní líìkì bẹ́ẹ̀ ní bẹ ní gbangba. Tó sápamọ́ náà ń gbò bá bọ́ gbangba náà.

wọ́n ń kọ ètò yìí látòrí àmójú ẹ̀rọ fún sàtàwà ẹ̀. Olóyè alàgbàbọ̀sùn aláyàndé obìlọ́ba àjàyí ń bẹ pẹ̀lú mi arẹ́gbẹ́ gbogbo White House. Ọmọ wọn ní ìfẹ́ dàpọ̀ ẹlòmíì mọ̀ pé amúlòkọ ní ìfẹ́ dàpọ̀ wá o. Sọ́rí olámú London ni amúlòkọ inú ọ̀nà bíi gẹ̀rẹ́gẹ̀rẹ́ báyìí. Ọlámilékan láwo ń bẹ pẹ̀lú mi irúnmọ̀lẹ̀ tí ń jórúkọ pẹ̀lú ọ̀gá bàbá oníbèrè Adéọ̀sùn Káyọ̀dé lorúkọ tèmi. New Vision náà ni ọmọ yín pàdé yín èèyàn yín gangan ọkọ ìyàwó ẹ̀. Ọlọ́run ní sọ mi. Olúwa lọ́wọ́ rẹ ni mo fi ẹ̀mí mi lé. Ṣó o bù mọ́lẹ̀ tó yìí? Mo kí gbogbo ẹ̀yin ikọ̀ àti ìríjú gbogbo olólùfẹ́ ẹ̀yin àáfà ẹ̀yin pásítọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbàdúrà fún wa ní ìkànnì yìí. Lórúkọ Olúwa àdúrà yóò mọ gbà ó. Orílẹ̀-èdè tá a wà yìí yóò padà di orílẹ̀-èdè tá a mọ fi ṣògo. Mo gbàgbọ́ pé gbogbo àwọn olùkọ́ àti àwọn ọmọ tó wà ní àhámọ́ wọn ò ní ìtúsílẹ̀. Mo sì gbàgbọ́ pé Ọlọ́run tó gbé Splash FM ká White House, Ọlọ́run tó tún fi Lágélú FM tí rédíò lè pọ̀ nítòótọ́ kò sí rédíò tó lọ́ba. Arúgbó ọjọ́ tó fún wa ní ọba ní ìkànnì yìí kábíyèsí o. Ọba mi kábíyèsí ọba ọlọ́lá jùlọ Muritala Kàndé kábíyèsí bàbá. Àwọn ọmọ yìí ò rí ìtúsílẹ̀. Abiamọ ẹ ní fojú sunkún ọmọ o. Ìwọ́de àti ìgbélé tó bẹ̀ lónìí Ọlọ́run ní yóò pẹ́ tí e parí. Ẹjẹ́ wọn lọ sórí ti káàṣì ẹ̀ báyìí. Ẹ̀yin dẹ̀ ń fún wa lẹ́bùn lórí ètò akínyìn akínyìn.

pàpàlà ṣe tòtò ni. Ṣùgbọ́n mo ń lọ sórí ti káṣíẹ̀. Káṣíẹ̀ ti gbọ̀nà ara yọ. Mid-year jackpot. Tẹ́ ẹ bá ti ń ta láti June 1. Ẹ tún ní ìrètí kí June tó parí, bóyá yìí gan lẹ́ jẹ mílíọ̀nù. Tẹ ẹ̀dùn mi ń jọ tí máa yẹn jẹ àgbò. Àbẹ́ tó jẹ 1 million tó ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ló ń kọ́. O sọnu o lè rí èso ń bẹ̀ báyìí. *347*1004*2#. Bó o bá fẹ́ lò ìwọ kan tẹ́ ẹ gbọ́ tuntun tẹ́ gbọ́rí lẹ́nu mi báyìí. Lọ bẹ̀ báyìí. Jẹun fún èèyàn mẹ́wàá sí ogún láàyè ó yẹ tẹ́ ẹ gbọ́. Mo fẹ́ kọ yín ní ọ̀nà ọ̀nà ẹ̀bùrú. Tẹ́ẹ̀fi lè ta káṣẹ̀ tẹ́ẹ̀fi lè jẹ. Ẹ gbọ́ dáadáa ẹ mú fóònù yín ṣẹ̀ tí mo lọ́wọ́. Ẹ gbọ́ nǹkan tẹ́ ẹ máa tẹ̀ *347*1004#. Ẹ̀yẹn send ẹ̀ báhùn. Ẹ bá ti send ó ti gbé radio station mẹ́ta wá. 1 Splash FM Ibadan. 2 Lagelu FM. 3 Splash FM Abeokuta. Oye, click sorry 2.

Abi USSD *347*1004*2#. Bẹ́ẹ̀ lo yẹn náà, ó dẹ̀ ń lọ. Èyàn sẹ́ndì ẹ tẹ̀lé pápápá. Jẹ́ rí èyàn tó máa jẹ́ kí n tó yí. Látòní lọ, ẹ tún nírètí títí dìparí oṣù yìí fún mid-year jackpot. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ tó ń fún alẹ́bùn lórí ètò yìí. Mú ìwà mẹ́kẹ́ ìfàlọ́wọ̀ ládẹ́jọ́ ẹ ṣé o. Anthony Bodunrin, Anthony B, ẹ ṣé. Abiola Yari Yari, Bàbá Àlùbáríkà, ẹ ṣé o. Wálé Ṣọ̀tẹ̀, Aṣọ̀tẹ̀ Márùwá, gbogbo Dallas ní Texas, Bàbá ẹ ṣé. Nasruddin Bello Akinyo, iléeṣẹ́ Kemolab ẹ mọ̀ ṣe. Kemolab Store ti ń bẹ ní Òkè Àdó. Ẹ nílùú wàhálà. Gbogbo ń pata la kí. Àlólódì ẹnìkan bẹ́yìn náà bá dẹ̀ fẹ́ fún alẹ́bùn lórí ètò yìí. Ẹ̀yìn ẹ̀ pè wá, àwa yọjú sí iléeṣẹ́ yín. Fisher First Farm, thank you very much. Oyana 0912370875 number to wọ bí gangan nìyẹn 0912370875. Hello. Hello. Hello. Hello.

0: 0912370675. Ẹyin tẹ bu mọ tẹ gbe de ni ke pe wa o. Hello. Ta lo wa nbe o? Won lo ti won na. Hello. Hello. Emi ngba yin o. Hello. Won gbọ. Hello.
1: Musa Adeoye Latolon Sogun.
0: Musa Adeoye Latolon Sogun.
1: Bẹ́ẹ̀ni
0: baba. Baba n bo lọdọ yin lọlọrun sogo.
1: Da.
0: Nibo ni ọdọ yin ni Ọlọrun sogo.
1: Mo kore.
0: Emi na pore. Mo se ni mo Ọlọrun sogo. Te ya legbe bridge yin wa mo kore.
1: Na
0: na. Ebe yin church nla yen le ngbe.
1: Eyin church nla yen na ni.
0: Eh mo mo ọdọ yin gan.
1: Ah, adi aso.
0: Ah.
1: Agbawo
0: ni yin. Ah, e ya nbi titi eleruku kan bayi.
1: Ah.
0: Odo yin gan, a tun le lo gba bi ile epo salewo odo yin.
1: Bẹ ni.
0: Yes, sir, baba se be kimi na ni abẹ fe mu bere.
1: O fe mu bere jebun yin.
0: Be be jebun.
1: Bẹ.
0: Oya.
1: Ibere kini. Bẹ.
2: Ibere kini. Ibere kini lo bayi. Won ni eda ti yo se bi Olorun o si. Koda awon alawo funfun ati onimo science won gbianju ni. Won o to be ko won ba Olorun fi gagbaga. Won ni awon eya ara kan wa, awon eya ara wa kan wa to je pe lojojumo ni idagbasoke n ba won. Awon kan wa to je pe tan ba dagba de bi kan, wa tun ma se ri bo wale. Se wa pelu mi sir.
1: Awon eya ara wa ti dagbasoke n ba.
2: Be ni. Won lawon kan wa to je pe tan ba dagba de bi kan won a tun ma seri bo wale ati pe tan ba dagba de bi kan wa tun pada sile amo eya wa eya ara e wa pelu mi amo eya ara kan wa to je pe lati gba ti won ti bi wa ba se gbe wa saye na lo ma wa ko le dagba si ko de le kere si
0: se gbo bere tan bi
1: okay
0: won ni kini eya ara to je pe latojo tan ti biyan ko dagba si ko kere si be na lo wa titi dojo ku
1: okay
0: le nso
1: eya ara kene le ye
0: kini
3: ale
0: won gba yin hello
1: opolo
0: teyan ba ndagba si to ba lopolo tintin opolo re o po si
1: be
0: ni o jare na e mo mi eyin me se won mo de madugbo yin mo kore so mo fe ka ko wo loni
1: e ga fun me da do mu baba are mo ni o ti pe ade osun ni
0: o ti ajo wa na ni
1: o ti pe ah
0: ah eyan mo ya fe ni mo mo yin
1: e ta wa finish
0: ah
2: e mo yan
0: Hello sir. Kila lo sele ba. E dan bere.
1: Ibere
0: ye mo.
2: Ko lo fa.
0: Lo ma sa no mi le enda bi se won. Atele won.
2: Se bi atele won se rin gba ikoko, se be na lo wa disin. Atelewo yin se bo se wa nigba ikoko se be na lo wa disin yi
1: o ti ya to
2: wa
1: lo le je baba ya ga fun me ne ko
0: kila lo se le bayi gan ba
1: o ya ga fun me ne ko odun ni ticha
0: egbon give fun ni ko odun
1: ele wa le
0: se number yin gangan re
1: number mi le re ti wa ti pe baba o le ni wa le
0: o mo emi na ti mo yin ti pe
1: Ede
0: wale. Ede o da je nbere. Ede ya do se mi. Ya do se mi. Ede ko presenter marun ni radio yi. Ate eto ton se.
1: Mo daruko. Bàbá wa yàtọ̀.
0: Ètò wo?
1: Wọ́n ṣe bá mi tò.
0: Bá mi tò, wọ́n ń dolé yín àbí.
1: Bẹ́ẹ̀ ni wọ́n ṣe bá mi tò.
0: Ẹ ó yá.
1: Bàbá wa ní òbí sàn.
0: Àní yàtọ̀ sí mi.
1: Ok, yàtọ̀ sẹ́yìn.
0: Ẹ má tún ṣe.
1: Mo dá kọ Pius.
0: Pius Azubike. Ètò wo nìyẹn?
1: Wọ́n máa ń ṣe ètò àwọn òmìnira ìlú
0: orin. Ètò
1: àwùjọ.
2: Kí ló orúkọ ètò wọn? Ẹ má rọ Buwa náà.
1: Wọ́n máa ń ṣe ilé ńlá.
2: Ah, ta ló ń ṣe ilé ńlá?
0: Bàbá. Mo fẹ́ fún yín lẹ́bùn bá ẹ gbá o.
2: Ẹ ti ń dàpọ̀ báyìí o.
0: Ọlọ́run.
1: Àbọ̀rọ̀ wọ́n máa ń ṣe fún ẹni lọ.
0: Àbọ̀rọ̀ kí lẹ ló ń ṣe?
1: Bó ṣe ń lọ, bó ṣe ń lọ.
0: Ó di méjì tẹ dákọ, ó yá.
1: Mo dẹ̀ dárúkọ ìyá ẹ̀, mo dẹ̀ dárúkọ ọ́fáìtà.
0: Kí ló ń ṣe?
1: Wọ́n máa ń ṣe jẹ́kọ́ mọ̀.
0: Ó di mẹ́ta.
1: Mo dẹ̀ dárúkọ àwọn ìyá mi, Bọ́dí Adéwọ́gbà.
0: Ẹ̀gbọ́n ọmọ ìyá yín, Adéwọ́gbà ló kọ ọba ní yín náà bí?
1: Àyàbìdà.
0: Ọ̀yá.
1: Wọ́n máa ṣe dádó sáké.
0: Ó di mẹ́rin.
1: Ó dẹ̀ dárúkọ. Ó dẹ̀ dárúkọ. Ó dẹ̀ dárúkọ kí ló gbà sí yìí o.
0: Ẹ̀mi ò mọ̀.
1: Fọláṣadé Àjàlá.
0: Fọláṣadé Àjàlá, kí náà ń ṣe?
1: Wọ́n máa ṣe. Wọ́n máa ṣe ẹjọ́ kí oyin.
0: Wọ́n máa ṣe
2: ẹjọ́ kí.
0: Ẹ̀lọ́ ẹ̀gbọ́n.
2: Ẹ̀ràn tí ojú ọjà.
0: Ẹ̀lọ́ ẹ̀gbọ́n. Ẹ̀lọ́ ẹ̀gbọ́n. Ẹ̀lọ́. Mi fi wáyé bí yín o, mi fi wáyé bí yín. Bọ́ ẹ jẹ́ o, mo kàn fún yín ni o. Ṣé ó ti dún? Ẹ̀yẹ̀wò ṣé ó ti dún?
1: Ó bè, ó bè.
0: Ṣé ẹ ti dún mo bèrè? Mọ̀ pẹ̀lú báńkì bíi mo ti ṣe recharge card yín sí yín padà ó dẹ̀ gọbọ. Ẹyẹ̀wò ẹyẹ̀wò ẹyẹ̀wò tó ti rí sẹ́wà yìí wọ́n máa ń ṣe dog wọ́n máa ń ṣe wọ́n máa ń ṣe àwọn èèyàn ti yín nìyẹn o. Sọ bù mọ́lẹ̀ tó yìí Lágelú 96.7 FM lẹ̀ ti ń gbọ́ ẹjẹ́ dójú ọjà orí ètò làwà.
3: Lágelú FM 96.7.
4: Èmi ọmọ yín náà ni o Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
5: SELARIE Sálárì.
4: Bọ̀dá mi ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
6: TURMERIC.
4: Ẹ káre. Pálí òun ìṣẹ̀bẹ̀ Maggi chicken flavour kan fún yín.

0: tomato sachet.
1: Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
2: Care Foundation ló ń lọ gbọ tata wípé ti yin mélo gbogbo èyàn bàdà ta gbègbè ẹ já máa ń ra wa létí pé gbogbo tó lu wa dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá ń gbà lo ra wa ó máa ń sokun fún àrùn lọ́kàn ọjọ́ kẹ́sàgó ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara ìdí pàtàkì rèé tí àjọ Charity Care Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara sàsà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Charity Care Foundation àǹfààní ńlá gbà léyí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání 1000 naira péré lówó káàdì ọ̀fẹ́ sì làyẹ̀wò ojú o reading glasses lọ́fẹ̀ fún gbogbo ẹ bá nílò ẹ̀ ànísẹ̀ ọ̀fẹ́ làyẹ̀wò fún gbogbo ẹ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú fún rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity Care Foundation nígbà tó tún wá gbọ́ bí tó ti ra àánú gbà láìsí nira owó kí ló tún dúró ṣe orí ìran gara kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó láfi ni wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ ní number 94 opposite Unity Bank Charity Cultural Building ìyànà àgbàlá bus stop nítòsí olówó tí ń fowó sanú shopping complex ìwòrò ìbàdàn lójoojúmọ́ ni o aago mẹ́sàn-án àròsọ aago mẹ́rin ìrọ̀lẹ́ fún béèrè àtàlàyé pé 0905444844 ojúlọ bara kò ní dín dúró mọ́ wa lágbárí.
3: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣẹ̀dá mọ Maggi chicken flavour sí oya esipeli celery
4: S-E-L-E-R-R-I-E salary
3: bọ̀dá mi esipeli sọsipeli náà di salary oya lópin ìgbìyànjú esipeli turmeric
5: T-U-R-M-E-R-I-C turmeric
3: ẹ̀kárẹ̀ pálí ohun ìṣẹ̀bẹ̀ Maggi chicken flavour kan fún yín
6: ohun ìṣẹ̀bẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà celery àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀
7: Lagilu FM 96.7

0: ọpẹ́ pàtàkì lọ́run tó ń fún alẹ́bùn lórí ètò yìí iléeṣẹ́ kẹmọ́láàbù ẹ mọ̀ ṣe. Teacher First Farm ẹ ṣe o. Wálé Ṣọ̀tẹ̀ ẹ ṣe. Anthony Badurin Anthony B. Ọkọ ọmọ mi. Abiola yari yari baba abẹ. Ibẹ̀ ló ń gbé ibẹ̀ ló ń sùn. Ẹ ṣe gbogbo ògbà ẹ ṣe ìwà gbogbo ẹ ṣe ọjọ́ gbogbo. Gbogbo yín pátá àmọ́ lórí.
1: Owó bá ń rajà olóko bọ̀bọ̀ bá lọ.
0: Mú ìwà mẹ́kẹ̀fà lọ́wọ́ ládẹ́jọ ẹ ṣe.
1: Bọ̀bọ̀ tó bá lọ.
0: Alhaji Abdulrasaq Adeniran Ọ̀kẹ́. Èèyàn tèmi gangan.
1: Kíní ń jẹ́ mọ́.
0: Bàbá ẹ ṣe o. Láyọ̀lẹ́ padà sí orílẹ̀-èdè Amẹ́ríkà.
1: Tẹ̀rẹ́ o.
0: Tóbilẹ́bà Ajayi ń bẹ pẹ̀lú mi ọmọ ìyá ọ̀fẹ́.
1: Àlàyé ń jẹ́ àlàyé o.
0: Adákẹ́ bí ẹni tí ò ní nǹkan kan irun mọlẹ̀ tí ò ṣe fojú di nífẹ̀ẹ́ dàpọ̀. Too much money. Infinity yóò dágbére ọ̀gá wa kébùgì lólóòtú ètò yìí. Adéọ̀sùn Káyọ̀dé lórúkọ tèmi. New Vision ọkọ ìyàwó a tún pàdé lọ́la kété tí wọ́n bá ti parí ìròyìn aago mẹ́rin. Ó yá
2: dágbére jẹun. Bàbá ta ni a fẹ́ fún ní ẹ̀bùn káàdì yẹn tí náà bá ń parí pẹ̀lú 2581 ẹ pè mí tá a bá ti parí ètò. Bàbá tó dẹ̀ ń sọ̀rọ̀ lọ́wọ́ náà tí káàdì wọn fi tán a ní káàdì fún ẹ̀yin náà máa fọ ẹ̀yin náà gbìyànjú ẹ pè ẹ̀yin náà pè mí tá a bá ti parí ètò. Nọ́mbà mi ni 0803.
0: Nọ́mbà tẹ máa pè nìyẹn o.
2: 0803.
0: Yes.
2: 562.
0: Ẹfẹ̀lẹ̀ tún sọ, ẹfẹ̀lẹ̀ tún sọ.
2: 0803.
0: Yes.
2: 562.
0: Yes.
2: 1600.
0: Mo ti ṣe.
2: 08
0: fẹ́nìkan o lẹ́ẹ̀kan.
2: 0803. 562. 1600. Bàbá tá a mú nọ́mbà wọn sílẹ̀ yẹn. Nọ́mbà yẹn náà ni kẹ́ fi pè wá o. Àti bàbá tó ń pè lọ yẹn tí káàdì wọn tán.
0: Àtàwọn yòókù náà tán bá ti pè.
2: Àwọn tí wọ́n gbìyànjú yẹn àwọn la ní káàdì fún wọn ká yan lórí afẹ́fẹ́. Ọlámilékan.
0: Ọláwúwo
2: Infinity ló kọ mi.
0: Ire àtàwọn la fi padà. Eré gbogbo dọ̀la ẹ wo. Sọ ẹ bú mọ. Ẹ bá bú mọ. Ẹ pàdé wa lọ́la. Ó dàbọ̀.

0: Èmi ọmọ yín náà ni o, Jolly Johnny. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
1: SELARIE. Sálárì.
0: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
2: TURMERIC.
0: Ẹ káre, pálí ohun ìṣẹ̀bẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.

0: Kariri Retideo Shoti Kashie Muti Kashie Kashie.
1: Tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
2: Vacancy, vacancy, vacancy. Ile-iṣẹ́ gbajúgbajà bakery tún ṣe bread better life tó wà ní Malite Nìbàdàn nílò àwọn òṣìṣẹ́ wọ̀nyí. Bread bakers, àgbà bakers tó lè darí iṣẹ́, feed marketers, OND, NC tàbí mature school search, lọ́kùnrin tàbí lóbìnrin tó jáfáfá tó sì dáńtọ́ nínú ìbánisọ̀rọ̀. Saleswomen, kìkìdá àwọn obìnrin tó lè tẹ̀lé mọ́tò láti ta ọjà tó sì ní ìmọ̀ ìṣirò ní ránpẹ́. Drivers tó lè wa kórópè ìyẹn minibus tó sì ní ìwé ìrìnà tí ò tí expire. Bakery factory workers lọ́kùnrin àti lóbìnrin tó lè ṣiṣẹ́ nínú bakery. Accountant lọ́kùnrin tàbí lóbìnrin tó ní ìrírí nípa daily auditing of the production firm's account. Ọ̀pọ̀ṣẹ́ yìí nílé iṣẹ́ Better Life Bakery ni owó wọn jọjú dáadáa. Kódà kọjá 100,000 naira sí 150,000 naira níbàámu pẹ̀lú iṣẹ́ oníkálukú. Yóò rọrùn fún ọ láti ṣiṣẹ́ yìí tí lè rí ọ̀bá jìnà sí Malete tàbí tí o lè ná ju 1,000 naira sí 1,500 naira lọ lówó ọkọ̀ lójúmọ́. Ọjọ́ Sátidé yìí láago méjìlá ọ̀sán ni a ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò ní Better Life Bakery Malete Nìbàdàn tàbí kẹ́ ẹ pè sórí nọ́mbà yìí 0803-930-8173.
3: Clash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
4: Ẹ̀yin tẹ̀mí báwo ni o ṣe wà.
5: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo olùkọ́ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
6: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan.
7: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
8: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
3: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Nírànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
8: 0807-112-4000.
3: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
9: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
10: S-E-L-A-R-R-I-E. Sálárì.
9: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì tùmẹ́ríkì.
11: T-U-R-M-E-R

ìlú Ìlọrin tàbí ìlú Ọ̀yọ́. Ẹ sọ̀kalẹ̀ ní Ìkòyí Junction ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹgbẹ́ ọ̀kadà tó ń lọ sí oríta Ìjẹ̀bú níwájú ààfin Oníkòyí tìlú Ìkòyí. Níbẹ̀ lẹ́ ó ti bèrè orí òkè ìdápadà ògo tó sọnù. Àyànfẹ́ ò gbọ́dọ̀ gbẹ́yìn níbẹ̀. Ayayaya! Ọwọ́ Ọlọ́run farahàn. Olóyin ọjọ́ pípẹ́ ń bí wẹ́rẹ́. Àgán rọmọ gbẹ́jọ́. Aláìsàn rí dáǹdì.

tí a pè ní gbọ̀rọ̀ mírò tó máa wáyé láàrin aago mẹ́sàn-án òwúrọ̀ sí aago méjìlá ọ̀sán láì fi àkókò ṣòfò rárá. Ọjọ́ Friday láàrin aago mẹ́sàn-án òwúrọ̀ sí aago méjìlá ọ̀sán ni ètò tí a pè ní Turn My Reproach to Glory, léyìí tí a máa rí ọwọ́ agbára Ọlọ́run. Bẹ́ẹ̀ bá wa dọjọ́ Saturday láàrin aago mẹ́sàn-án òwúrọ̀ sí aago méjìlá ọ̀sán

náà lẹ́lẹ́ darapọ̀ mọ́ wa lórí àwọn ẹ̀rọ ayélukára bí ajere wa lórí Facebook, Instagram, Twitter pẹ̀lú orúkọ Prophet Akpuchi Gebre Olayinka Ẹ̀yin Ijó Elédùmarè. Ẹ jẹ́ kí n máa fi tó yín létí pé ẹ tún lè pé wòlíì fún ìsọjí níbik

0: gbọ́n.
1: Akabalance ló jẹ́ kí n máa bò dá pẹ́.
0: Ó yá wá jẹ́ kí n já ẹ̀ sí i. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí káàṣì ẹ̀ ti ń dun àwọn ènìyàn nínú, bẹ́ẹ̀ ló ń fi ayọ̀ kún ọkàn àwọn èèyàn láìsí ìdádúró kankan. Láti ní Yuya Cash Point.

0: 7.
1: Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olùgbọ́ mi nílé. Àìsàn tí ò gbóògùn adániwáyé kò ní fi ṣe ẹnìkọ̀ọ̀kan wa. Orúkọ tèmi ni Àrólé Olóyè Ọbádára tí gbogbo ayé a máa pè ní bàbá ojú nìmọ́lé ara bàbá ojú bá mi kalẹ̀. Mo ti wà níbi àfihàn tewétegbò àlàáfíà èyí tí ń lọ lọ́wọ́lọ́wọ́ nínú ọgbà Liberty Stadium tó wà ní òkè Àdó ní ìlú Ìbàdàn tẹ́ bá ti gba gate 2 wọlé. Ẹ ó ti rí mi ní stand number 5 ìsọ̀ ẹlẹ́ẹ̀karùn-ún stand number 5. A fẹ́ bára wa sọ̀rọ̀ nípa ìrìnà ẹwà torí pé àwọn àgbàlagbà Yorùbá wọn a máa ní ojú lọ bara àtẹ́lẹsẹ̀ ní ọba ọ̀nẹ̀ ibi ta rójúdé Èdùmàrè jẹ́ ká rẹ́sẹ̀ débẹ̀. Mo fẹ́ kí gbogbo ayé ọlọ́mọ wípé ojú ni mọ́lé ara o. Ẹ má sì jẹ́ ká fi ojú wa ṣeré. Ìdí nìyí tí mo fi bá wọn kópa níbi ìpàtẹ àlàáfíà èyí tí ń lọ lọ́wọ́lọ́wọ́ stand number 5 ìsọ̀ ẹlẹ́ẹ̀karùn-ún ibẹ̀ ni mo wà. Bákan náà ni olúléeṣẹ́ wa wà ní ìta Kinlóye lẹ́gbẹ̀ẹ́ iléepo Total ní Òjé ìlú Ìbàdàn. Bóyá fẹ́ wá sí iléeṣẹ́ wa lóde ẹ pẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 090-488-688-53. Bàbá ojú ni ìmọ́lẹ̀ ara. Tó bá mọ̀ pé onípèníjà ojú mọ́wọ́ ọ̀tún kò fi bojú ọ̀tún kò là á kò wo ipò tí ìlera ojú tiẹ̀ bá wà tàbí kò mọ́wọ́ òsìn kò fi bojú òsì kò là á kò wo ipò tí ìlera ojú tiẹ̀ bá wà. Bóyá ojú yìí ń gun ẹni àbó ń hun ẹ àbó ń sáná àbó ń rìn ọ̀hún wìnìwìnì àbójú tiẹ̀ tiẹ̀ máa ń sú orí nẹ rí là tẹ́lẹ̀wọ́ rẹ ìwọ́ tó dá yàtọ̀ mọ̀ láàrin 50 naira sí 100 naira. Ẹlòmíì tí wọ́n bá ní ẹ̀ka méjì pé ka mélòó ni ẹlòmíì ò tiẹ̀ rí nẹ́rí orí nǹkan tó súnmọ́ ẹ o ò dẹ̀ rí nǹkan tó jìnà sí ẹ gbogbo ọ̀nà kọ́nà táìsàn ojú yìí tó lè máa gbàdọ́ láàmú máa bọ̀ wá bá mi níbi ìpàtẹ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní stand number 5. Oríṣiríṣi nǹkan òun ló máa ń fa àìsàn kéèyàn má rí nà dédé tá ń pè ní àìsàn ojú. Alákọ̀ọ́kọ́ èèyàn lè ní nẹ́rùn àjàkálẹ̀ ẹlẹ́wù gbẹ̀dú kójú yìí kọ́ máa gún yẹn kọ́ máa rò yẹn kọ́ máa hún yẹn kọ́ máa dami kọ́ máa yọpin. Ẹlẹ́ẹ̀kejì èèyàn lè ní kòkòrò inú ẹ̀jẹ̀ táwọn àgbàlagbà tí wọ́n á pè ní kòkòrò barajẹ́ kòkòrò bẹ̀jẹ̀jẹ́ ó lè fà á kí ẹ̀jẹ̀ ó máa gbóná wá láti inú ó sì lè fà á kí iṣan èyí tí ń gbẹ́jẹ̀ lọ síbi ìrìnà èèyàn kí iṣan èyí ó ní àyẹn. Tó bá ti wá ní gbogbo àwọn àpẹẹrẹ bẹ́ẹ̀ o mọ̀ pé ó ti nípèníjà ojú nìyẹn. Bákan náà kéèyàn máa ronú púpọ̀ jù ìrònú púpọ̀ jù a máa ṣàkóbá fún ìrìnà kéèyàn máa rìnà déédéé ti ta táwọn àgbàlagbà máa ń pè ní ìgbóná ó ti ẹ̀ lè ṣàkóbá fún ẹlòmíì láti kékeré kọ́ máa rìnà mọ́. Bákan náà tí ẹkún bá pọ̀ lápọ̀ jù òun náà máa ṣàkóbá fún ìrìnà oríṣiríṣi àìsàn ìrìnà òun ni wọ́n máa pè fún wọ́n lè ní ayọ́kẹ́lẹ́ ba ìrìnà jẹ́ ayọ́kẹ́lẹ́ fọ́jú òun ló ń dà wọ́n láàmú àbí kí nǹkan funfun kọ́ tiẹ̀ wá léwó tó ń tó síbi ìrìnà tiẹ̀ Elédùmarè kò ní gba ìrìnà lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa. Tó bá mọ̀ pé onípèníjà àìrìnà déédéé yìí ó lè dáka Kùránì o lè dáka bíbélì o ti ẹ̀rí nẹ̀rí ohun tó súnmọ́ ẹlòmíì ò rí nẹ̀rí ìlà tó wà ní àtẹlẹwọ́ rẹ̀ tẹlòmíì bá ń drive lálẹ́ báyìí bíse ni yóò máa já sí kòtò yóò máa já sí gegele ó ti ní ìpèníjà àìsàn àìrìnà déédéé nìyẹn. Kàn sí mi níbi ìpàtẹ àlàáfíà èyí tí ń lọ lọ́wọ́lọ́wọ́ nínú ọgbà Liberty Stadium tó wà ní òkè Àdó Ìbàdàn stand number 5 òun ni mo wà níbẹ̀ tàbí kọ́ wá sí olúléeṣẹ́ wa tó wà ní ìta Kinlóye Òjé lẹ́gbẹ̀ẹ́ iléepo Total ní ìlú Ìbàdàn bí náà ni. Ìwọ tó bá mọ̀ pé onípèníjà ojú mú àgbọn ẹyọ kan èyí tó lómi ní dáadáa kò mú dákin. Bákan náà tìró tá a fi ń ṣe ìtọ́jú nípa ojú tìró àbáláyé ó ń bẹ ní iléeṣẹ́ wa. Àwa kì í kàn kankan sínú ojú gbogbo oògùn wa látẹnu lẹ́ẹ̀tì máa lò ó bóyá wọ́n ti sí abẹ síbi ìrìnà tiẹ̀ wọ́n sì ṣe ni àbó ti pẹ́ síbẹ̀síbẹ̀ náà ó fi rìnà déédé wá àgbọn ẹyọ kan èyí tó lómi ní dáadáa kò mú dání. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ máa pè mí sí òun náà ni 090-488-688-53 níléeṣẹ́ tiwa àwa kì í fara níyẹn torípà náà ọbẹ̀ lọ́run kọlọ́run fara ni wá. Bákan náà ni ọ̀pọ̀lọpọ̀ sì ti wá síléeṣẹ́ wa tí wọ́n ti wà ń dúpẹ́ Elédùmarè yóò jẹ́ kí wọn ní olẹ́nu ọpẹ́ ó sì gbégbá ọpẹ́ fún àìsàn àìrìnà déédé òun ni kẹ máa gbébọ̀ wá bá mi níbi ìpàtẹ àlàáfíà èyí tá ń ṣe lọ́wọ́lọ́wọ́ nínú ọgbà Liberty Stadium tó wà ní òkè Àdó nílùú Ìbàdàn ìsọ̀ ẹlẹ́ẹ̀karùn-ún òun ni mo wà níbẹ̀ stand number 5 stand number 5. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ máa pè mí sí ni 090-488-688-53 090-488-688-53 53 alaafia loju o
0: Ladilu FM 96.7
2: Okoko da ma so mi so kun osan Eledua
3: Alaafia Olorun ko baba ogbe ti to n gbo mi lakoko yi mo ki okunrin mo ki obirin aisan ti o gbogun Olorun ni fi se nikankan yin o oruko temi ni baba egun
4: ti mo wa lati ajase eku tonu ti mo ti wa ni bi patetewetegbo Alaafia to n lo lowo lowo ninu Liberty Stadium ni osan sami ibe lawa to ba ti wonu ogba so pe star number 12 lo nlo e kole star number 12 ni baba egun wa oloju
3: olohun oba oni gba ojulo gbogbo wa o ti won ba ni oju nyo yen lenu nkan kan lo nfa boya wo ti e ti ni akọ kokoro nerun ni ara tabo oni kokoro nu eje tabi ifunpa giga niru ara re o le sakoba fun irina ewa boya wa ma ri bi kurukuru abi ko ma ri bi efin bi efin abi ko ma ri bi oye o rira telewo re o da 1000 naira mo yato si 500 naira elomi o le rin lale bi na mo to ba ko si ni bi irina ti e bo se jasi koto ni o ma jasi gegelete elomi o le ka nkan to we elomi o le ka message mo be ni elomi o re ni to nbo lokan afigba to ba sumo ni o to ma so pe asilagbaja asewo ni o da osan mo yato fun ale omo lo fa elomi ka kakiri nise ni o ti e dabi wi pe ala nta kun o ta gaga si bi irina telomi telomi o ma ri bi oku ni bi irina ti e elomi ti e wa laju re kale ko fi ri nkan kan mo rara elomi o da kolo aso to wo mo elomi o ri ne ri nkan to fe je e ma ni jenje ota yin ekun aro ekun osan ekun ale ogbe ti to n gbo mi lakoko yi e ma ni rogun ekun be yen ba nsu ekun asuju a ma sakoba fun irina ewa ifunpa giga keyan ma ro orun sun ito atoju keyan to kale kera o pe ba ke ma to bi e mefa e bi kile o to mo o le sakoba fun irina ewa to ti o ma hoye ti pressure ba ti poju fun oju ke je ki eyan rina dada a ti e n pe kokoro kan ni ayokele foju ti kokoro yi ba ti wonu se to n gbe eje lo si bi irina ni to ba pe to ba ya kurukuru ni eda o ma ni abi wo ti e ri nkan funfun laarin oju ti e bi pe o lewo o le funfun laarin oju abi iwo to je yi pe ori o ma fo ni gbogbo igba abala ori kan yo ma fo e ori ba tin fo ni lafoju o le sakoba fun ri na wa belomi ba ji laaro ni se doda bi wi pe kurukuru boju ojo orun ba ti e ti ran jade sita elomi o le lo bi kankan mo ni se doda bi pe won le nylon belomi ni bi irina ti e irina telomi to ba tin wo ina afoka loju re elomi o ti e le wa oko ale mo telomi ti e se lasan boya o fa sakatu lo ba o loju ni abi o fa afuta lo ba o loju abi o fa baba lo ba e loju to o fi rina mo bera nle wa yoju si odo baba egun ti o ba koko di odo wa a koko si ayewo ni ilana ti gbalode ati ilana ti awon baba nla wa mo pa si oro sinu bi aye gbogbo eyin ti oju nso lenu lakoko yi pe e ni fo loju nu e ni fo loju ta opolopo eyin baba mi eyin iya mi te la irina ti yin kale te fi ri nkan kan mo ologun odun wa olodun mewa wa te ti wa rora yin pin pe e le rina mo e pada eyin ko lọlọrun adua n gba rile ise baba egun opolopo awon ta ti toju ti won ti la irina ti won kale ti wo fi ri nkan kan mo to de le ise baba egun opolopo ona dupe lodo olohun lode tun melo mi wa eyin na gbiyanju e ma bora yin mole e ma bora yin pa o aisan ti o gbogun olohun bobo olojo ni ko ni so yin sinu okun aye o iwo ti wa lo si ayewo won pe loruko kan fun e berale wa yeju se bi baba egun ti won na ba di odo mi o mo pe olohun ba fun enikan se ju enikan lo emi e si fara ni iyan lori owo tori pe mi o gbadura ko olohun fara ni mi gbogbo ti to n gbo mi lakoko yi oju inu yin ko ni fo tita o ni fo oju yo ni relede yin ta ya to mo toko ninu ile yin o eyikeyi to ba ti ri ko nse ninu aisan oju to nyu elenu gbera ndele wa bi oju si baba egun olootu oju aisan ni bomimora ki n pa ilaisan wi tu mi sita ki n fi e sile taisan wi aisan ti o fo yin loju adaniwaye ko ni gbe ba yin o e ndele ma bora yin mole e ma bora yin pa ti won na ba dele ise baba egun o mo pe olorun ba o n fun enikan se ju enikan lo
4: baba egun ti mo wa lati ajase eku tonu to ba ti wonu ogba so pe star number 12 lo nlo e kole star number 12 ni baba egun wa oloju
3: ile ise baba egun awo kin kan kan sinu oju o gbogbo ohun ta ba ma fun e ewe ategbo wa enu le ti ma lo awo kin kan kan sinu oju irinse ti wa nle irinse igbalode ta fi ma si ayewo lati ma mo iru aisan oju wo ni oni pelu ogbolodo olohun adua yan gba o si le pe mi so ero bani soro mi yi 08065896839 ẹtun gbọ lẹẹkan si 08065896839 9 6 8 3 9 and iwo no

àsìkò ti tó láti gbẹ́nu sí mid-year cashball tinú oṣù kẹfà yìí. Ugbó tó lé ní 1,000,000 naira 50,000,000 naira ni àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀, gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí ni wàá ṣe gbẹ́nu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sẹ̀. Lórí Splash FM tẹ *347*1004#. Lórí Ladelu FM tẹ *347*1004#2#. Tàbí lórí website

0: iṣẹ́.
1: Iṣẹ́ kékeré owó ńlá ńlá.
2: Ibadan Mega Crusade 2026.
3: Èmi àwọn olè.
2: Ẹ̀yin ará ìlú Ìbàdàn, ẹ kú oríire o. Ìpèlà kan ti dé láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ìjọ God of Fight Calling for All Souls Ministries ń pè yín sí ìpàdé agbára lọ́jọ́ mẹ́ta. Èyí tí ó máa wáyé ní ìlú Ìbàdàn tí àkórí rẹ̀ ń jẹ́ àṣẹ tó ń darí gbogbo ayé. Authority that leads the whole world. Èyí tí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹwàá sí ọjọ́ kejìlá oṣù kẹfà 2026. Ìpàdé yìí ó máa bẹ̀rẹ̀ ní agogo mẹ́rin ìrọ̀lẹ́. Ibi ìpàdé ni iléèwé Ọba Kíyẹlé Memorial High School, Alubua, Bashọ́run Road, Ìdíàpẹ́, Ìbàdàn. Ọlọ́run láti ẹnu ìránṣẹ́ rẹ̀ Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel ti ṣetán láti gbá gbogbo ọkọ̀ pàdé pẹ̀lú ọwọ́ agbára àti iṣẹ́ ìyanu. Ọlọ́run yóò ṣe ohun tí kò ṣe rí nílùú Ìbàdàn nípasẹ̀ ìpàdé yìí. Arọ yóò rìn, afọ́jú yóò ríran, láìsàn yóò gba ìwòsàn, ìrètí yóò padà wá, ìbùkún, ìtúpalẹ̀ àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ yóò wà. Ẹni tí Ọlọ́run yóò lò fún iṣẹ́ àmì àti agbára ni Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel. Ṣetán láti gbá Ọlọ́run ìpè funfun fún gbogbo ọkàn pàdé. Àwọn bọ́ọ̀sì ọ̀fẹ́ wà láti gbé ọwọ́ sí ibi ìpàdé láti Ìwòrò, Mọ́kọ́lá, Challenge, Ọjọ́, Ẹgbẹ́dá, Brírì. Ìgbà rẹ ti dé. Wá pẹ̀lú ìgbàgbọ́. Ẹ sì gba ohun tí Ọlọ́run ti pèsè fún yín. Fún ìbéèrè pé 08032803045 tàbí 09057137367. Ẹ tún lè tẹ̀lé wa lórí ayélujára Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel. Má ṣe padà sẹ́yìn. Ọlọ́run ń dúró dé ọ́.
4: Bàbá Ìbàrù bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
5: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kíri ara ènìyàn ara títa àbí kò yóò máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
6: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ àyípadà HNDC Degree University ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Crown Avenue Ikeja, Nìbàdàn, a wà ní White House Adéwùmí Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Gbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University, so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
7: Ó balẹ̀ bàgẹ̀, ó wọlé pẹ̀lú Steve's gbogbo gítàrí ògùn bí àwọn Misty Peters jagunlabi ọkùnrin ogun Gentleman on the Body System ògbóǹtarìgì àkànṣe Peters tó bá oríṣiríṣi àìsàn bí 50 nínú àgọ́ ara wọ̀ yá àjà 50 Peters bẹ̀ sí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra 50 Peters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal. David ká ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o tẹ́pọ̀ pẹ̀lú 50 Peters kó sun rayọ̀ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà 50 Peters is produced by the 50 Waves Limited. Ẹ sì lè rí ra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó. Office address wa ni Lot 3 Light and Craft Building, Bashọ́run, Ìbàdàn, while our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajá, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 Peters, NAFDAC Ijan ló tẹ.
8: Lagilu FM 96.7.

0: So, only to ye to wife to lau drag banny. Well, like by you, Lodja, could your mantle to a war? Real mantle to team war by you. I see your joke, bole. On a by a look woe. Ah, boon yo. I want to add your loriwa. Want to better, sir? Ah, the only lady. Ah, the bola made it in a bosom. Gomina ni ipinle Oyo en to de lo ni ariun ni ko sun lori eto abo engineer Seyi Makinde bo la wa na o se ni sun oloku bayi eh ti a ba le lomi o san owo ode ti a ni o san 500 naira so e je ti wa be ta wa nbe
1: e ti wa nbe
0: e ka le o
1: dani yu afi da to yu ala
0: oju oni ti yin
1: Eto.
0: Eto ni o.
1: Ilu te se lale pelagbe kale. Mo fe le pe ni eyin atase eto.
0: E seun.
1: Seri gbogbo awon ta jalagbara le Yoruba. O na ni ki ka lu ko digiri. Okunrin kan ti mo gagi ko lo lotu. So foro wa lenu wo ni oni. O ni pe ti joba apapo ba le fun oni agbara. Tan ba de fowo si pe to n ba tan soju ogun o ya sa won bi ohun bo won fi ro hun le won pe okay won ati Sunday Igboro awon jo soro awon jo wo nkan ti kaluku gbe dani so awon alagbara n be le Yoruba kan ma yawo na bi ose keta ni ose ni opo ose keta tan ti ka won mo Olorun ba wa tu won le
0: ami o
1: mo ranti aye baba Obasanjo tawon kan damu la tawon kan se manamana gba yen okay se ba won odua ni won finish won mo wa leko gba yen ta gbe won ti je won ti je ori eyan bayi ti won pa won eyan gba won gide ni gba yen awon odua won gide gba yen so awon alagbara n be le Yoruba e ku eto
0: e seun e seun e seun ta won nbe
2: ogun digba
0: Aye ma jẹun wa nu nira o.
2: Emi na ni sinu nira inshallah.
0: Ami ase.
2: Babatunde ina ni o. Babatunde ina lati olodo.
0: E seun.
2: Nkan be na ni ile Yoruba. Awon eyan ni o fe lo to pelu eni. O fe so to pelu eni. Ni mo ri fọnran kan wo. Boye na ri wo. Ile Ondo State lo ti sele. Awon eyan soro bi kale bi lagbesa.
0: Be ni mo ri wo.
2: Sebo àwọn tí ò bá riwo kí n kú ṣàlàyé délẹ̀ àwọn àgbẹ́kọ̀yà ẹ máa gbóhùn àwọn obìnrin tó ń kí àwọn àgbẹ́kọ̀yà pé ó máa ṣe ó kí ní kò wọ́n pè wọ́n jáde pé wá wò wọ́n o wọ́n ti wọ̀lú ṣùgbọ́n wọ́n sùn lọ fanfan ni àsùn parada nígi àjà àsùn àìparada nígi ìtajà àgbàdo ṣe ń sọ àwọn àwọn ti yí àwọn alágbára
0: bàjẹ́
2: mo yá mo ń yà lóni ọdẹ náà ni bàbá mi ọdẹ
0: ta wí ṣé kò sí mọ ni
2: mo gbọ́njú mọ̀ wọ́n nígbà tí bàbá mi ṣọdẹ
0: ẹṣin bàbá mi ojú òní tì yín ẹjá tún fẹ́ lómi
2: náà lọ́wọ́
0: ta lọ wà nbẹ ẹ̀lọ́ ẹ̀kalẹ́ ẹ̀kalẹ́ sà àmì àṣẹ o ẹ sọ̀rọ̀ sókè
3: láti ring group ni Mr. Sanusi ni báyìí sọ̀rọ̀ sá.
0: Ẹ ṣeun.
3: Ẹ dákun ẹ̀yin àgbàlagbà máa ń rí ọ̀rọ̀ kan. Ẹni bá pe soso yóò rí soso. Ibi tí àwọn olóṣèlú wa ṣe ń bá wa dé náà rèé o. Ṣé bá ní kí wọ́n lọ pé bí ṣe rí wá bí ṣe rí rèé o. Ṣé rí mo fẹ́ pe àkíyèsí wa sí kinní kan. Ká má fojú máa wo òkèrè yẹn pọ̀ o. N ti n ṣẹlẹ̀ lọ́wọ́ sí wa lọ́wọ́lọ́wọ́ yìí láàrin ara wa níbi náà lọ́wọ́ o láàrin ara wa ni o nípa pé a jọ ń du ipò òṣèlú ìwọ wá wọlé èmi ò wọlé ìwọ tó wá wọlé ibi tó wà gbégbà tó fi ṣèjọba rọrùn.
0: tó fi rí ṣe
3: mọ̀ọ́sù n ti n ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ gan báyìí ní ìfún.
0: ẹ ṣeun.
3: ogun òdìrẹ́ ni o.
0: kábíyèsí ọlọ́run ọba ẹ̀lọ́ àwọn èèyàn pọ̀ kò bá sójú òpó ẹ̀lọ́
4: ẹ̀ka
0: ẹ̀ka alẹ́sà o.
4: orúkọ tèmi ni láti sí ní ìlú láti ní garage.
0: Ẹ bá ní dá sí kẹ ní ọjọ́ náà báyọ̀.
4: Olókèkà ẹ̀bà báyọ̀ ẹ rí irú ẹ̀ ń ṣẹlẹ̀ nígbà tí mo gbélú kan lẹ́kìtì àwọn ajínigbé náà ni wọ́n ti wá jí àwọn ọmọléèwé gbé wọ́n ti ní wọ́n gbé ọ ní ọ̀tún ni wọ́n ti jí wọ́n gbé àtàwé tòrò wọ́n wá gbé ìlú tó ní ń gbé ó jẹ́ òṣì èkìtì ojú ẹsẹ̀ làwọn obìnrin àti ọba ìlú rẹ̀ pàṣẹ pé kọ́ wá dá ìró àti gbàgbá ẹ dá sílẹ̀ wọ́n rí àwọn kan ti gbé àwọn náà gbé ọmọ àwọn tó gbé ọmọ fúnra wọn náà fẹsẹ̀ gbé wá
0: ẹ
4: ìdájọ́ tí bẹ́ẹ̀ ni wọ́n fẹsẹ̀ ara wọn gbé àwọn ọmọ náà wá nígbà kan gbé wọn wá bẹ́ẹ̀ ni ìdájọ́ bá ṣe fún wọn wọn wá ń do fáwọn wọn náà fà lọ́wọ́ ọkàn nìkan máa lọ wọn gbé yẹn mọ́
0: wọ́n sàràn wọn ń sẹ́
4: bẹ́ẹ̀ ni àmọ́ ní ìsìn wọ́n ti fi constitution wọ́n ti fi di àwọn akẹ́rẹ́ pé ọ̀làjú ti ba ti wá jẹ́ nílẹ̀ yorùbá
0: bẹ́ẹ̀ ni
4: ẹgbẹ́ ẹ̀ka gbé dání wọ́n ti fi ìwé àìmọ̀ fáwọn àwọn ta constitution nàìjíríà yóò mú ikú mú gbogbo wa ni.
0: ọ̀rọ̀ ń bọ̀ lórí ìyún tẹ́ sọ ohun.
4: àbẹ́ẹ̀ rí báyìí òfin ìmọ̀ràn kan débi pé àwọn kan lè gbé nǹkan tá à ń wí tán fi lè fi oṣù ta tí wọ́n fi gbọ́dọ̀ ka mọ́ wàá wàá wàá tẹ́tẹ́ yorùbá mọ́ lọ́wọ́
0: wọ́n ti wọlé
4: wọ́n ti wọlé
0: lóòótọ́
4: wọ́n ti wọlé
0: ojú òní ti yín pẹ̀lú àṣẹ ọlọ́run ta ló wà ń bẹ̀ ẹ̀ló
5: ògúrúgbà
0: ẹ̀pìn kalẹ̀ ẹ̀ka alẹ́ o
5: àgbélé ní ìbàdàn
0: àmì o
5: orúkọ mi alákòjọ lọ́mí akẹ́lẹ́ ni
0: ẹ ṣe
5: ìjọba wa tìlú ọyọ kó bá wọn sọ̀rọ̀ náà ní kẹ́ni gbogbo agbára tí wọ́n bá ti rẹ̀ lù kí ìjọba ọkọ̀ bá wọn sọ̀rọ̀ láti ní kọ́ tó gba àwọn ọmọ yẹn sílẹ̀ tí wọ́n bá ti á gbá wọn tán o ìgbésẹ̀ tàn bá fẹ́ gbé dé ní wọn yẹn dákun tó lọ àwọn ìpè bàbá bí kí ìjọba máa ma dídí o àwọn ìpè wọn yẹn o láti lè gba àwọn tó wà ń bẹ́ o
0: lọ́n
6: ẹ̀lú ọ̀ka lọ.
0: Ẹ̀ka lẹ́sà.
6: Láti ìdí àárọ̀ ni ọwọ́ ẹkún ètò.
0: Ẹ bá ń dákọ yìí.
6: Kókó ti ní àfà wà.
0: Ẹ bá ní dá sí.
6: Láti ìdí àárọ̀.
0: Ẹ bá wà dá sí.
6: Ẹkún ètò.
0: Ètò ní sà.
6: Tó ọlọ́run gbà wá gẹ́gẹ́ bí tẹ́ ẹ sọ. Àárín ọ̀tá la wà ọlọ́run kó gbà wá ní báyìí.
0: Gbogbo
6: káàgbọ̀. Àwọn ọmọ ọlọ́run ti ń kó ọlọ́run dá wọn padà.
0: Àmì o.
6: Gbogbo ohun tí wọ́n sọ̀rọ̀ yìí fi àdúrà lọ bá dé o.
0: Kakúfà
6: dùá. Àti kírísítẹ́nì ni àti mùsùlùmí ni àtẹ̀lẹ́sẹ̀ àbájáde ni o. Àdúrà lọ bá dé. Ọlọ́run kó gbà wà lórí èdè Nàìjíríà o.
0: Àmì àṣẹ o.
6: Ọmọ kan ṣàánú àwọn ọmọ ni ọlọ́run ní dáhùn padà àgbàrá ọlọ́run.
0: Àmì o. Àmì o.
6: Ìjọba wa náà káwọn náà sì gbìyànjú. Pẹ̀lú àwọn ọmọ yìí o.
0: Ẹ ṣe àdúpẹ́. Ìpè kankan o já fún wọn láyé. Ẹ̀ló ẹ̀ka lẹ́sà ẹ̀jẹ̀ àṣẹ pàápàá torí ọ̀sán sì kù mọ́.
7: Ògúrúgbà
0: kò
7: ní bàjẹ́ fún ẹ.
0: Àmì sà.
7: A kó àṣẹ kọ ọdún o. Kọ́mọ èdè èjì ọ̀làdẹ̀jọ láti dá labọ́lẹ̀ ní sàlẹ̀.
0: Ẹ ṣe pàápàá bàbá mi.
7: Ṣẹ́rí àsìkò tá a wà ní ìsìn. Àsìkò ayé wàlẹ̀ àṣírí ni.
0: Tó ọjọ́ ti lọ. Gbogbo ẹ̀yẹ tẹ́ ẹ̀ bá ara yìí pé wọlé ẹ má bínú. Ọjọ́ ti lọ. Ṣùgbọ́n mo fẹ́ káwa náà ó kíyè sára. Gbogbo àwọn tá à ń kó màálù fún wọn pé wọ́n máa bá ni dá màálù. Àwọn ará àdó ni wọ́n lè sọrú ọṣẹ́ tí wọ́n ń ṣe é fáwọn. Àwọn ṣàkílọ̀ lókè ògùn àwọn tí wọ́n ń dá màálù. Inú ta ṣùgbọ́n nù wádìí ìnípa àwọn àwáì náà náà. Ẹ là ń kó màálù fún wọn kí wọ́n máa bá ní dà. A máa lọ lálẹ́. Àwa gbà ládùúrà wípé gbogbo àwọn tí wọ́n wà nínú ìgbèkùn láìpẹ́ láì jẹ̀nà kọ́sẹ̀ yìí ó tó parí wọ́n kúò nínú ìgbèkùn. Wọ́n kúò ń bẹ̀. Gbogbo ẹni tí ń gbọ́ ètò ẹ̀yin náà sọ bẹ́ẹ̀ pé kọ́lọ́run ó mú wọn kúò nínú ìgbèkùn. Àdúrà àjọgbanu. Tó gbogbo ẹ̀yin tí ẹ bá ní dá sí àti gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ẹ̀rọ ayélukára àdúpẹ́lọ yín ojú òní tìyín à lè dá akọ mọ́ lálẹ́ yìí ṣùgbọ́n gbogbo yín náà lẹ́wà ń bẹ̀ lo lale a pade lola lori eto yin eto wa akoni igba wa se fokolaja la koni tin bo to ba di lola saye kan oku ni fu ku furi soge aja tun ni jin ko jin mo lo ngbo lese e ko mi sori 08 21 5909 08 21 5909 orun ayo la sun oko kan la ji a ni ba won di mo ayibiri o daro

0: gajoke
1: eku dede asiko yi o gbogbo eyin te ngbo mi nile loko oruko temi o yi pada o omolara abosede adebanjo si gbogbo yin mo si iyara le mi nje mo ni alejo pataki kan nile loni onisegun agba si gbogbo eniyan mo daada baba ibaruba ti gbogbo aye mo si oba isun ara mo di adugbo omole te ni badan leyin ile baba adedibu opposite people's girls grammar school mo ri awon eniyan ti won ro ketiketi idi ni yi ti mo fi so wi pe a gbodo se iforo wa ni lenuwo fun baba yi e ba nki awon eniyan kaabo
2: eku dede akoko yi gbogbo eti to ba la nfani ati ma gbo mi gege bi atokun ti wi baba ibaruba lo ko mi gbogbo eyan si ma pe mi ni oba isan ara ise la se debe o odun ni mi mi isa imo foloko gbogbo awon eti to wa si ngbo mi ri o mo wi pe ke ise tuntun ni osupa loju orun kin to teso waju e kokko gbo ero bani soro 080 33 88 10 08 070 18 21 11 11 o ti pe ta ti npa oyinbo je nbo ko fo be ni ko ni fo elewe are mo la wa o itoju gbogbo ara aye pata la siyan laayo ise ta mo ta ko ta daye ba ta si wadi ijinle si na lo so wa do lokiki taye fi npe wa ni baba ibaruba loni a tun jo soro lori awon kankan abi meji e wa nkan fi ledi abi ke fi dile nkan alaafi ara wa ko ni gbon danugu bi elubo
1: baba ibi ti mo ti fe bere gangan ni wipe kini yoruba npe ni elewe aremo
2: e se atokun be yan ba tin ja ewe to nso ogun efori ogun narun ogun maropa marose ogun inu lilo ogun laku egbe ka ma rin ko ma tin gbangban bi eni fe subu ka ma rin tage tage ka ma mi loke loke ki to o ma po tabi ko mo salai to ko di wipe oju nsu abi nkan la go lori eyan ati gbogbo n to je mo n ta fi lala afi alaye ta awon nfe wi ategbo ti bile awon baba wa se iru ewe yi ni won pe ni elewe are mo awon ti won se ona bala afi a o ti wa ni jebe
1: baba eje ka sare wo awon aisan tin da emi awon eyan legbodo lakoko yi tabi tin so awon eyan di arugbo osan gangan
2: e se atokun opolopo aisan ni so awon eyan di alaabo ara telomi si ti darugbo koja ojo ori e lakoko aisan kan be ti an pe nlaku egbe awoka losan losan fasan fasan awon aisan to ni se pelu inu eje to je pe kokoro inu eje ni yo ti kagbako ti o mo ko ba eje ara eda eyan ti awon san tin be lara ofin ni raye rin de bi to ye ko raye rin de ni o ba di pe eni to ye ko rin buso meji pelu erin ni o ni le da opo na meta rin ti o fi mo mi gule gule elomi isire won mo fa wonu moto won mo gbe bigba ti an ba n wo apo ewa ni elomi to ba rin die yo mo mi gule gule elomi o si mo so wi pe egbe kan dun ohun to ba fowo kan abi ti o ba fowo kan aisan kokoro nu eje ni itu tawo kan si n pa o si lateyin wahala ti ko onu eje dale opolopo yin o ma so pe apa kan ori nfu awon ye ni gbogbo igba elomi isire to je wi pe yo mo ri nkan bi kurukuru abi pe ifi abi ile ti fe su losan gan elomi a si ma pariwo wi pe to n ba sun ati didi o ma wuwo bi igba ti won ba gbe gige duka ori ibusun gbogbo n ta n so yi aisan ni arun ni ati ka toju e nigba telomi n ba n lo awon ore re o mo duro de ni ese elomi o si se jakute debi pe bubo bata le ko ni mo bowo bata ko ni mo elomi yo mo te okuta mole ko si ni mo ko n to okuta mole aisan ni ta gbodo mojuto bo ba ti di pe eyan n sun loru eyan n ji eyan n seyo bi igba merin marun mefa kile o to mo o gba furasi opolopo okunrin si ni o se deede nile mo opolopo ejo be la ti ri lori ayelujara lori imu mawuran eko mi o se deede eko mi o se deede elomi se kan sun lo won ati e mo fe elomi se yeye awon baba ti ati han bi awa atawa ta n soro yin na awa na o salai mo moju to ra wa awon baba awa o loko won lodo won si soju si won lodo awon iyawo won elomi nu won gan o ni iyawo eyo kan meji meta merin abi ju be lo tawon iya na o si mo wo ta n tori ti han fe wo n ta ti wa nle opolopo omokunrin lo je bi pe nkan didun to je ati bo ti lora re atopolopo aisan to ko nile igbonse abile ewe àbí ibi tí wọn ò tọ́jú dáadáa ló ti sọ ẹlòmíì di lákùrẹ̀tẹ̀ tí ò lè pè pẹ́pẹ́pẹ́ mọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ló jẹ́ wípé apá kan rẹ̀ báyìí àtẹsẹ̀ kan yóò mọ gbọ̀n rírírírí bí bá sì ti ń gbọ̀n bí àfi ká mójútó torí pé bòmí mọ́ra kí n pa ẹ lórúkọ tá à ń pe àìsàn túmí ilẹ̀ kí n fi ẹ lẹ̀ lórúkọ tá à ń pe àrùn o ìwọ náà ó tu síta ni pé nǹkan báyìí ń ṣe mí o bó o bá dọ́dọ̀ wa bàbá ìbàrùbá ọba iṣan ara ní ẹ̀yìn ilé bàbá adédìbú ló àdojúkọ people's girls school tó wà ní mọ̀lété nìbàdàn ibẹ̀ la wà tá à ń fọ àwọn òyìnbó ń jẹun kò fọ́ kò sì ní fọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa nílẹ̀ nàìjíríà pàápàá nílẹ̀ yorùbá ni wọ́n máa ń ba iṣẹ́ tẹ́ni ẹlẹ́ni ń ṣe jẹ́ iṣẹ́ tèmi ti ń ṣe láti ogójì ọdún àtọdún mẹ́rin tí mo wà lẹ́nu rẹ̀ yìí làwọn kan ó kàn gbé báàgì wọ́n mọ kiri gáréèjì ní wòrò òdù lọ́jà bá láyẹyẹ ní mọ̀kó ní bẹ̀rẹ̀ àti káàkiri pé àwọn ni bàbá ìbàrùbá o bàbá ní káwọn báwọn mérò wá sí mọ̀lété mo ní eléyìí èrò tó wá gan àti ìdán ló ń tán àárín èèyàn kankan ń ṣe o àwọn tí wọ́n sì ṣerú iṣẹ́ bẹ́ẹ̀ tọwọ́ tó bíi méjì ọkùnrin méjì inú wọn tọwọ́ tó àfimú wọn dánrin náà ni a sì fi hàn jófin iléeṣẹ́ wa ò sì sí lórí òkè ìsàlẹ̀ lọ́fíìsì wa wà ibi tá a wà láti jó àti wà náà la wà tẹlifóònù wa náà ni tẹlifóònù wa aṣọ oògùn míì tó kọjá ewé ààrẹ mọ kára ó yá gágá kéèyàn ó lu ayé pẹ̀lú ìgbádùn ẹni tí ò tí ì kú ló ní gbóòkè ọ̀hún àti gbóòkè yín àwọn irú àwọn ọmọ ìta àti wá kìlọ̀ fún tí wọn ò gbọ́ lọ́wọ́ ba méjì nínú wọn bàbá ìbàrùbá ò pé méjì ọ́fíìsì wa ò sì pé méjì kò sí lórí òkè ìsàlẹ̀ ló wà lẹ́yìn ilé bàbá adédìbú ní mọ̀lété nìbàdàn tẹlifóònù wa ò sì yàtọ̀ tẹ́ ẹ fi ń pè wá látijọ́ yìí òun náà là ń lò táwọn èèyàn fi ń pè wá 08033881008 ẹgbọ́yùn lẹ́ẹ̀kan sí 08033881008 tàbí 070182111 070182111 bàbá ìbàrùbá lẹ́yìn ilé bàbá adédìbú ní mọ̀lété nìbàdàn ó dojúkọ people's girl grammar school níbẹ̀ la wà bọ́rọ̀ bá dọ̀rọ̀ là kó ègbé àbí tí wọ́n ń pè ní tọ̀ ṣúgà àbí kí fúnpá èèyàn mọ́ ga àbọ̀rọ̀ ojú àbétí ọlọ́run mọ̀jẹ̀ arógun rọpárọsẹ̀ àbáromọléegun àbáwọká àwọn tó wádọ̀ wa ti mọ̀ àwa tí wọ́n wá bá náà sì mọ àwọn tí wọ́n wá sọ́dọ̀ wa bí wọn náà bá dé lónìí ìwọ náà rí wípé ẹ̀rọ ọ̀gbàlódé làákọ̀ọ́kọ́ fi ṣàyẹ̀wò fún ọ tó jẹ́ ẹ̀rọ ọ̀gbàlódé ilé ìbò ńgbà bá ṣèyún tán làá mọ ibi táìsàn lúgọ sí làáwà bẹ̀rẹ̀ ẹsẹ̀ tó o bá ti lò bá a ṣe ní ọlò kò sí ti ń jẹ́ pọ̀ ń dẹ̀gbẹ́ ọ̀hún wọ́rìn bíi mọ́tò tí ń kọ́ gẹ̀dẹ̀ kò sí ti ń jẹ́ pọ̀ takútú ńlé ọgbọ́dọ̀ takútú ni wọ́n mọ kí ọ pé bàbá ti bẹ̀rẹ̀ sí í takútú tí wọ́n bá ní bàbá ò ní gbà bàbá ò ní gbà bàbá ìbàrùbá ni wọ́n ń pè bẹ́ẹ̀ o àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù wù bí èlùbọ́.
1: Bàbá irú àwọn èèyàn wo gan-an ni kí wọ́n mọ̀ wá sọ́dọ̀ yín.
2: Ẹ ṣeun atọ́kùn ẹni tí ò bá ní gbàgbọ́ nínú ìwé àtegbò mọ̀ wulẹ̀ wá ẹni tí ò bá ní lo oògùn tá a bá fún un kó mọ̀ wulẹ̀ wá ẹni tó jẹ́ pé tó bá dé àyín tí ò ní ṣe bá a ti ní kó ṣe kó mọ̀ wulẹ̀ wá o àwọn tí ò bá lo oògùn bá a ṣe ní kí wọ́n ó lò ó àwọn tó ní gbàgbọ́ nínú ìwé àtegbò àwọn tí wọ́n sì ní kí wọ́n ó ṣe tí wọ́n ó lè sọ̀rọ̀ jáde pé báyìí ní í ṣe mí tá a sì ṣàyẹ̀wò fún wọn tá a sì fún wọn lóògùn wọn tara wọn ó sì yá ẹ mọ̀ bọ̀ lẹ́yìn ilé bàbá adédìbú ibikíbi tẹ́ ẹ bá ti dé ìbàdàn ẹlẹ́rìn lọ mọ̀lété àwọn èèyàn ń wá láti ìlú òyìnbó ẹlẹ́rìn rí mọ̀lété bẹ́ ẹ bá dé mọ̀lété ẹ béèrè ilé bàbá adédìbú ní àdojúkọ people's girls grammar school la wà 08033881008 tàbí 070182111 070182111 àìsàn ò ní ka ẹ́ wóróko bí awọ gángan o àìsàn ò ní tẹ̀yìn wọ̀rọ̀kọ̀ bí ọ̀pá àlù ẹ̀ ní bùrìnbùrìn jíjú ẹ̀sìn ní pópó o ojú àtẹ́tí ò ní rí léde yìí àmì nìkan kọ́ o kẹ́hìndé ńlẹ̀ fúyà kẹ́ ẹ wá jáde sọ́rọ̀ ara yín eléwé arẹmọ ni wá o bàbá ìbàrùbá ọba iṣan ara àwa lọkọ àwọ́ká àwa lọkọ làkú ègbé bí àìsàn àìlèṣe déédéé lọ́dọ̀bìnrin bá sì fojú kàn wá yóò mèrè sá ni o 08033881008 tàbí 070182111 070182111 àlàáfíà ara wa ò ní gbọ̀n dànù bú bí èlùbọ́ a mọ̀ retí yín pẹ̀lú ògo ọlọ́run ọba ẹ̀ṣẹ́ púpọ̀.

0: 96.7 Oke Gajoki.
1: Lagilu FM 96.7.
2: Gbogbo àgbà ńlá ayé káàkiri dúníà o, ẹ máa gbọ́ ìkànnì Lágelu FM 96.7 Òkè Gajòkè Nìbàdàn. Èmi túbà báyìí takọra fàkútọ̀ ní ìpadàbọ̀ Gbẹ̀ngà Adégbòyè ìlú ni pé kẹ́ ẹ máa gbọ́ ìdẹ́gbẹ̀ngbẹ̀ rédíò.

nípa video orin tí ẹ̀ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ yìí. Precaution secure in the barista. Ẹ̀yin tí ẹ jẹ́ fans Alhaji secure in the barista. Ẹ̀yin tí ẹ ní access sí video. Video àwọn orin lọ́dún yẹn, àwọn musical videos kí lè rántí.

rántí pé sin kan wa nbẹ. Ti arákùnrin kan tó gbé ibi sígà sẹ́nu báyìí. Ó ní àwọn bodyguards. Àwọn eruku. Ó wá rí lady kan. Ó ṣàfẹ́ fa lady yẹn mọ́ra. Kí lady yẹn lè máa bá òun lọ. Lady yẹn á bẹ̀rẹ̀ sí ní sá. Àwọn eruku ẹ̀ wọ́n bá ń wá lady yẹn káàkiri tẹ́ ẹ̀ bá gbàgbé fídíò yẹn. Ibi tí lady yẹn ti ń sáré tèmi gan ò bá gbàgbé. Ó bá pàdé Alhaji Sikiru Ayinde barista. Barista help ẹ láti sá pamọ́. Barista hide ẹ. Àwọn eruku wọn ò rí mú. Nígbà tó yá àṣírí tú wípé barista ló ń hide lady yẹn fún bàbá olówó. Bóyá bàbá olóró la dẹ̀ máa pè é. Tó ń fi àwọn eruku wá lady yẹn káàkiri. At the end of the day, àwọn méjèèjì àti bàrí àti lady yẹn wọ́n wọnú ọkọ̀. Àwọn eruku bàbá onísígà wọ́n surround mọ́tò yẹn. Àwọn ti wọ pé kò sí bó ṣe lè ṣe é. Ọwọ́ ti bá àti barista àti lady yẹn kí wọ́n máa ṣe wọ́n bọ́ṣẹ́ ṣe ṣojú. Nínú fídíò yẹn àmọ́ button tí mọ́tò yẹn tó ní tí barista tẹ̀. Mọ́tò yẹn kan change form kúrò ní mọ́tò tó rìn lórí ilẹ̀. Ló bá change form ló bá di àti ẹ̀mọ́ tá máa pè bí plane àbí jet tó gbéra bí helicopter. Ó jẹ wá. Àwọn tá a jẹ ọmọ kéèké lọ́dún yẹn ó jẹ wá gan. Bàbá tá a dàgbà tán láwárí pé kò possible now. Bí mọ́tò yẹn tún ṣe bí jet yẹn ṣe ń fò lókè. A tún ń wo bàrí nu fídíò lójú window jàre. Lójú window jet yẹn pé a bàrí leléyìí. Àwọn tá a ní inquisitive mind lọ́dún yẹn a bẹ̀rẹ̀ sí òkè báwo náà ṣe àchieve báwo náà ṣe ṣe.

ṣe ẹ rántí short drama tó wà níbẹ̀ rẹ̀ track yìí ó yẹ kí n fi ṣe quiz gan ni pàápàá káre ni jẹ́ ẹ̀bùn ẹ̀ kí n fi bí 20k àbí 10k sí ṣé káṣẹ́ ẹ̀ wà lálẹ́ yìí ẹ̀yẹ́ sáré ta káṣẹ́ ọ ká tún kẹ́yàn kan tún da ọbẹ̀ tó ti bàjẹ́ nù lẹ́ni wọ́n jẹ ọbẹ̀ tuntun lọ́la.

pẹ̀lú àwọn fídíò tí mo mú wá sí ìrántí yín. A kí wọn délé ti alẹ́ yìí. Àwọn tó ya àwọn fídíò wọn yẹn, ẹni tó ya wọn, àwọn ni mo máa bá sọ̀rọ̀ tó bá ti di àgọ́ mọ́kànlá. Ẹni tó shoot àwọn fídíò wọn yẹn, precaution.

0: 1986 ni mo ti ń gbọ́ Adéwálé Àyùbá. 86 àbí 87 time tí wọ́n ṣe ìbẹ̀rẹ̀ tí wọ́n fi kọ orin ẹni tó padé lẹ́gíwá ẹ̀hẹ́ ni mo ti ń gbọ́ Àyùbá. Nígbà tí Bubble jáde àkéré júnà àjọjò ni. Mi ò wá mọ̀ bóyá orin mi wà láàrin Bubble àti Play For Me tí mò ń lò lọ́wọ́lọ́wọ́ yìí. Ọmọṣẹ́ mọ̀ pé Play For Me was 1992, ó dá mi lójú. Àwọn patí tá a lọ ń gbà yẹn gẹ́gẹ́ bí ọmọdé. Àwọn orin tán máa ń sábà play, wọ́n á play Experience Shina Peters, wọ́n á play Magic Moment Dele Taiwo, wọ́n á play Play For Me Adéwálé Àyùbá, wọ́n á play ṣe Dimensional, no, mi ò sure, ṣe Dimensional Fuji Barista ni, àbí kí ni Barista kejì yìí o? Tí wọ́n ti kọ Student Come and Dance to My Music, kí ni title orin yẹn náà? Wọ́n ti ṣe Fantasia kọjá ṣáájú ìgbà yẹn, ó dà pé ètò ń ṣe After Fantasia. Ní gbogbo time yẹn, àwọn rọ́pọ̀ pọ̀, Kasabubu, Yo-Yo, àwọn yẹn ń rìn dáadáa. Ayé ìgbà yẹn, àwa máa lọ jó ń patí kán lè náwó fún wa ní ká lè rówó mú lọlé.
1: I love music is one of them. Afro pain.
0: Ṣùgbọ́n àwọn videos tí àwọn orin wọ̀nyí ní ló preserve memory tó pọ̀ jù tá a ní pa àwọn orin wọ̀nyí. Kì í ṣe pé a gbàgbé orin bọ̀ ṣe rí àwọn videos wọ̀nyẹn. Ó preserve àwọn memories tá a ní. One of the top most video directors, video editors, video producers, music video producers tó wà ń gbà yẹn. Òun ni Dudu. Signature wọn Dudu. Honorable Tunde Alabi.

0: se we loti tu ati lododo eti ma ka se pelu oto onu to ba so be o ma se be lowo lowo lasiko yi akoko ti to fun media cashpo cashpo ninu oju ogun to le ni milionu lona ajota naira wa fun jije ati bi awon to ju ogota eniyan lo lo ma ni ipin lati je lose kokan ma se fa seyin ma jora re lenu gbogbo ayo to ba je duro fun anfani lati yi ipin si aye re pada bo se nta to tun ta si be la anfani re po si Wednesday 24th of June yo jojo ayo la pelu rire lala kan tun o ya bere si ni lo ma ta pelu kodu e lori splash fm *347*1004*1#. Lori Ilajelu FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cashe.ng. Media Cashpot ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
1: Owó ni Monday ní Wọ́pẹ́.
2: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
3: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kíri ara ènìyàn ara títa àbí kò yóò máa kọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba Iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adéríbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
4: Ìlàjẹ̀lú FM 96.7.
5: Bàbá náà go die.

0: ọba lówó lọ́wọ́ òyìnbó tó ṣe òyìnbó tó tọwọ́ náà tó sọ ń pọ̀ sí ni.
1: ṣé èèyàn méjì la fẹ́ mú lálẹ́ yìí ni.
0: tó ní ṣe ṣé kí mo.
1: bùdẹ̀ ní kí ẹ ta ẹ̀dẹ̀ ta.
0: ṣàkíru àlísì.
2: hello.
1: hello ẹ kalẹ̀ o. ẹ kalẹ̀ o.
2: ẹ
1: kalẹ̀ o.
2: ẹ kalẹ̀ o.
1: ṣé dada lẹ wa.
2: yes sir.
1: Délé lorúkọ mi, Délé Adéyanjú.
2: Ẹ kalẹ́ o. Mo ń gbọ́ yín sàn, ẹ kalẹ́ sàn.
1: Orí rédíò lẹ ti ń gbọ́ mi, ẹyí rédíò lẹ kẹ̀lé gbọ́ mi dáadáa lórí fóònù.
2: Mo ti yín rédíò lẹ̀, mo tẹ̀ sí pa rédíò sàn.
1: Oh, better. Yes, mo ní Délé lorúkọ mi, mo ń pè yín láti ìkànnì Lágelú FM. Ẹ gbọ́ mi mọ́ àbí.
2: Yes, mo ti káàṣì ẹnìyẹn Yakubu lorúkọ mi láti wọrí.
1: O ti parí ẹtí mẹ́nu ẹ̀. Wọ́n láwọn ti káàṣì ẹnìyẹn Yakubu lorúkọ àwọn láti wọrí kẹ̀. Wọrí lẹ ti ń pa káàṣì ẹ̀ lálẹ́ yìí. Ó dẹ̀ pé íńtánẹ́ẹ̀tì náà.
2: Yes, wọrí ni mo ti ń bá yín sọ̀rọ̀ bó ṣe ń sọ̀rọ̀ yìí.
1: Kò sí wàhálà.
2: Apple ni mo fi máa play rẹ̀.
1: Apple, ó ti yé mi.
2: Mo máa lis ten sí rédíò Lágelú àti.
1: Ó ti yé mi.
2: Ní pẹ̀lú app.
1: Wọ́n ti jẹ.
0: Mi kò kún láyọ̀, ọmọ ṣọlá mi àdísì, kò lú ọmọ orí.
1: Ẹ ti sáré jẹ 25,000 naira. Owó ni. Owó ni. Téèyàn bá fẹ́ ya owó irú yẹn ní app nsìn. Wọ́n á ní kó pe dádì ẹ̀ wá. Tí dádì ẹ̀ ò bá sí nítòsí, wọ́n á ní kó pe mọ́mí ẹ̀ wá. Tí mọ́mí ẹ̀ ò bá sí nítòsí.
0: Ìlọ́mọdé ká ní bẹ̀rẹ̀ ìgbà ẹ̀ṣẹ̀ kọ́.
1: Wọ́n á ní kó lọ kó ìwé ilé dádì.
0: Sílíkì ìgbà yẹn. Sílíkì. Ó ní àfọ́kọ̀.